0: àwọn ìyàwó tó máa ń tàn kan láti bá àwọn fáìntì wọn
1: sọ̀rọ̀
0: ni wọ́n ń pè wọ́n fáìntì wọn ní jẹ́ táwọn yẹn ti fún wọn
1: àbí o
0: a máa ti bá wọn sọ̀rọ̀ ó lè fi pípọ̀ tọ́ka tó

0: bọ̀ lẹ́yìn ilé. Hello. Ọlọ́run ló ń. Orúkọ yín bíi tẹ̀gbẹ́ ń pè. Láti mọ́ ní yá ń bàdàn. Ẹ ṣeun. Ẹ̀yà ẹ̀yẹ́.
1: Ó jẹ́ mọ́ àṣẹ ẹ̀jẹ̀ ọkùnrin bá mi náà, ó ní lọ́dẹ̀.
0: Ṣé
1: ìlú náà kò jẹ́ kó ná màá mọ́? Ṣé kí wọ́n kó fàdúrà?
0: Ṣé
1: ẹ̀jẹ̀ gbé ìṣẹ́? Wọ́n ti mọ bọ̀bọ̀ bẹ̀ àtàwọn fámìlì rẹ̀.
0: Ṣé
1: ó jẹ́ ilé sí? Ṣé ẹni kó wọ́n àtàwọn fámìlì bàbá àrímọ̀ mẹ́ta ọmọ yín ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ wa o. Owó tó ń gbà láti ṣe gbogbo àpàdé, owó oṣù ẹ̀sìn kò sí kálákàrí jẹ o. Oníṣẹ́ ti owó oṣù ẹ̀sìn o. Ẹ kìlọ̀ fọ́mọ ní o kọ́mọ fara gbọ́ta o. Kọjá olóbí ọ̀rọ̀ ọmọ wa o. Ẹ kìlọ̀ fọ́. Ìkìlọ̀ yóò jẹ́ káwọn òbí ẹ náà ní ìṣèbọ̀ fẹ́ẹ́ tó tọ́gbọ́. Ìjọba kúlẹ̀ kó lẹ́yìn ìgbà ẹ̀ wọ́n lọ fọ́ ara.

Ẹ̀pọ̀ wọn ó lè jẹ́ pé bóyá rent bóyá bí yàrá kan àbí èrú palọ̀ ẹ̀sọ́f kan nǹkan ló. Ẹ ṣe mo dúpẹ́ bami. God bless you.

ṣe ọ̀rọ̀ kan gbọ́ àbọ̀ ìpàdé táwọn lọ́gàá lọ́gàá ṣe nílé iṣẹ́ ẹ dákun ọ̀rọ̀ yẹn ò sẹ́ẹ̀fù mọ́ kò sẹ́ẹ̀fù mọ́ ojú òní ti wà tán bá dẹ̀ ni pé kán stop ẹ̀ kán dá dúró ẹ wò iléeṣẹ́ ò ní iléeṣẹ́ wọ́n bá dáyàn dúró iléeṣẹ́ ń tẹ̀síwájú ni o ṣe mọ̀ ó ṣeéṣe kó má sí àyè àtúntì gbà wọlé mọ́ ẹni tán bá gbà ṣé wọ́n sọ pé ó dáa wa gbà ọ́ nísìnyí ó yá oṣù méjì péré ló fẹ́ bá wa lò lẹ́yìn oṣù méjì ẹni tó wà nípò tó wà yìí yóò wà ń bẹ̀ padà tó bá ṣeéṣe ẹnìyẹn gan tún wá lè ẹni tán ṣẹ̀ṣẹ̀ gbà gan tún wá lè mọ̀ ọ́ ṣe dáadáa ju ẹni tán ní kàn ìdádúró fóṣù méjì àti wá sọ fún pé sọ nílé iṣẹ́ pé ẹ jẹ́ ká tún sọ pé kó máa lọ àríbá kan bá kò ojú òní ti wá so ohun témi mọ̀ ni pé a lè má lo àwọn nǹkan míì láti fi yà wọ́n lẹ́yìn àdúrà èmi mọ̀ pé tó bá jọ́ lọ́rùn làwọn òbí képè pé olúwa báwa kán gbàdúrà.

fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún wa ní orí ọ̀fẹ́ láti rí ọjọ́ òní. Ẹ jẹ́ sọ pé Olúwa ó ṣe o. Mami ẹ sọ pé Olúwa ó ṣe o. Dádì ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Ẹ sọ pé aláàánú ó ṣe o. Olóore ó ṣe o. Olùrànlọ́wọ́ ó ṣe o. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Ẹ sọ pé Olúwa ó ṣe o. Olúwa gba ọpẹ́ wa. Gba ọpẹ́ wa. Gba ìyẹn wa. Gba ọpẹ́ wa. Gba ìyẹn wa. Gba ọpẹ́ wa. Ayọ̀ wa mọ̀jì ó dìbàjẹ́. Ayọ̀ wa mọ̀jì ó dìbàjẹ́. Bẹ́ẹ̀ ló máa rí. A gbọ́dọ̀ máa dúpẹ́. Matthew fún ní 15 million. Wọ́n fẹ́ fi se ìdí dúpẹ́. Ṣùgbọ́n wọ́n wẹ̀ ni tó mú orí. Wọ́n wá ní kọ́.

0: lòdì tó lè bára lórí yẹn.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
2: Kájọṣe, tí wọ́n ta gba kájọṣe o.
0: Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o. Ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ̀ wọ́n. Ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ̀ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: Bá ní ogún ti wọlé.
1: Ogún wọlé.
0: Wọ́n gbẹran lọ́wọ́ yín.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Wọ́n fún yín nìkan mẹ́.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Now, wọ́n fẹ́ transfer ìṣòro àwọn ọmọ ẹ̀mú tí wọ́n bá yín báyìí.
1: Gẹ́sù.
0: Ìlàgà kòkó mọ tẹ kírafẹ́ tó.
2: In the name of Jesus. In the name of
0: Christ.
2: In the name of Jesus. In the name of Jesus.
0: Ẹ máa pariwo.
2: You know, we shout.
0: Ta ló fogun ẹ̀yìn ìjà mi?
3: Àwọn fogun ẹ̀yìn ìjà mi.
2: He's affecting me with battle.
0: Tó tún fẹ́ dojúkọ ọmọ mi.
2: The one who found the children.
0: Olúwa dojúkọ wa.
3: Olúwa dojúkọ
2: wa.
0: Olúwa bá wọn jà.
3: Olúwa bá wọn
0: jà. Oya dùá.
4: Báàmì yíbo, ọlọ́run ṣe bí ọkọ. Ta ló fogun ẹ̀yìn ìjà mi? Tó tún wá dojúkọ ọmọ mi. Olúwa bá wọn jà. Bọ́ọ̀jà.

0: blessing wo beni oni lo woli oni lo ran woli be yan ba wa loke oni lo woli o gboro jabo o mo yi awon eru tadi ti o to nbe to ba lo jabo ko ba won eyan and to wa lele to wa na soke awon to wa loke o fe ko wa be ko se ti fo loke hanya iwo lo ma negotiate are to ma debe be ri nbo ba debe won welcome we to be oke o fe ko wa be awon to wa lele won fe oku nbe ke le jo ma ja ka ege amodogo lege rokote bi ha mo pase ta lo le fo soke same o fa ikulara re o ya jade
1: amen
0: ma ru bi mo parasani o ya jade
1: amen
0: omo ologo lomo yi
1: yes sir
0: sugbon won ta lo fa ni agbari kana wa si lo fa pe wari woli won fe gbomo lowo ni omo wa loju esan doju iku ngbo dada woli etenu egbo
2: oruko ministry fatun aduke lati ijo sigel christ golden church ogunmoso ni sale afun o dupe lowo olorun se bi oba o dupe lowo olorun baba wa oruko jesu eni fe mo sise ranse arugbo woli olorun si mo dupe lori ogun si olorun ba mi se lori omo mi okunrin o siki sisiki ni agbara de bi pe o ti wo koma to ipe ojojo marun ko fi soro mo ko paso mi ori paso mi egba mi e ba mi ke si baba se bi oba won de pe baba loju ese ati e tun da bala baba lawo ti awon ti gbadura fun nkan ko mi se en to ti tari amoku ma ye sugbon o dupe lowo olorun se bi oba mo dupe lowo olorun se bi oba mo dupe lowo olorun ori oke yi pe omo mi di alaye okan olorun ije doku olorun mu aye jade ninu oku oso da laye okan ko je ki foju sukun omo ko je kaye bo ba to fo senu ona mi ko je ko fi iku omo mo inu ile mi mo dupe mu yan olorun logo loruko jesu dadi eni fo mo sise ranse o eni fo sise ranse o emi yo gun fun a arugbo woli ni olorun o se yin o e se mo dupe o oruko mi lekan si ni Sifatu Aduke lati ijo ogbomoso sibi oba
0: eh mo pase gbogbo faiku o ye jade
1: amen
0: o faisan apani die die o ye jade
1: amen
0: o fati ejobi o jere omo o ye jade
1: amen
0: so pe eyin omo mi o
1: eyin omo mi o
0: e je eyan
1: e je
0: eyan so pe eyin omo mi o
1: eyin omo mi o
0: e dide ẹyin ọmọ ẹjọ pé ẹyin òbí mi ò
1: ẹyin òbí mi ò
0: ẹ jèrè mi
1: ẹ jèrè mi
0: ṣùgbọ́n máa tọ́jú yín
1: máa tọ́jú yín
0: máa kọ́lé fún yín
1: máa kọ́lé fún yín
0: máa rọkọ̀ fún yín
1: máa rọkọ̀ fún yín
0: máa ràn yín lọ Jerusalemu máa mú yín délé ọba ẹyin òbí mi ẹ fọkànbalẹ̀ in the name of Jesus wà dìde ogo rẹ jáde ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn ìràwọ̀rẹ́ àtàn in the name of Jesus wà dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa mọ́tò pọ̀ ti sọ̀rọ̀ májèmú o ẹrú bọ̀ tó rọ̀ mọ́ yín bẹ́ẹ̀yàn bá ti gbomirin ọ̀pọ̀tọ́ ó yẹ kó Jésù ẹ̀ àwọn kan sọ ẹ wọn àfẹ kó jésù ẹ ẹrú bọ wọn dànù fi ọrẹ rẹ rú bọ lónìí torí àwọn ọmọ rẹ ẹyin ọmọ ẹ múra láti tọjú àwọn òbí torí pé wọn ti tọjú rẹ débì kan ó kùsọwọ rẹ má fi òwúrọ rẹ ṣeré ẹ gbàdúrà ibi tí àdúrà ti ń gbà mò ń retí ẹ láàárọ ìtọ ọba wà nìbàdàn mo retí ẹ nínú ìpàdé agbára láti ṣe bí ọba ẹgbẹ́ ilé ìṣá ẹ kó fọ́tọ̀ ọmọ yín dání tí n bá ti ń bọ̀ máa ń yálú fún àpẹ mo fẹ́ kó òróró dání tó wà ní yàrá àdúrà mi ń bẹ mo máa àná jogbo píkṣọ àwọn ọmọ yín màá dẹ̀ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní aboru lágbára ọlọ́run to ba to agun mere ni role eh eni kan gbo mi sa wa jeya
1: amen
0: in the name of Jesus
1: amen
0: oko ra jade
1: amen
0: e mo gbagbe pe iso owo alagbara yo waye ni gado ni ojo Friday ipade gbara bi fun mi kai eni kan ri mi gbo mo ni wa dide
1: amen
0: wa dide
1: amen
0: wa dide
1: amen
0: gbogbo ile ti won daru lowo lowo olu asatunse
1: amen
0: gbogbo awon mo re ta fe gbo wa ara won onu ko setu e
1: amen
0: gbogbo eyin obi ta fe keyan won yin si loruko Jesus orun setu e
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: ko akadan ba sele 30 32 67 02 85 Mustafa Solomon Moses One lo ma gbe jade ni Fort Bank loruko Jesus aye ra fohun gbogbo eyan lojo bi oni oni wedding anniversary mo bless ojo yin mo bless aye yin mo ran anu Olorun ati ore ofe re ibuko ra ti gbe ga re sinu aye re ati gbe yawo re in the name of Jesus aye ra fohun ile ro ni daru wa de se bi oba happy birthday and happy wedding anniversary. Loru kodis wara anuba. Celebrate your kaluwa mbilode. Eja ki celebrate wa. Iyabo. Moyola. Loru kodis wara anuba. Happy birthday to you. Mokba dua loru kodis wara anuba. Ofe mokba dua si apere babore. Mokde feko babo gidi gidi. Bi oluwa timbe. Tiye mere wa. Ne wadu oluwa. Ene tiye mi dro. Mori apere babore. Boy mubwe je jesu. Loruko Jesus, oya baba.
1: Amen.
0: Oh my God.

àti ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Ó ti Cashier?

0: o ti gbọ́ nípa ètò gateway wo gateway.cchub.africa
1: gateway rárá o kí ni ó jẹ́
0: ètò ọ̀fẹ́ ni èyí tí mastercard foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú cchub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́ pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi
1: èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀
2: kò rí bẹ́ẹ̀ o tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀ ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀ tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing graphic design UIUX design video production tí yóò sì máa pèsè owó fún ọ kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa
0: dúró gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni pátápátá
2: bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára o lè lo ohun èlò TechHub
0: tó túmọ̀ sí wípé kò sí àwíjàre
2: rárá àti rárá
0: ó dáa bẹ́ẹ̀ ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀
2: kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀ ọ̀fẹ́ ló bá dé

0: òfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìdí àkòrí kẹ́ ẹ̀ máa fi ṣara rin dín o.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ìyẹn lọ́dún 2027 wọ́n ní àwọn gómìnà gómìnà bíi mẹ́fà kan eléyìí tó jẹ́ pé bó bá ilé di inú oṣù karùn-ún ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni sá àwọn tẹnubodò gẹ́gẹ́ bíi gómìnà tí ẹ̀sùjọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc wọn ni kó wá àwọn báyìí òun náà ni ẹ mọ̀ ń gba rádìò pé nígbà báwọn bá kú nípò gómìnà báyìí kò tún síbòmíì táwọn fẹ́ díje dupò lọ o ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni àwọn gómìnà bíi mẹ́fà tá à ń sọ nípa wọn yìí kí ló kọ wọn ìpínlẹ̀ borno yẹn ti wá bó wá lọ̀rọ̀ wọn ṣe jẹ́ ti fún tẹ̀dọ̀ ròyìn ní ẹ mọ̀ gbọ́ o láàárọ̀ tòní amọ́ṣẹ́ o ìròyìn kan bẹ ní ojú ewé karùn-ún ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tàárọ̀ tòní ni ẹ pé kíní ń wí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ẹni tí kẹ́ni tí kò bá ti bá wọn wà níbi ìjókòó lẹ́kẹ̀wàá èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bá di ìjókòó lẹ́kọ̀ọ́kànlá ìyẹn bẹ́ẹ̀ bá dìbò 2027 tán nù wọ́n ní kírífẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ kọ́mọ̀nà wọ́ọ̀kẹ́ pé òun ó du ipò kankan tàbí wà lórí ipò kan pàápàá jùlọ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ti gbákejì ẹ̀ bó bá di ọdún 2027 àwọn gbólóhùn wo gan ló wá jẹyọ ẹni nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ yìí à ń wo gan lọ̀rọ̀ ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n níbo wá lọ̀rọ̀ dé dúró ti fún tẹdọ ní ẹ gbọ́ o láàárọ̀ tòní.
0: Lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan àti omi wọ́n ní ẹgbẹ́ afẹ́nifẹ́re ti lu aago ìkìlọ̀ sí gbamagbama àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ìdó ni ọ̀nà ìjẹ̀bú òde ni àti àwọn ọ̀nà míì lẹ́gbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n ti ń lu aago ìkìlọ̀ lé lórí báyìí tí a bá wá lọ sílé ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinúbú ló ti fi orúkọ tẹ́gbè àti ẹnìkan ò láyé o lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí láti ṣe àyẹ̀wò sí orí orúkọ wọn kí ọ̀rọ̀ lè mòye ẹ̀sì fún ipò alákòóso tí wọ́n fẹ́ yàn wọ́n sí láwùjọ orílẹ̀-èdè ti Nàìjíríà wa gangan tá a wà yìí wellplay ìní ọ̀rọ̀ yẹn dì mú mbẹ́ àmọ́ tí a bá wo ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà bákan náà pàápàá jùlọ lórí àwọn gbamagbama ẹ̀ máa rè lu yín ìkọlù sí àkàtà àwọn àrè tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ti South Africa wọ́n ní òṣì òmálẹ̀ ó tutọ́ sókè o ó sì fojú gbà á wípé tó bá di bẹ́ẹ̀ náà ẹ fòfide iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ mtn ní dstv ní ẹgbẹ́ wọn ti panlẹ̀ iná kí ọ̀rọ̀ ó di sáwádé sáwà ìwé ìròyìn punch ó gbé àkòrí yẹn gẹ́gẹ́ bí ó ti ṣe balẹ̀ bàgẹ́ sí ojú ìwé keje ìwé ìròyìn ti punch fún ti òwúrọ̀ òní.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn ìkọlù èyí tó wáyé lórí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà lè tún wà nílẹ̀ South Africa wọ́n ní ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà yẹ gọ́ọ̀sù làpábí o òun náà ni ó mọ̀ mọ́ léwájú àwọn ìgbìmọ̀ kan o lọ sí orílẹ̀-èdè South Africa láti lọ rèé wò ó kí ni tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ yìí àwọn ìgbésẹ̀ wo ni wọ́n ó gbé láti pẹ̀tù sí àwọn wàhálà eléyìí tó ń tara bẹ́ẹ̀ yọ ẹ mọ̀ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tó ni àmọ́ ṣá wọ́n ní iléeṣẹ́ elépo rọ̀bì orílẹ̀-èdè wa Nàìjíríà lè ta mọ̀ sí NNPCL òun náà ni ẹ mọ̀ tún ti ń gbé ìgbésẹ̀ kan báyìí o léyìí tí wọ́n ṣe lálàyé pé bí àwọn bá ti ní ìbáṣepọ̀ tó gbọngbọ́n pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan pàápàá jùlọ ilẹ̀ China wọ́n ní mímọ ra epo pẹtiróòlù orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni owó rẹ̀ ń kọ́ yóò já wálẹ̀ jọjọ yóò dínkùnú ọba tó ní wá kó dé orí bẹ́ẹ̀
2: àmì o
1: wá ní ìgbésẹ̀ dé dúró gan ti fún tẹdọ ròyìn ní ẹ gbọ́ o láàárọ̀ tòní.
0: ọ̀rọ̀ àdúpọ̀ gómìnà ńlẹ̀ yìí wọ́n ní ọ̀jọ̀gbọ́n kan tó mọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹlu ikoni oselu ni ile ni akata fasiti ti ile ibadan ile eko giga fasiti ti ile ibadan iyen ojogba adekrolai adewale yagbo yaju ona loma ti jeje to si ti dide ati leyin si akata ijade ogudu oyin wi pe o si alaye o wi pe ehin se ti o fin di oro lapa be yen e se foko bale e ma ba wa bo gege bi awon akori lo ni ranran bi ati se nlanfani lati se agbejade e sugbon o ta ba wo lapa bi ile ise ajo eleto dibo orile de nigeria ta ma si inec ona ni a ma ti si ori ati awon bayi fun ilana iforukosile awon oludibo nationwide voters registration lojo aje monday ina ni won ni odi sisi o monday wo wa ni o je abi monday to lo ni abi monday ti nbo ni e fokan bale omo nigeria o inu ekorere royin foti foti edo royin laaro yi ina la tun ti gboyun na ni ko ni pe ko ni jina
1: o de a to ba ri be eni ti se alakoso fun oro de yin lo le de wa nadi oro se ode ni o iyan devu maye o na lo mo ti buwo lu kasagwa won ni o se lalaye pe se ri sa keji fun are lorile de wa nigeria siwaju bola ahmed tinubu o na lo je pe maye kan ko ni ye o

0: in the new Giano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
2: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
1: Flash FM 105.5.
4: Ọyá o ẹjẹ́ jọ gbára kàsídà kánì ṣóńbẹ̀ gẹ́gẹ́ bá ti máa bùjó sí ti àkàtà yín. Pàápàá jùlọ ní orí ìkànnì ọmọlúàbí. Fún ẹ̀yìn tí ẹ ti darapọ̀ pẹ̀lú wa lójú ìbánidọ́rẹ̀ Facebook wa Splash 105.5. Ẹ ṣé o, àdúpẹ́ lọ́wọ́ yín. Iná ò ní tọwọ́ yín náà lágbára lọ́wọ́ Ọlọ́run.
5: Àmì o.
4: Ẹ jẹ́ wá wọ àkàtà òbí àti Kwankwazo tí àpèjẹ wọn ti ń di òkè báyìí. Òbí Kwankwazo òkè, ó fọ̀ òbí, ké fọ̀ Kwankwazo. Tẹ bá jó méjèèjì papọ̀ báyìí, lọ́ba di òkè. Wọ́n ní ìyàkú òun nínú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC ní ó ti padà bẹ̀rẹ̀ sí ní máa bí àwọn àgbẹ̀sẹ̀ àti ìyá dànù alágbára nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè.

0: kò ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò ìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial star 789

0: àbùkù báyìí ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ilé èdè tá à ń sọ tán wá láti ilẹ̀ china yìí wọ́n ní owó bẹ́lẹ́ já báyìí òun náà. Láàmọ̀ra jálá epo pẹturó tí ó sì tún mú kí nǹkan rọrùn fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà nínú àwọn àbọ̀kẹ́lẹ́ tí ẹ gbé kalẹ̀ tó sì tẹ ìwé ìròyìn Daily Post lọ́wọ́. Wọ́n ní iléeṣẹ́ iléepo orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí NNPC ṣe pẹ̀lú àtúnṣe tó wáyé ní ẹbú ìfọpo tó wà nílùú Port Harcourt àti ìlú Warri kò mú yanyan. Wọ́n ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé pé ilé ẹbú ìfọpo eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó jẹ́ pé ní ọdún tó kọjá wọ́n pariwo nígbà náà pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ o alárinrin o. Ṣùgbọ́n ṣá kiní ọ̀hún tún di chọ̀ afichọ̀chọ̀gùn nígbà tí ẹni wọ́n tún gbé tipa o wọ́n wá tẹ̀síwájú pé àwọn ilé iṣẹ́ ẹ̀bù ìfọpo eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tá a ní ní Port Harcourt ni tá a ní ní Warri ni tá a ní ní Kaduna ni wọ́n ní gbogbo rẹ̀ pátápátá òun náà ni wọ́n ti ná òbítíbitì owó bẹ̀rẹ̀ láti orí bílíọ̀nù ni kì í ṣe mílíò bílíọ̀nù 2.20 owó ilẹ̀ òkèèrè dọ́làsìsì tàǹtí bílíọ̀nù 25 owó ilẹ̀ òkèèrè dọ́làsìsì eléyìí tí ẹni bábá ní ká wò ó fi 20 ọdún sẹ́yìn òun náà ni wọ́n ti ná owó yìí sí àwọn ẹbú ìfọpo èyí tó wà ní Port Harcourt Warri àti Kaduna. Wọ́n ní ṣùgbọ́n ṣá lẹ́yìn nínú àwọn òbítíbitì owó yìí ibi pẹlẹbẹ náà sì tún ní iléeṣẹ́ ẹbú ìfọpo ọ̀hún ló ń fi lélẹ̀ o. Wọ́n ní bàbá wo àyíká tá a sì wo àyídà wa lórílẹ̀-èdè wa Nàìjíríà a rí i pé iléeṣẹ́ ẹbú ìfọpo ti Dangote wọ́n bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ wọ́n parí kíkọ́ rẹ̀ ń wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu nípínlẹ̀ Èkó. Wọ́n ní bíbẹ̀ ni fẹ́ nìkan bá lè ṣe eléyìí kí ni ó wàá mú wa lórílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹbú ìfọpo tiwa náà kò ní í jí ayé kó sì bẹ̀rẹ̀ sí ní fọ epo ẹni fún wa nílẹ̀ yìí. Wọ́n wá tẹ̀síwájú pé ìbáṣepọ̀ eléyìí tí iléeṣẹ́ ẹbú ìfọpo ti NNPCL tó ti ní pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó wá láti ilẹ̀ china ọ̀hún yóò mú kí nǹkan ṣẹnu rè. Ìwé ìròyìn Daily Post ló gbé láàárọ̀ tòní o ti fẹ́tẹ̀dọ̀ ròyìn ló dà lórí tábìlì tiwa.
1: Ẹ jẹ́ kí n mú ìròyìn eléyìí kí n ja yín sí ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ní inú ọgbà fásitì ti ilẹ̀ Ìbàdàn professor of political science ọ̀jọ̀gbọ́n Fikrulláyè Adéwálé Yagboyàájú ló ti sojú abẹ́ ń kó kódà ó ń fi òǹtẹ̀ lù ní wípé ìgbéga ọ̀yọ́ pàápàá jùlọ ìgbéga ọ̀yọ́ omi tuntun 3.0 àfojúsùn rere ni yóò máa jẹ́ fún ìpínlẹ̀ ọ̀yọ́ o gẹ́gẹ́ bí ó ti ń fi òǹtẹ̀ lù wípé ẹni tí ṣe adarí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù adébọ̀ ògúndòyìn àfojúsùn rẹ̀ fún ìgbéga ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni kò sí méjì irú ẹ̀ nírú agbo tá a wà yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ gangan kéèyàn ó ti di ẹrù lẹ̀ àti àwọn ojú ọ̀nà tá a tọ̀ fún ìdàgbàsókè tó máa gbáyán lórí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí kódà tí a bá wò ó nínú àgbéjáde ọ̀rọ̀ tó ń jáde láti akata ọ̀jọ̀gbọ́n Yagboyàájú ó ń ṣe àlàyé wípé ẹjẹ́ ti ẹ̀ wo àwọn tí èèyàn lè fi máa sọ wípé mo tó gbangba sùn lẹ́yẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń wò ó lórí àwọn àkọọ́lẹ̀ ti ìgbéga ọ̀yọ́ omi tuntun 3.0 roadmap àti ìtẹ̀síwájú rẹ̀ fún ìpínlẹ̀ ọ̀yọ́ tó ní gan-an ṣé àfẹnujẹ́ ni yóò fẹ́ jẹ́ ni àbí ẹni tó ṣetán láti wò wípé yes n tó dáa yìí ò gbọ́dọ̀ tún dúró ọ gbọ́dọ̀ máa dáa ni ọ̀jọ̀gbọ́n Yagboyàájú wọ́n wo sàkún ẹ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò wá yìí olórí ni ẹ̀ka tẹ́ ti máa kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú Head of Department of Political Science ìyẹn ní yunifásitì ilẹ̀ Ìbàdàn nígbà tí ó tún wá sọ̀rọ̀ sí i àfojúsùn ògúndòyìn fún ipò gómìnà lọ́dún 2027 ọ̀ní ojú òpó tó mọ́ tan gan ni bẹ́ẹ̀ sì ni ojú ọjọ́ tí ò ní kùrukùru kankan nínú ni torí ó ti ní àfojúsùn rẹ̀
2: bẹ́ẹ̀ sì ló ti mọ ojú òpó tó fẹ́ tọ̀ láti mú ìgbéga yìí tẹ̀síwájú sí i gẹ́gẹ́ bí ó ti ń ṣe àlàyé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ojúpọ̀ ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ development road map wọ́n ní kò sẹ́ni méjì o tí èèyàn lè sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí torí wípé adarí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ bá ń wò ó bọ̀ láti ìgbà yìí wá lọ ẹ kàn má wo ojú ọ̀dọ́ nìkan bó ti ní àpamọ́ ti ara ọ̀dọ́ lára bẹ́ẹ̀ náà ló ní ọgbọ́n gidi nínú àti àfojúsùn rere wọ́n ní tá a bá wò ó ìrírí lágbábá ti ṣe ipò adarí sí ọdún mẹ́jọ iná ni ó mọ̀ fi ń tukọ̀ nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí speaker àwọn ń bẹ̀ wọ́n ní ìrírí tó tutù wá ní kọ́ eléyìí náà ẹ lè fi ọwọ́ rọ sẹ́yìn wọ́n ní gbogbo ọ̀nà náà ló fi ní n tí èèyàn máa pè ní àwọn nǹkan àdìmẹ́rù tí èèyàn máa ní lọ́wọ́ láti wà ní ipò adarí ipò aṣíwájú ipò olórí wọ́n ní gbogbo eléyìí ó ń fi adébò ògúndòyin sí ojú òpó tí a lè sọ wípé ó tọ́ nírú ẹni tó lè máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ọ̀jọ̀gbẹ́ jíṣkèrò láìyáágbóyáájú nínú ẹ̀ náà ló ti wá ń ṣe àpèjúwe ìgbéga ọ̀yọ́ àwọn àkọọ́lẹ̀ tó ní theoretical framework wọ́n ní ẹ mọ́ kó dànù eléyìí yóò mú yẹ̀sì tán yányán ni ojú òpó tó tọ̀nà ni bẹ́ẹ̀ sì ni ẹ̀yìn ẹsẹ̀ tí ó fi lélẹ̀ ẹ̀mẹ̀yìn irú rẹ̀ ànífẹ̀ẹ́ rírú ẹ̀ rí nírú agbo òṣèlú èyí tí a wà yìí ó ní pẹ̀lú àwọn àlàkalẹ̀ àti àfojúsùn rẹ̀ èyí tí ó padà mú yẹ̀sì fún àlàkalẹ̀ ìtẹ̀síwájú ìgbéga ọ̀yọ́ náà ni yóò jẹ́ o gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n zikiru láì tí wá ń fò tẹ́lù wípé mo wà lẹ́yìn rẹ̀ gbígbí fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ o ìgbéga ọ̀yọ́ omi tuntun 3.0.
0: ó dáa tó bá níbẹ̀ wájú àṣẹ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ká sún sọ́wọ́ iwájú torí pé iwájú tí ọ̀pẹ́ ẹ̀bìtì ré sí òun lẹ̀pẹ́ ẹ̀bìtì tí wọ́n máa ré sí ní tayọ̀ láṣẹ
1: lọ́wọ́
0: wọ́n ní àwọn ọ̀dọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wọn kóra wọn jáde àwọn oníṣẹ́ ọwọ́ àwọn òǹtajà àwọn ọmọ bíbí tó ń ti olùgbé níjọba ìbílẹ̀ ti ọ̀nà àrà wọ́n ní gbogbo wọn panupọ̀ wọ́n wá kéde o pé mọ̀kànmọ̀kàn lóye kàn bá a bá ń pariwo tantan pé ó dá o ta ni ó tún lọ rèé sojú wa ẹni ní ẹkùn ìdìbò ẹgbẹ́ ọ̀nà àrà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin bó bá di ọdún 2027 wọ́n ní ẹ mọ́ yà sọ́tún ẹ mọ́ yà sósì ìjọba àbílẹ̀ tó kàn òun náà ni ọ̀nà àrà nínú ìpè kan eléyìí tí gbogbo wọn panupè lọ́jọ́ ajé monde ọ̀sẹ̀ tá a wà nù ẹ̀ yìí níbẹ̀ ni wọ́n ti rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn o ẹnínú ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC pé ẹ dákun o bá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tẹ́ fún ní tíkẹ́ẹ̀tì tí ó lọ rèé díje tí ó sì du ipò tí ó sì jáwé olúborí tí ó wà lọ rèé sojú wa ìnlẹ́kùn ìdìbò ti ẹgbẹ́ ọ̀nà àrà wọn ni ẹ dákun ọ̀nàrẹ́bù hashimiyu àfíìsì àdìo òun náà ni kinní ọ̀hún ló tọ́ sí nígbà tí wọ́n máa ṣàpèjúwe ọ̀nàrẹ́bù hashimiyu àfíìsì àdìo wọ́n ṣe lálàyé pé bá a bá sọ pé ọmọ ọkọ ni ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè wọ́n ní ọmọ ọkọ ni ọmọ bíbí sì ló jẹ́ ìníjọba àbílẹ̀ ti ọ̀nà àrà bá a bá wá

0: àbílẹ̀ ti ẹgbẹ́dá òun náà ni àwọn èèyàn ti lọ ṣojú ẹkùn ìdìbò ti ẹgbẹ́ dọ́nàrà láti bí ogún ọdún sẹ́yìn wọn ní báwọn bá sọ pé iná jó lórí omi kìkì dákẹ́ ní káwọn ó kérú ẹ̀ wá ńlọ yorùbá lẹ́jọ́ nù o wọn ni láti ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá òun náà ni ọ̀nàrẹ́bù adégòkè adéwálé ń ló ti wà léyìí tó sì jẹ́ pé ó lọ rèé sojú wọn láti ẹ̀gùn ìdìbò ẹgbẹ́ dọ́nàrà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin bẹ̀rẹ̀ láti ọdún 2003 wọ ọdún 2011 wọn ní òótọ́ bẹ́ o wọn ní ọ̀nàrẹ́bù ọláyẹmí búsárì ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá náà ló ti wà léyìí tó lọ rèé sojú wọn ní ẹ̀gùn ìdìbò ẹgbẹ́ dọ́nàrà ìyẹn nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin láti ọdún 2011 wọ ọdún 2015 wọn ní ìjẹ́jẹ́ mọ̀ wípé kò tó bẹ́ o ọ̀nàrẹ́bù Akin Àlàbí èyí ti bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá ló ti wá wọn ló ti wá wà ń bẹ láti ọdún 2019 títí di àkókò tá à ń sọ̀rọ̀ yìí wọn ní bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé láti ìgbà tí ẹ ti ń yàyàn láti ìjọba àbílẹ̀ ẹgbẹ́dá tó ń ti ọ̀nà àrà lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin pé kì í ṣe pé àwọn ọ̀nà àrà náà sì ń bẹ̀ ńgbà náà o wọn ní wọn wà ń bẹ̀ ṣùgbọ́n bá a bá ní ká máa sọ tá a bá ní parọ́ wọn ní ọ̀nàrẹ́bù Jẹ́rádé Kareem kọba tó ni wá kó delẹ̀ fẹ́ èèyàn re ni o wọn ní a ti lọ sojú wọn ìyẹn ní ẹkùn ìdìbò ẹgbẹ́ dọ́nà àrà nílé ìgbìmọ̀ aṣòfin láti ọdún 1999 wọ ọdún 2003 wọn ní láti wá àgbà náà ọ̀nàrẹ́bù Taiwo Akinọlá náà ló lọ rèé sojú tó sì wá láti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà láti ọdún 2015 wọ ọdún 2019 wọn níṣẹ́ wá rí láti ìgbà náà wọn àti ẹ̀bójú wo ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Asimiyu Afeez Adio lẹ́yìn tó jẹ́ wípé ògún náà gbòǹgbò ti ń dátọ́ lẹ́nu ògbìn tá a bá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú ti APC níṣe o wọn ní gbogbo ara rẹ̀ báyìí òun náà ló fi jì fún ẹgbẹ́ náà tí ó yẹ tí ó gbò kò sí lára àwọn tí ń ṣe ọ̀ṣákàtì ṣokolo ó dúró tán nínú ẹgbẹ́ òṣèlú ti APC ni o nígbà tí wọ́n máa ṣàpèjúwe ọ̀nàrẹ́bù Asimiyu ìyẹn Afeez Adio wọn ní ẹ wò ó ní àwọn ìgbà pípẹ́ sẹ́yìn òun náà ni àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ti APC ni wọ́n ti pé dákun o ọ̀nàrẹ́bù Asimiyu Afeez Adio ó bá ní sọwọ́lẹ̀ fún àwọn èèyàn kan láti lọ rèé sojú wa ìyẹn lẹ́kùn ìdìbò ti ẹgbẹ́ dọ́nàrà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà wọn ní gbogbo bí àwọn àgbààgbà ẹgbẹ́ ṣe ń pè é nígbà náà ó ń gbọ́ràn sí wọn lẹ́nu kọjá wọn yàn gbogbo ohun tí ẹ láwọn fẹ́ nígbà náà wọn ní ní ṣe wọn wọn bá ní ká wá wò níbi tí nǹkan dé dúró báyìí ẹni tó ti wá ní sùúrù tó farajì fún ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ẹgbẹ́ tó sì ń ṣe dáadáa ìyẹn ọ̀nàrẹ́bù Asimiyu Afeez Adio òun náà ni kí gbogbo ẹgbẹ́ òṣèlú ti APC ìyẹn ní ẹgbẹ́ dọ́nà àrà kí wọ́n fà kalẹ̀ o láti lọ rèé sojú wọn èyí ní nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà èyí tá a ní nílẹ̀ yìí wọn ní kó wá àwọn ọ̀dọ́ tó fi mọ́ àwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣòwò ọmọ bíbí tòun ti olùgbé ní agbègbè ti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà òun náà ni ẹ ti panupọ̀ kéde o pé mọ̀kànmọ̀kàn lóye kan ó kan àwọn náà níjọba àbílẹ̀ ọ̀nà àrà wọn dákun dábọ̀jọ́ gbé tíkẹ́ẹ̀tì ọ̀hún lé ọ̀nàrẹ́bù Asimiyu Afeez Adio lọ́wọ́ láti lọ rèé sojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin.
1: ọ̀dọ̀ ẹ jẹ́ ká lọ sí àkàtà ọ̀dọ̀ Abimbola tún fẹ́ polówó ọjà lẹ́ẹ̀kan sí i ní kété tá a bá tún ti dé látọ̀dọ̀ ẹ̀ a tún ń gbéra tán yányánú tá a tún wọnú ti fún tẹ̀dọ̀ ròyìn ẹ kú kalẹ̀.

0: 101.5.
1: Uzi, pete, tingo, jamusi.
2: Okay, na!
1: Ìròyìn ìdárayá ní ìkànnì Splash FM.
3: Ẹ̀yìn kùlé, òun ni Liverpool gbà ju àwọn onígbèrágà jáde nínú ìdíje FA Cup lẹ́yìn tán fi ẹ̀yìn kùrí ọwọ́ sán wọn.
1: Ojoojúmọ́ ló ń talẹ́nu. Ó kì pọ́pọ́ bí èéfín súyà. Àwọn olólùfẹ́ eré ìdárayá ò fi ń ṣeré. Pàápàá jùlọ, olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eré ìdárayá ní tilé toko. Tilẹ̀ yé àti tilẹ̀ òkèrè. Àjàsà tó falámbàdání. Ìyànnà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù ẹlẹ́yin torí tábìlì tàbí torí kankéré. Eré orí ọ̀nà, ìfò fífò, ìwẹ̀ wúyà àti bẹ́ẹ̀ Láàgó mẹ́wàá àbò òwúrọ̀ 10:30 a.m. ọjọ́ ajé Monday, ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́rú Wednesday, àtọjọ́ ẹtì Friday ló fi ń wáyé ní ìkànnì Splash FM 105.5. Adérúnkè Adéṣọlá, olórí sport Ìbàdàn Kamavinga, kò ní sàì fún yín ní skin dodo tinú ẹrin eré ìdárayá tó kàtàhánu. Já wọn sí ní Splash FM 105.5 Ìbàdàn, just feel it.
4: Guys are falla.
5: Ooh, the response.

fún ìdíje mílíọ̀nù mẹ́rìndínlógún ni 16 million naira olówó tó wà ńlẹ̀ ìyẹn fún ìdíje yìí. Ẹ ń bá láǹfààní láti gba ìdíje yìí máa gba 10 million naira àgbà 10 million naira yóò fi ṣe fàájì. Àwọn ọkọ̀ mẹ́ta yòókù 6 million naira àgbà má bínú ni wọ́n lọ mọ́ pín mọ́ra wọn lọ́wọ́. Ọba sì wù yẹn pín ó ní wọ́n fi 6 million naira yẹn ṣe pín 2 million ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta amẹ́ni tó bá láǹfààní láti gba tó bá láǹfààní láti jáwé olúborí yẹn nínú ìdíje ti nns super four tó ń lọ lọ́wọ́ yẹn 10 million naira olówó tí yóò láǹfààní láti gba bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ó dinú ìdíje líìgì àgbà ọ̀jẹ̀ ilé wa nìsan ìyẹn bá a bá ń sọ nípa npfl nigeria premier football league lánàá ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé ìkòròdú city ìkòròdú orí wọ́n fìyà jẹ ikọ̀ ti wikitori pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan òun ló bá dé orí àkàbà tábìlì yẹn ó ti change pàápàá jùlọ mẹ́rin àkọ́kọ́ yẹn lóòótọ́ ẹnugun rangers náà ló láǹfààní láti wà nípò àkọ́kọ́ ìlú 62 points rivers united gbẹnu tẹ̀lé ìkòròdú ti bọ́ sí ipò ẹlẹ́ẹ̀kẹta lẹ́nu ànánsẹ́ nìyẹn ó ti bọ́ sípò ẹlẹ́ẹ̀kẹta ikọ̀ shooting stars wọ́n ti wà nípò kẹrin 36 games 57 points oníkọ̀ ti shooting stars fi wà ń bẹ̀ bẹ́ndẹ̀ insurance rèé nípò karùn-ún. Ẹ̀fẹ́ mọ̀ ń pa èyí ń bá international ipò kejìlá ló wà 36 games 46 points àwọn tán ń lùwẹ̀ẹ́ ìyẹn nínú omi ti ń gbé wọn rọwọ́ kòtò ìyẹn ní relegation zone yẹn Raymond Stars fẹ́ yan yọ ó fẹ́ kúrò níbẹ̀ yẹn ó ti wà ní 17 position báyìí 36 game 43 points Wikitori ti ìsàlẹ̀ tábìlì pátápátá ló bọ́ sí lẹ́yìn tó ti kan àbùkù yẹn lọ́dọ̀ ìkòròdú lánàá ó ti wà ní 40 points 36 game 40 points 20 position Bayelsa ní 19 position the same point ni wọ́n jọ ní ẹ̀ka nẹ́mẹ́ warrior òun ní 43 points ní 18 position bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti UEFA Champions League yóò tún máa tẹ̀sọ́wọ́ iwájú ìyẹn lénìí yóò máa láǹfààní láti máa tẹ̀sọ́wọ́ iwájú. Ní ikọ̀ Bayern Munich òun àti ikọ̀ ti PSG òun borí ìgbésí àkọ́kọ́ pẹ̀lú àmì ayò 5-4. Lánàá àmì ayò kan sódò òun ní ikọ̀ ti Arsenal náà fi ṣàgbà ikọ̀ Atletico Madrid àmì ayò kan sódò wá jẹ́ àmì ayò 2 sẹ́yọkan bá a bá da èsì tilé àti tìta bá a bá dà pọ̀ aggregate lolóyìnbó ń pè àmì ayò 2 sẹ́yọkan òun ló bá dé. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ ṣeun gan ni o ẹ̀yin tiwa ẹ ṣeun tẹ́ ẹ wà níbẹ̀ yẹn nítorí tiwa.

òun pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀. Àwọn olólùfẹ́ ikọ̀ ti rí àmàdù gbọ́mi dáadáa ọ̀gbẹ́ni Raúl fowó tútù ìjọba àtà lónìí àwọn ti tálá àmàdù ìdì nìyẹn. Èyí náà ń bẹ lára àwọn olólùfẹ́ tó ń fi ẹ̀hónú hàn báyìí. Lẹ́yìn tí wọ́n Kevin Kylian Mbappe àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ìyẹn lórí ọkọ̀ ojú omi níbi tí wọ́n ti ń gbafẹ́ ti ń fún ara ní ìsinmi ráńpẹ́. Wọ́n ti ń fi ẹ̀hónú hàn lórí ìṣiríṣi ẹ̀lẹ́ tó jẹ́ wípé níbi tí nǹkan dé dúró báyìí wọ́n ní kí Kylian Mbappe tó bá lè kọ́ ẹrú rẹ̀ tó lè kó kángárá rẹ̀ kó finú ọkọ̀ ti rí àmàdì ìdílé pẹ̀lú bí nǹkan ṣe jẹ́

mọ́ ní gbẹ̀yìn gbẹ̀yìn. Ọ̀rọ̀ tó sọ ó padà jáde. Ọ̀rọ̀ tó sọ tí Dego Simon fi súnmọ́. Ọ̀rọ̀ yẹn a padà fi mú fínlẹ̀ lè ta dẹ̀. Tí ìròyìn jó di mímọ̀ ipò. Ní tó ń sọ ni pé àwọn adarí ayò bá

0: enjoy the delicious rich taste of Cremella for that great taste in tea, pap, coffee, and other choice of meals.
1: It tastes better with Cremella.
0: Cremella. It tastes better with Cremella.
2: Ìtẹ̀ méjì omi òun gbọ́nà mọ́ ni, ṣíbí ìdúkọ àti iyọ̀.
3: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òru. Bóńbó lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Epsodent.

0: ẹ káàbọ̀ padà ètò ìlúbìnrin tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa nílé àwà lójú òpó facebook wa splash fm 105.5 ìbàdàn ẹ mọ̀ rí wa wò kétékété ń bẹ̀ lónìí lórí ètò ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni ipò àwọn obìnrin lẹ́nu iṣẹ́ ọba àgbáríjọpọ̀ àwọn obìnrin ní gbogbo ẹ̀ka iṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bá a ṣe ṣe àyájọ ẹgbẹ́ òṣìṣẹ́ káàkiri àgbáyé lọ́sẹ̀ tó kọjá ó ṣe pàtàkì ká wo ipò àwọn obìnrin náà bó la ṣe ń ṣe sí gbogbo àwọn ìlànà tó wà nílẹ̀ láti fi ṣe àtìlẹyìn fún àwọn obìnrin ǹjẹ́ àtẹ̀ ń ṣe àmúlò rẹ̀ bí bó làwọn obìnrin ṣe ń gbárùkù ti ara wọn láti dé ipò gíga láti di àwọn ipò tó rọ̀ṣọ̀ mú láti bá a lè ṣe ojú wa dáadáa bá a ṣe fẹ́ àti bó ṣe yẹ fún ìdí èyí àlejò mi àwọn náà ni comrade sotuminu àbíṣe mọ̀gbà sotuminu funmilayo lizzy tí wọ́n jẹ́ alága fún àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣìṣẹ́ tuc ẹ̀kọ́ ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí ìgbà tá à ń lọ sójú di ọjà lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé kì í ṣe àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba nìkan ló wà nínú ẹgbẹ́ yìí àrí àwọn oníṣẹ́ ọwọ́ àrí àwọn oníṣòwò ṣùgbọ́n báwo ni ẹ ṣe ń gbẹnu gbogbo àwọn obìnrin sọ̀rọ̀ tó fi jẹ́ wípé lọ́pọ̀ ìgbà ta bá ń jà fún nǹkan fún àpẹẹrẹ ta bá ń jà fún tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bá ń jà fún àfikún owó oṣù yìí nìkan la máa ń rí eléyìí tó jẹ́ wípé lábẹ́ àkóso bó ti wù kí ó rí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba nìkan ni yóò jẹ àǹfààní yìí kí ni ìjà míì tẹ̀ ń jà fáwọn tí kì í ṣe oníṣẹ́ ọwọ́ tí wọ́n wà láàrin yín táwọn náà sì jobìnrin.
1: Ẹ ṣe púpọ̀ olótú ẹ ṣe fún ìbéèrè pàtàkì yẹn ta bá ní pé à ń jà fún òṣìṣẹ́ fún ẹ̀kún owó oṣù ẹ̀kún owó oṣù yẹn àwa nìkan náà kọ́ là ń jà fún ó máa ń dàbí ìgbà tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba nìkan ni ó dojúkọ ìṣòro yẹn kì í ṣe òṣìṣẹ́ ìjọba nìkan ló dojúkọ bí òṣìṣẹ́ ìjọba ò bá gba ẹ̀kúnwó owó ọlọ́jà gan ò lè tà torí pé ẹ̀kúnwó owó tá à ń gbà yẹn ọjà náà la fi ń rà ìgbà tí nǹkan bá wọ́n lọ́jà tí a débi ìrẹsì tí ò ṣe rà tá a débi sẹ̀mó tí ò ṣe rà ata ò ṣe rà lọ́jà ìgbà yẹn ni ìjà ẹ̀kúnwó máa ń bẹ̀rẹ̀ tó jẹ́ pé

0: tó àyàrá lé ẹ̀ka bọ̀ padà ètò ìlúmìnirin ó ti ń roko bíi títà náà ṣùgbọ́n pẹ̀lú ìṣẹ́jú péréte eléyìí tó kù yìí ta bá rí ẹni tí ó fẹ́ bá wa sọ̀rọ̀ pàápàá jùlọ nípa ohun tí àwọn obìnrin kojú tẹ̀rọ̀pọ̀bìnrin kojú lẹ́nu iṣẹ́ ọba tàbí láwọn iṣẹ́ ìbòmí tẹ́lẹ̀ pé àkíyèsí wa sí torí àlejò wa lónìí ẹ jẹ́ kí n pè wọ́n ní agbẹnusọ àwa obìnrin pàápàá jùlọ lẹ́nu iṣẹ́ 0706949300 tàbí 0701447570 ẹ ń bá wa sọ̀rọ̀ lọ nípa ti gbígba ìsinmi lẹ́nu iṣẹ́ lásìkò tó bìnrin bá lóyún àtàwọn nǹkan mi mo sì mọ̀ wípé àti sọkúlẹ̀kúlẹ̀ bóyá fún bí ìṣẹ́jú kan àbí méjì kẹsàrí bá mi fi kó parí.
1: ẹ ṣe púpọ̀ olótùú ìsinmi nígbà tá a bá wà nínú oyún fún obìnrin ó ṣe pàtàkì púpọ̀ lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ láti lọ fún antenatal tí tí a máa ń lọ láti lọ ṣe àyẹ̀wò ara nígbà tí a bá lóyún a bá rí ẹni iṣẹ́ aládàáni tí wọ́n bá gba obìnrin láyè láti ṣe irú eléyìí ẹ jẹ́ ká mú wá sí etí gbọ́ wa so that a lè kara bọ̀ láti bá wọn lọ sọ̀rọ̀ torí pé ó ṣe pàtàkì láti dá ẹ̀mí obìnrin àti ọmọ tó wà nínú ẹ̀ sí ẹ ṣe púpọ̀ lótùú.
0: ẹ ṣeun bákan náà ǹjẹ́ a rí bí ìpèníjà pé bóyá tóbìnrin tó bá tó àsìkò láti gba àgbéga lẹ́nu iṣẹ́ ǹjẹ́ irú eléyìí máa ń wáyé bó wá jẹ́ pé ó ń wáyé kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé.
1: ẹ ṣe púpọ̀ olótùú kò kí ń sábà ń wáyé ní organized private firm ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ àwọn tí ó ní ètò ìgbékalẹ̀ tí ìwé òfin ṣiṣẹ́ fún kò ń wáyé bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ náà ni bí irú iṣẹ́ federal establishment àbí state establishment kò í ṣẹlẹ̀ níbẹ̀ àwọn public service kò kí ń ṣẹlẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ó máa ń sábà ń wọ́pọ̀ ní ibi iṣẹ́ aládàáni tó bá dìgbà tán gba ìgbéga lẹ́nu iṣẹ́ wọ́n á ní nítorí pé ó ti lọ ó ń ṣe leave ó ń bímọ ó ń ṣe kinní kan tí ó bá wá sétí gbọ́ ti wá gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ti ti oníṣẹ́ lọ́gàlọ́gà TUC àbí NLC tó bá wá sí etí gbọ́ wa àwa náà fi tó àwọn tó tún jù wá lọ létí àgbègbèsẹ̀ torí pa sọ pé injury to one injury to all àgbègbèsẹ̀ tá a máa intervene tá a dá sí ọ̀rọ̀ yẹn tó dẹ̀ lójútu tí wọn ò sì gbọ́dọ̀ máa mú ìgbéga bá irú ẹni bẹ́ẹ̀ ẹ ṣe púpọ̀ olótùú.
0: ẹ ṣeun gan lákòótán gẹ́gẹ́ bí àti láti ṣe máa dágbére lórí ètò ìlúbìnrin lónìí òun náà ni wípé ṣé lóòótọ́ ni ààbò tó péye ó ń wà lórí àwọn obìnrin lẹ́nu iṣẹ́ ǹjẹ́ àwọn ẹ̀tọ́ wọn ǹjẹ́ ń tẹ̀ wọ́n lọ́wọ́ ǹjẹ́ wọ́n ń bọ̀wọ̀ fún ẹ̀tọ́ obìnrin àbí wọ́n kàn ń dàgùn ńlá sí wọn ni kí la lè sọ wípé nǹkan yìí ló jẹ́ gbòógì tí ó jẹ́ ìpèníjà fún àwọn obìnrin lẹ́nu iṣẹ́.
1: ẹ ṣe púpọ̀ gbòógì tó jẹ́ ìpèníjà fóbìnrin ni pé nígbà tí gẹ́gẹ́ bẹ ṣe sọ lẹ́ẹ̀kan ta bá fẹ́ gba ìgbéga lẹ́nu iṣẹ́ àbí a fẹ́ gba ẹ̀tọ́ wa lẹ́nu iṣẹ́ tí àwọn lọ́gàá lọ́gàá máa ní pé kí obìnrin míì kó fi ẹ̀yìn sílẹ̀ kó tó di pé ó gbà á ìdí nìyẹn tá a fi ń sọ pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè irú àwọn nǹkan báyìí là á fẹ́ gbógun tì ìwà bàjẹ́ ni ẹ̀tọ́ tí ọkùnrin ní obìnrin ní o ẹ̀tọ́ tí ọkùnrin ní lobìnrin ní lẹ́nu iṣẹ́ tí kìí ṣe pé kò ṣiṣẹ́ ẹ̀ bó ṣe yẹ kó ṣe é tó bá ti ń ṣiṣẹ́ dáadáa nígbà tí àkókò gbéga bá tó bọ́n ṣe ń gbé ọkùnrin ga ó yẹ kán gbé obìnrin ga bọ́n ṣe ń gbé ọkùnrin ga ó yẹ kán gbé ọkùnrin ga bí wọ́n ṣe ń ṣe ẹ̀tọ́ ní ìrànwọ́ owó fún ọkùnrin bẹ́ẹ̀ náà ló yẹ kóbìnrin náà ṣe máa gbádùn ẹ̀ tí ó bá ní ìdí pàtàkì tí à ń là kọjá lẹ́nu iṣẹ́ ìdí nìyí tá a fi ń pariwo tá a bá ríru àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń dojúkọ ìṣòro yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè lẹ́nu iṣẹ́ ọlọ́run á ràn wá lọ́wọ́.
0: ẹ ṣeun gan ẹni tó ń pè wá ẹ má bínú ní àǹfààní láti gbé ìpè kankan mọ́ torí pé ọjọ́ ti lọ ṣùgbọ́n mi mọ̀ bóyá ẹ lè fi nọ́mbà yín síta torí a lè ráwọn tí wọ́n fẹ́ béèrè ìbéèrè kan àbí méjì ẹ bá mi ṣe ní pápápá.
1: 0805764-1156
0: ẹ bá pè lẹ́ẹ̀kan tí ó yá.
1: 0805764-1156
0: tó ẹ̀yà ara lé nọ́mbà àwọn lẹ̀ ti gbọ́ àwọn ni alága fún àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣìṣẹ́ ti you see ẹri wípé obìnrin takuntakun ni wọn pẹlú gbogbo bọ́n ṣe sọ̀rọ̀ eyín ni wípé wọ́n ṣojú wa dáadáa ẹ ṣe ń gọ wípé a pè yín comrade Sotiminu Funmilayo Lizzy ẹ jẹ́ wa lórí ètò ìlúbìnrin mo sì mọ̀ pé nígbà míì náà tá a bá tún nílò ọ̀rọ̀ yín lórí ètò wa ẹ mọ̀ jẹ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè Temilade aloko òun náà lèmi ń jẹ́ o lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akínọlá àti amojú ẹ̀rọ mi Bímbọ Sadiq ó tún dijọ́ mẹ́jọ tá a tún máa pàdé lágbára Ọlọ́run ó dàbọ̀.
1: Ẹ ṣe púpọ̀ mọ́.

0: 0204 *1#. Tabi www.cashier.ng. Gbàbẹ̀ yẹn náà wọlé sọ̀rọ̀ gbà ń tẹnu mọ́ láti bí ọjọ́ bíi mélòó kan báyìí. Iléyà Cashport ó súnmọ́ wa, àwa náà súnmọ́. Àwọn èèyàn ó jẹ ọ̀pọ̀lọpọ̀ owó lọ́jọ́ náà. Kì í sowó nìkan o, àtẹ̀ran àgbò tó dúró dédé, ẹ̀ran tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ mọ̀ọ́lù kan. Irú àwọn àgbò báyẹn là ń sọ o. Ó ti yẹ báyẹn, kì í sàwọn ẹran 20,500 àgbò tó dúró dédé gidi ni. Òun lẹ́yìn àwọn èèyàn ó tún jẹ mọ́ owó lọ́jọ́ náà. Gbogbo oko tíkẹ́ẹ̀tì tẹ̀ ń já ìyẹn láti Monday lọ báyìí. Tó fi méèní inú koto Cashport ní lọ. Yàtọ̀ sí pé ó láǹfààní àti fi tíkẹ́ẹ̀tì ọ̀hún jẹ lénìí, yóò tún ràn án lọ́wọ́ láti kópa nínú ti Iléyà Cashport. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìdíje ti Líìgì Àgbọ̀jẹ́ tó orílẹ̀-èdè wa Nàìjíríà NPFL. Àjọ tí ń ṣe àmójútó Líìgì ọ̀hún, àjọ ọ̀hún bínú lọ́wọ́ o. Lára àwọn ikọ̀, ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ni ìyá ti jẹ, ìyẹn ní sáà yìí tí wọ́n sì sanwó tanra. Bó tiẹ̀ ṣe pé ẹ̀ṣẹ́ yìí dédé iṣẹ́ kí wọ́n tó lè fìyà jẹ wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ṣe ohun tí ò dáa, kán tó di pé wọ́n ní kí wọ́n wá jìyà. Kó tó di pé wọ́n ní kán wá jìyà. Ẹni tíyà tún jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ètí ìjẹ tán. Oníkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti wọ́ọ́rí wòs ni wọ́n ní kó lọ sanwó tí lọ bíi 6,000,000 owó orílẹ̀-èdè wa Nàìjíríà. $6,000,000 náà ní kí ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti wọ́ọ́rí wòs kó lọ san. Látàrí wàhálà tí ẹ dálẹ̀ níbi ìfigagbága tó wáyé kojú ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Plateau United, níbi tí àwọn olólùfẹ́ wọn tí wọ́n ti dá wàhálà lẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Lára àwọn ẹ̀sùn tí wọ́n kà sí ní ọrùn ni pé wọ́n kéde, wọ́n ṣe ètò ààbò ilé tó dúró dédé, ìyẹn fún ìfigagbága ọ̀hún tí ó dẹ́kun àwọn olólùfẹ́ láti débi tí ó yẹ kí wọ́n dé. Pé ọ̀pọ̀lọpọ̀ bíi tí ó yẹ kí olólùfẹ́ dé ni wọ́n dé lọ́jọ́ náà. Àwọn olólùfẹ́ wọn tún fẹ́ fi ọwọ́ ba ìgbìmọ̀ adarí ayò, wọ́n fẹ́ na àwọn rẹfrí tó fi jẹ́ pé ibi tí wàhálà ọ̀hún pọ̀ dé kojú Plateau United. Wọ́n dá ìfigagbága ọ̀hún dúró fún ìṣẹ́jú bíi mẹ́wàá kí ìfigagbága yẹn tó tẹ̀wájú. Gbogbo ẹ̀ náà ni wọ́n kà sí yẹn lọ́rùn. Wọ́n tún ní gbogbo ìfigagbága tí wọ́n gbà ń lé ní sáà yìí, ìfigagbága tí wọ́n gbà ń lé ní sáà yìí, àwọn ìfigagbága tó kù tí wọ́n gbà ń lé òkè ta ni wọ́n ti gbà wọn gbà ní pápá ìṣeré wọn. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ìyá ń jẹ wọ́ọ́rí wòs lọ́wọ́ báyìí látọ̀dọ̀ àjọ ti NPFL. Bó ti ẹ̀ ṣe pé àwọn náà wọ́n ṣe tí ìyá fi ń jẹ wọ́n. Láti bẹ̀ka sun ọwọ́ iwájú, ẹ̀jẹ̀ agbanú kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid wọlé. Kylian Mbappe. Wàhálà ti ń bẹ́ẹ̀lẹ̀ báyìí láàrin òun àti àwọn olólùfẹ́ nìkankan o, òun àtàwọn alákòóso ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid. Ibi tí wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ ni pé wọ́n ní Kylian Mbappe àti ìkánú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olùkọ́ni Álvaro Arbeloa, ìyẹn ní bùbá ìgbáradì, wọ́n ní kánú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí eléyìí tó dúró gẹ́gẹ́ bí adarí ayò ní training. Wọ́n ní nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin òun àti Kylian Mbappe. Wọ́n ní kò sí nǹkan tí Kylian Mbappe tí ò fi olùkọ́ni ìkánú àwọn ìgbìmọ̀ olùkọ́ni tí ò fi wé. Wọ́n ní kò sí èbú tí ò fẹ́ èbú tán. Ìwọ lágbájá o ṣe orí báyìí, o sapá báyìí, o ṣẹṣẹ̀ báyìí, ojú rẹ fẹ̀tò, ẹ̀yìn rẹ gbangba. Kíní ó ṣàbù lórí èbú lóríṣiríṣi kan ni. Kódà ní táà ń sọ yìí, ó bú ẹkú tán díẹ̀ ló kù. Wọ́n ní gbogbo ìgbìyànjú àwọn akin ẹgbẹ́ rẹ̀ láti jóde mọ̀ fún Kylian Mbappe pé aláyé ó ti pọ̀ jù kí ló dé. Tó ju tó ṣe yìí lọ ni. Wọ́n ní ó tún fẹ́ wojú ọ̀pọ̀lọpọ̀ ń jọ yẹn, ìyẹn lọ bẹ́ẹ̀. Lẹ́yìn èyí, wọ́n ní Kylian Mbappe, lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́fì ìfarapa lára Kylian Mbappe, èyí tí ó fi dúró fún àwọn elétò ìlera inú ọkọ̀ ti Real Madrid láti máa mójútó Kylian Mbappe. Wọ́n ní Mbappe bá tún pe àfẹ́sọ́nà rẹ̀ tuntun, eléyìí tí ó kọ tiẹ̀ ń jẹ́ Esther Esposito, ni wọ́n bá tún jọ lọ sórílẹ̀-èdè Ìtàlù ní Sardinia. Wọ́n lọ jayé Florida ńbẹ̀. Wọ́n ní eléyìí gangan tún wá kù nǹkan tó bí àwọn tíímeètì ẹ̀ nú pé irú kíni Kylian Mbappe ń dánwò yìí. Ìwọ́ tó ní ìfarapa, ìfarapa tó ní kò túmọ̀ sí pé kó rìnrìn àrè lọ báyìí. ọpọlọpọ àwọn náà làwọn náà mọ ní ìfarapa báyẹn ǹjẹ́ wo ló gbọ́ pé ìkánú àwọn lọ jayé táwọn bá fi lè kúrò lórílẹ̀‐èdè spain àwọn lọ fún ìtọ́jú ni bóyá àwọn elétò ìlera ni wọ́n sọ pé alayé mọ́ lọ ibi ti ìlú tí orí wà dáadáa ibi tó rùn wà dáadáa ìfarapa tó ní yìí àtàwọn ìtọ́jú tó ti gbà yìí ó nílò láti wà níbi tí òòrùn ti ń ràn dáadáa bóyá bí kò lọ sí uae lágbọn ti dubai òòrùn bẹ yẹn ó ń bínú wọn ní tó bá yàtọ̀ sí yẹn pé bóyá àwọn elétò ìlera ni àbí kí wọ́n ní kí àwọn lọ bá specialist kan lórílẹ̀‐èdè kan pé ìfarapa tó ní yìí lóòótọ́ elétò ìlera làwa ṣùgbọ́n àwọn specialist bóyá orílẹ̀‐èdè belgium bóyá orílẹ̀‐èdè bóyá bíi poland àwọn croatia tó bá sì lọbẹ̀ wọ́n lọbẹ̀ fún ìtọ́jú ni kì í ṣe pé wọ́n lọbẹ̀ láti lọ sí fàájì wọ́n ní ìyẹn gangan tí wọ́n á bí àwọn akẹgbẹ́ rẹ̀ nú pé irú àwọn ayé tí kylian mbappe ń jẹ́ nínú ọkọ̀ madrid yìí àwọn ò gbogbo irú ayé yìí àwọn ò rí jẹ́ ń tàwọn báwọn bá ní farapa àwọn ò mọ dúró ti àwọn elétò ìlera gbágbágbá ni ìfarapa táwọn ní òní kò túmọ̀ sí pé káwọn sùn lé kylian mbappe tí wọ́n ń jayé káàkiri tiẹ̀ wọ́n ní wọ́n tún mú yẹn sínú àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ní tí wọ́n ń bí kylian mbappe gangan nú báyìí òun ni pé nígbà tó ti ní farapa ọ̀hún kó tó di pé ó bẹ̀rẹ̀ gbaradì padà lọ́jọ́ monday wọ́n ní gbogbo ìgbà làwọn elétò ìlera máa ń pe kylian mbappe pé alayé bó o níbi tó iye ó ń dùn ẹyẹ sí òdùn ẹ mọ sí òta ọ mọ wọn ní gbogbo bí ẹ ṣe máa ń pe gbogbo ìgbà pé alayé bóyá tá a ní o mọ jẹ ṣe èṣe pé òun jẹ mọ jẹ yẹn adìyẹ o mọ jẹ yẹn adìyẹ àgíríkì ẹyin ìbílẹ̀ ni o jẹ o àbí mọ jẹ yẹn adìyẹ ìbílẹ̀ ẹyin àgíríkì ni o mọ jẹ o mọ jẹ yẹn kan lójúmọ o lè mọ jẹ yẹn mẹta sì máa lo sóun lóògùn rẹ dáadáa sá wọn ní gbogbo yẹn náà tún bí kylian mbappe nínú pé láìsí pé òun jẹ underage òun jẹ underage player tẹsẹ̀ mọ sọ fún pé àlàyé sọ gbàgbé gbogbo tá a bọ̀ sọ ìfarapa tó ní yìí mọ mọ mu gàrí àtomi tútù o tó bá fẹ́ mu gàrí mọ fi ṣúgà sí o mọ fi kúli mu mọ fi kúli kúli jẹ o mọ fi ẹ̀pà jẹ o lóun wá jẹ underage ni gbogbo tẹ sọ fún òun ẹ̀ka péré wọn nílò láti sọ fún òun wọn a máa pè wọn wọ́n ṣe pé òun láàárọ̀ pé só ò jẹ́lé yìí wọ́n mọ̀ pé òun lọ́sàn pé só ò sáfẹ́lé yìí só ò súnmẹ́lé yìí láìsí pé òun jẹun dáyé wọ́n ní kódà ìbí tí wàhálà yẹn dé nínú pẹ́ bí agbábọ́ọ̀lù ti madrid báyìí àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ọmọ ibi orílẹ̀-èdè france nìkan ni kylian mbappe ní ta sí wọ́n ní gbogbo àwọn yòókù ń fi wọ́n gún lágídí ni bí wọ́n kí kà á dáhùn bí wọn kí kò tiẹ̀ ráàyè àwọn ọmọ bíbí orílẹ̀-èdè france nìkan kí tí wọ́n gé o sí lọ́fà ẹlẹ́yìn ẹ̀lò bọ́njú kò jù bẹ́ẹ̀ lọ ìtàn ní kylian mbappe ń ṣe inú pé bí agbábọ́ọ̀lù madrid nìyẹn o wọ́n láwọn akẹgbẹ́ rẹ̀ gẹ́ ti wá ń wo pé irú ayé wo lélẹ́yìn ń jẹ yìí madrid mọ̀nà ń pe bíi àwọn gan-an tó jẹ́ pé ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn náà kọ́ yín ni àwọn ò rí irú ayé báyìí jẹ́ ń tàwọn ayé tí kylian mbappe ń jẹ yìí bí nǹkan ṣe ń lọ nu o ìn tó fàánù tó fi jẹ́ pé ó ti ń lọ bí àwọn olólùfẹ́ tó lé ní 4 million báyìí tí wọ́n ti sign petition against kylian mbappe pé wò àtìgbà tó ti dé gan kí ni ìyàtọ̀ tó mú dé báyìí kọ́ ti madrid lẹ́yìn individual ọ̀nà tiẹ̀ pé nínú ìfigagbága báyìí o nínú 20 matches kylian mbappe ó score 35 goals àwọn individual achievements ló máa ń wá kí àtìgbà tó ti dé madrid òye kò pa líìgì wọn rí gbà ìdíje uefa champions league wọn wà sí kágbádébi tí wọn ò gbà á kí wọn láǹfààní àpò tá a ní ti ń sọ ni lówó nù bí yẹn bá wulẹ̀ fárú àpò bẹ́ẹ̀ ya kò léèwọ̀ bí nǹkan ṣe ń lọ́nu kan ti madrid lá ní ajá yín tọ́ bá wọn ẹja láǹfààní àti súnṣọwọ́ iwájú so ti play káàṣì ẹ̀ *347*1004*#. Tàbí www.cashier.ng. *347*1004*#. Tàbí www.cashier.ng. Nípa ẹyí kò tó lọ́sàn-án yìí ògo. Má fi falẹ̀ ìwọ ló kàn lọ́sàn-án yìí. Àwọn alákòóso kan ti Atletico Madrid wọ́n fi ẹjọ́ Arsenal wọ́n fi sun àjọ UEFA ṣáájú ìfigagbága àná ẹ̀yẹn ní kí ló fà á tí wọ́n fi pe àjọ UEFA pé ẹ wò ó ẹ kìlọ̀ fún ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal o ṣáájú ìfigagbága àná ni o wọ́n pe àjọ UEFA pé kán kìlọ̀ fún Arsenal ẹ̀yìn tí Arsenal ṣe fáwọn àwọn ò ṣe bẹ́ẹ̀ fà Arsenal ń jọ́ tí Arsenal wá bá wọn lórílẹ̀‐èdè Spain ǹjẹ́ kí ni wọ́n ní Arsenal ṣe fáwọn wọ́n ní oorun táwọn sùn mọ́júmọ́ àná inú wàhálà làwọn fi sùn àwọn òré oorun sùn tílẹ̀ fi mọ́ won lawon ololufe gege agbabolu ti Arsenal sai dede lawon gbo wa la go kan abo loru awon bo se nlulu ni won fo fere ni won yin banga fireworks bi se yin banga oni won pari wo pe eni sun lale yi eni sun lale yi e ti ri wahala le awon orin ba orin ote to ba dija se le won ni 130 won de tile fi mo ile ejeta to mojumo ana awon agbabolu awon orunsun oya to ri e lawon ademola lukman se fa bi egbin awon julian avares ni opolopo won o se mo bi ti won o gba lana onikaloku won won sun tile fi mo won wa pe ajo uefa pe e ba wa pe arsenal bi ti won tin gbo o boya kan pe awon olulufe won kan fi wale lorun sugbon won ti gbagbe pe ko si nkan to kan ajo uefa pa ilu pe olulufe wa ba yin loteli won pa iwo le yin lori lai se pe feed lo ti sele nigba ti se pe stadium lo ti sele yen ire o se mo sele nu bolu alafese gba gba teyin o ti le se ngba won wa sodo yin o eyin ti gon ti yin niyan ki n tajo uefa e mu mo ra bi goli ni ko je bo yi o se gentle lapa abe yen niyan won lawon osun ti le fi ma na gbogbo ya gbogbo na lo fa wahala fun won iko bi agbabolu ti atletico won ni be ni arsenal gba lati gbero awon awon olulufe won o ja won osun ti le fi mo awon agbabolu awon afa bi igbin awon agbabolu awon osap dada ngba won osun dada a loju oja nisin yi a loju oja ifigabaga ti o mo lanfani ati waye leni laarin kwegi agbabolu ti bayern munich ati kwegi agbabolu ti psg a gbe ifigabaga yeyewo asa ti wa se kagbanto to ta ba ni ka wo in ti nbe nle yi ikwegi agbabolu wo oun lo le rorun fasna ninu kwegi agbabolu ti bayern munich ati ko ti psg lati pade final ma fi si facebook ma fi si facebook ninu bayern munich ati kwegi agbabolu ti psg pelu sowo gba bolu awon mejeji ati ru agba bolu to ni kaloku won ni atoluko ni won ewo lo ma easy fun ipe bi agba bolu ti arsenal lati pade lati kagba a loju oja sugbon ka to lo so ti play cash e *347*1004*1# tabi www.cashier.ng a loju oja nisin a ni pe di baba de ka wa te waju e ku kale
1: Flash FM 105.5.
2: You will like it to travel out with good people to Qatar for Unlock Zero's Ileya celebration.
3: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including the Desert Safari, Museum Visit, Qatar Cultural Village Tour, City Tours, and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For booking and inquiries, visit Omega Travels, 3rd floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
4: Mama Caro, I beg help me tell this my customer say this vegetable pass the price where she dey price so now. Yeah. I beg.
5: Auntie, I beg make you save add small money now, vegetable now.
4: Yawo. You save no one just no customer again, Abi. With your big belle. That's confess well.
6: Hey, customer.
4: Your hands and your leg just come out.
5: Yawo. I know she say your hand and leg swell up like this.
4: I be for 3 days now.
5: No. The last time where I get belle, then tell me for Auntie Nata say, if woman leg and hand swell up like this when she get belle, say na dangerous thing.
4: Danger waiting. Hey, I for register for this Auntie Nata since so. I beg, help me look sure. Make I go my Oga shop. Go tell him waiting. Where you dey go? Take this man. No go sell market for me again.
7: Pregnant woman, protect yourself and your pikin wey dey belle. Register for Auntie Nata today.

Ẹ̀kaàbọ̀ padà látọjú ọjà. Ìkọ́ni ti Splash, Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ fọ́ìsà o. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ ti iléeṣẹ́ wa ń bí Facebook Splash 105.5 Ìbàdàn tàbí lórí TikTok at Tijani Olóko Dada Sport Actor. Gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ nípa ti káàṣì ẹ̀. Bẹ́ntì ń bèèrè kóòdì káàṣì ẹ̀ yìí. Mo ti já ọtọ́ bó bá lo kóòdì yẹn lọ́dọ̀ tiyín tí nẹ́tíwọ̀kì yẹn bá bẹ mọ̀ sí bákan mọ́ wulẹ̀ dààmú. Wọ́n dààmú jìnnà. Máa bọ̀ ní website www.kashe.ng kashe.ng. ó rọrùn omi ẹ̀yẹn náà láti gbẹnu sí. Bó ṣe easy ní USSD náà ló easy ní website. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Àníínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich àti kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal àti PSG. Èwo ni ló súnmọ́ kó easy jù fún kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal láti lù láti kágbá ìdíje ti UEFA Champions League? Àwọn kan ní Bayern Munich ni, àwọn kan ní kẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG ni. A fojú wò yẹn náà, a sọ nípa àfigabága yẹn náà yẹn láìpẹ́ yìí. Nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United pẹ̀lú bí Man U bí wọ́n ṣe lọ sínú ìdíje ti UEFA Champions League báyìí, inú ìdùnnú làwọn agbábọ́ọ̀lù wọn wà o. Láti yí ọdún yìí o ni wọ́n ti máa ń yọ owó wọn. Wípé torí pé wọn kọ́ Liverpool fún Champions League, wọ́n máa ń dín owó wọn kù pẹ̀lú 25%. Pẹ̀lú bá ṣe lọ dún ìdíje UEFA Champions League báyìí, gbogbo àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Manchester United tó bá sì wà nú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún di sáà tí a fẹ́ mú yìí, ìdá 25% 25% ó gun owó wọn padà. Irú Bruno Fernandes ní ìsìn tí 25% yẹn bá padà gun owó wọn, owó tó tí ó máa gbà tí ó bá padà fínú kan máa yúlẹ̀, owó yẹn ó máa pé £250,000 padà. Yóò máa pé £250,000 padà. 25% náà wọ́n yọnú owó oníkálukú wọn torí pé wọ́n lọ Champions League. Bí nǹkan ṣe rí nù. Bákan náà, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Manchester United tẹ́lẹ̀ bá a bá sọ nípa Wayne Rooney. Wayne Rooney ni àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Arsenal wọ́n wá sẹlibrétì lánàá àfi gbà tó yẹ pé wọ́n ti gba Champions League. Sẹlibrétìṣẹ̀ wọn ti pọ̀ jù, ìwọ̀n balẹ̀ yẹn mọ́ sẹlibrétì mọ́. Ẹ̀na semi final ò túmọ̀ sí pé ẹ̀na final. Sẹlibrétìṣẹ̀ kékeré ẹ̀rà ṣe ló ní mọ́ bẹ́. Gbogbo sẹlibrétìṣẹ̀ tó kù ẹ wàá sọ gbogbo ẹ̀ dìgbà tẹ́ ẹ bá na final. Ó ní nísìnyí tẹ́ ẹ bá lọ padà sẹ̀sìn final, gbogbo sẹlibrétìṣẹ̀ náà ò wúlò. Kò wúlò igbákígbà igbákejì à ń bèlè ta ṣe. Èyàn kàn na semi final lásán láì gba kọ́ọ̀pù kí láǹfààní. Sẹlibrétìṣẹ̀ wọn yẹn ti pọ̀ jù gẹ́gẹ́ bí Wayne Rooney gẹ́gẹ́ bó ṣe jẹ́ odi mímọ́ nù. Kò ìsọ̀rọ̀ tán ni tí ó wá kọ̀ ti fún un lé sí pé àlàyé kílẹ̀ yín sọ ti yín yìí. Níjọ́ Arsenal ti wọ ìpele tí wọ́n ń lọ ikẹ́yìn 2006 wọ́n ti dá àṣekágbá kẹ́yìn. Àṣekágbá tí wọ́n sì dé 2006 yẹn kìí ṣe pé wọ́n gbá lọ́dún yẹn o. Wọ́n gbá lọ́dún yẹn ipò kejì wọ́n ṣe. Láti 2006 yẹn wọ́n wá sí ẹ̀wọ̀ final míì. Ẹ̀yin wá sọ pé celebration wọn ti pọ̀ jù. Ta ni celebration rẹ̀ ò bá pọ̀ jù tí ì bá ṣe àwọn agbábọ́ọ̀lù àti àwọn olólùfẹ́ kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Eléyìí tí gbogbo ayé ti fi Champions League bú látijọ́ yìí. Ó ti ẹ̀tọ́ àwọn olólùfẹ́ kan ti Chelsea. Olólùfẹ́ kan ti Chelsea wọ́n máa ń fi Arsenal pa bukú. Arsenal bá láwọn gba league jù wọ́n lọ, àwọn gba FA àbí gba kinní kan jù lóhùn ní Champions League àti gbogbo ẹ̀ náà local champion ni yín. Champions League yín di mélòó? Rí yun sọ tí ó wá kọ́ọ̀tì ni àwọn olólùfẹ́ Arsenal kan wà tó jẹ́ pé ní 2006 yẹn wọ́n kéré jọjọ, wọn dàgbà tó nǹkan mélòó lọ́jọ́ orí wọn. Àwọn kan wà tó jẹ́ pé wọn tiẹ̀ tí ì bí ní 2006. Ẹ wá ní àwọn olólùfẹ́ àbáwọn agbábọ́ọ̀lù ti sẹlibrétì jù. Tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ fẹ́ rí bóyá kẹ wá nǹkan míì sọ ìdí tí ó wá kọ́ọ̀tì sọnù. Bàbá Sevenga náà sọ̀rọ̀ pé lápá ọ̀dọ̀ tàwọn o, celebration yẹn ò tí ì pọ̀ jù láti yọdún yìí. Ó ní ṣùgbọ́n tán ti celebrate tán lánàá kán jẹ́ kí ìyẹn dúró bẹ́ẹ̀ kí wọ́n pa ọkàn wọn pọ̀ ṣáájú àṣekágbá ní tí wọ́n ní lónìí. Bóòlù èèyàn ó ṣe na semi final
en to na wo semi final se o sere de be ni iyen ke bi agbabolu ti Atletico ele ta sara na o no sere de be eh ko da bi en ba gba Champions League ni sa to koja bi en ba na semi final sa yi bi en ba da world nu bi ti Arsenal ko lewo baba Arsene Wenger lo so be lati be ka sun wo waju mo ja o tan pa ni pe yi ko to losan yi anfani meji ni ticket to play yen yo fun o yato si ti win ni ojojumo number won tun lo nu ti koto inu koto ti leya cashport iwo na sa mo gbo lolokun ojo kan pe lomi ba je cashport lojo friday o le ni ni jo friday yen gaga won o play won ba bi le re pe jo wo lo ti play ke o le ni bi wednesday abi tuesday iyen fi da oloju pe ki sa won ti mo play jo cashport nikan ni e mo je cashport gbo number to fi play ticket lati ojo aje to lo yi lo inu koto ti leya cashport ni lo ko wa dekun owo ti awon eyan

0: so, my son. Welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
1: Baba, you have to save me, oh. Somebody, they do me, oh. They do me with you.
0: You say waiting?
1: All my goats and chickens don't finish. Guy, he do me.
0: Ah.
1: Then my business don't bafuka. Chai, he do me.
0: I see.
1: My pikin, where they do well before, don't start to they fail for school. The witch do me, oh.
0: Ah.
1: And I even sick self. I think say him give me HIV.
0: Eh? No.
1: What do you mean, Baba?
0: No way anybody fits use witch give you HIV. They didn't know they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
2: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
3: Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bomi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
8: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nígbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Níranlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Óyà, tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
8: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Retirement shouldn't be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
2: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
2: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
2: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
2: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ

0: Má yà ṣe bí ẹni pé mi ò rí kankan. Má yà ṣe bí àṣà.
1: Kò sí tá a sọ táyé ò gbọdọ̀ gbọ́.
0: Má náà ti gé tílà.
1: Kò sí tá a sọ táyé ò gbọdọ̀ gbọ́.
0: Wọ́n ti gá ṣàkẹ́ lé tílà.
1: Kò jẹ́ pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ni.
0: Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rọ tí ẹ̀ ní máa gbọ́.
1: Ẹ̀rọ tí ẹ̀ ní
0: máa gbọ́. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rọ tí ẹ̀ ní máa gbọ́. Ẹni ṣeré ẹgbẹ́ kan máa ṣe nìṣó kẹ́ni tó ṣe ká máa ṣe lọ́jọ́ kan oore ágùn níre ìkákẹ́ni ṣe ká.
1: Síkúrẹ́
0: ìdí agbájé lọ́lá.
1: Ṣé a
0: máa súnre lọ? Ọ̀dà máa súnre lọ. Máa gbọ́rùn ṣọ̀run. Máa gbọ́rùn ṣọ̀run. Gbọ̀rùn lọ́wọ́ ọmọ òjò. Wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ gbígbóná òfiyọ̀ sí ti fi wù ní mu ìrànìta ń bẹ lọ́dọ̀ ìyá ńlẹ̀kẹ̀. Ẹ káàsán atúgbé tuntun dé gbáǹkọ́ gbìròyìn rẹ o. Ẹ̀yin tí a wà náà ń ti yín. Ìkànnì splash yín náà la wà yìí. Ìkànnì splash ìkànnì ọmọlúwàbí 105.5 FM, the integrity station promoting right values. Agbégbáǹkọ́ gbìròyìn dé lónìí ọjọ́ kẹfà ní oṣù karùn-ún òjìlé lẹ́gbọ̀n ọdún dín mẹ́rìnlá. Àwa náà kọ́ ọlọ́run ọba ni ọba tó dára sí dàsìkò yìí a máa tún kì í o. A dúpẹ́ àmọ́ lóore torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti dágbére fáyé tí wọ́n ti lọ. Bó tilẹ̀ jẹ́ pé ń bẹ nú ọ̀pọ̀ míì tí wọ́n ti lọ tí wọ́n sàn jẹ lòmíì tí ń bẹ lókè ìpẹ̀lọ. Ṣùgbọ́n àwa dúpẹ́ pé a wà lókè alààyè lókè ìpẹ̀. A sì tún wà nípò ẹni tí ń dúpẹ́ pé bí ò ti ẹ̀ tí tó kódà bó tó bí ò tí ṣẹ́kù síbẹ̀ ń kọ́. À ń dúpẹ́ àlàáfíà, à ń dúpẹ́ rírí jẹ, à ń dúpẹ́ rírí mu. Ká lọ kábọ̀ ká dé, ká sọ pé ó dàbọ̀ ká sì dé láyọ̀. A tún dúpẹ́ ààbò tòpópónà gbogbo. À ń dúpẹ́ o lóòrèkóòrè. Gbogbo àwọn ẹni tí ń bá wá ń bẹ nínú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà irú èyí tá a kà sílẹ̀ pọ̀ kó àwa yọ kúrò ńbẹ̀ yìí jọ dákun bá ni bu ẹ̀rín pẹ̀kẹ́ wọn yọ wọn kúrò ńbẹ̀ galati torí ìwọ ọlọ́run bá kì í yọ ni ká gbọ́ fódà o. Àwa náà tá a wá ń dúpẹ́ ọpẹ́ ayọ̀ ni ọpẹ́ ìdùnnú ni ẹnu ọpẹ́ wa májò padà wá kan. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ mi elephant solo yín rèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹfọ̀ papọ̀ jọ g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental. À ń bọ́ onífọ̀ ń sọ̀rọ̀ àwàdà onífọ̀ ń bá níṣẹ̀ṣẹ̀ òṣónú. Ta ni ò mọ̀ wípé alápàtà ló ní ìbòwò sí irun onífọ̀ náà ló ní kanra. Ẹni tí ò bá dáa níta wọn ti ní wọn ò lè dánú ìrí ni sílà á mọ̀ wà ènìyàn.
1: Bẹ́ẹ̀
0: ni ẹ̀lẹ́ ń bẹ̀ ọ́n ẹ kú kalẹ̀.
1: Tó èmi náà kí yín òun ni ẹ káàsán ṣe ọwọ́ ṣe ń yá níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ìkànnì ọmọlúàbí splash fm 105.5 náà lélẹ́yìí Tèmiládé àlòkò ohun lèmi ń jẹ́ ọ ẹ káàbọ̀ sí àkọ́tun ìròyìn gbàǹkọ́gbè.
0: Gẹ́gẹ́ bá ẹ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn gbàǹkọ́gbè la máa ń kọ́kọ́ ṣà bí ṣàbọ́jọ.
1: Bẹ́ẹ̀ni.
0: A tó ti dé náà nìyẹn tá a máa ṣà wọ́n jọ bí ṣàbọ́jọ sí yín létí nígbà tá a bá wá rojú ọjà tá a padà dé. Láàmú mú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn náà kà bí ìmúkarì. Ìwé ìròyìn punch abala wọn tó jẹ́ punch metro gbàǹkọ́gbè abala tí wọ́n nu ó ń bẹ lọ́sàn-án tò ní the nation ara wọn ní ṣe vangard guardian àwọn náà ní gbàǹkọ́gbè ìròyìn tó dórí daily post o. Wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ bàbí nigerian tribune ń kọ́ àní the sun náà mọ́ kótó wọn wá bẹ́ẹ̀ ni gbàǹkọ́gbè ìròyìn ń bẹ nínú wọn. Àkọlé ìròyìn tó jẹ́ gbàǹkọ́gbè lọ́dọ̀ tèmi lọ́sàn-án tòní òun náà rèé o ìpínlẹ̀ èkó ló sì gbé wa lọ látàrí òkùnkùn birimubirimu èyí tí ó ti gbòde kan láwọn apá ibìkan ní ìpínlẹ̀ èkó. Wọ́n ní àwọn olùgbé lágbègbè kan pàtàkì ní ìpínlẹ̀ èkó náà ni wọ́n ti ń bẹ̀rù báyìí o. Wọ́n ti wà nínú páàhé ìfòyà ìbẹ̀rù bojo lórí kíni pé òkùnkùn birimubirimu táàrí mọ́lẹ̀ tààrà mọ́ yìí ǹjẹ́ èyí kì yóò máa jẹ́ bí òǹfà fún àwọn fọ́lẹ́fọ́lẹ́ àwọn fọ́lẹ́fọ́lẹ́ òru gbogbo ǹjẹ́ èyí kò ní máa jẹ́ bí oyin tá àbí ṣúgà tá a dà á lẹ̀ ti awon era ti won pe bo nigba ti won ba ti ri wi pe ogiri okunkun birimu birimu ti lanu alamu awon fole fole igbawo ni oni wole eni fo igbawo ni won ni ko ni ndukiya igbawo la tun ni ma gba awon gba nko gbi isele royin ti daya ajani eyi ni ipe si akiyesi ijoba lati tete wa nkan to to ni sise bibe eko ko lo ma ba di bibe eko o punch do punch ye
1: to iroyin eleyi ipinle eko na lo gbe wa lo won ni okunrin awako kan eleyi to wa ko jamu to si se be to se ku pa obirin kan won ni won ti nawo gan o leyin to wa ko jamu tan to si tun se ku pa arabirin ohun agbegbe bo lo ti waye ni ipinle eko bo lo se waye gangan se asise latowo omo niyan ni abi
0: iwa
1: ibikita to iwe royin the punch ohun na lo gbe royin ohun pankogbe si ni
0: lodo temi nbe punch na lo gbe pankogbe royin ti mo nwo yi o
1: okay now
0: a ti se bolo ti o ni rugbe lo difa fun enikan enikan eyi to je pe o sise bi owo te ofin ba ofin si ba kaka ko wa ronu pe wada leyin ti o ti bo lowo gan eyin ofin ti mu ni baba sise bi tan nse laja re tu pada si bi ofolo e won ni arakunrin kan ti o je pe o ti fi igba kan je odanran ri o akole si ti wa pe eleyi odanran ni ngba kan toreni ti ile ejo ba ti dalen ebi wi pe odaran ni to fi lo re sewon to pada de akole nbe ijoba tu se nkan mi to ku die ka to a tun ma pe ni odaran na ni won ni eleyi lowo tu ti te o fun idigun jale kan o ati nini ni ikawo re ibon eleyi to je pe ko ni iwe ase lati ni lowo o ti se ase se tun ba ibon ilegal lowo oru won abi funra ira ti o ko pamo ori be abi ori be iwe iroyin punch lo gbe ekunrere nbo nbe te si gbo
1: to iroyin eleyi ohun na lo nso wi pe ajo NAFDAC na lo ti hanwo gan onisowo kan o lori kini lori esun wi pe o nta oti taju taju to tun je ayederu won lo npese re ni o bo se npese re
0: npo
1: nta npo npa nta oti ton ni ka yago fun iwo tun wa nse fake re ah kilo de iwe royin the punch na lo gbe ekunrere royin na
0: o npon panti
1: atun ta panti
0: won ta panti iwo gan ara panti o pada de panti bayi o panti ri oju re yi ko se fe mo o to ise ni ise ni
1: be ni
0: be ba ti ri ka fin ta won ki soro mo rara bi a ma olu bi so ayun bi oniruru nkan ta fi gegi bi oniruru nkan ta fi fagi le mo ba lo won to edori ipin ta fi daji gbogbo ta mo si san pe pa gbogbo la ba lowo eni ti ba nsise carpenter be ba ti ri meko won ki soro mo rara aso gbari e ti won gbe lori ara won yo si ma pon koko bi spanner bi oniruuru tisu lo ah sorry carpenter lo ni tisu bi awon plier lo ni ranran le ma ba lowo oru won be ba ti ri meko won ki soro mo ise ni ni ise ni
1: beni
0: eyan ni wo sunsunsun kori foga ko ma mo se tin se idi ero ti won ni won joko si pelu okun gboro ti n gba fefe wonu taya gbogbo won atun ma ni oniruuru irin ti won fi yo irin kuro ninu taya bi won ba fe po taya lakotun ni ise won ni ise ni ni ise ni eyan ni ri dokita ko ma ri nkan bi abere bo ba kowe tan adie oyinbo gan wa tun ma kaati lo di fe fun arakunrin kan o eyin ti owo olopa te o ibon ni won ka mo lowo be si ni ko tan sibe won ni o tun wo so soja ni ipinle Niger be si ni ewe ki se soja o ki se olopa o ki se omo ogun o
1: mo sagba fo
0: n ka so wale eroju ole e mu aso soja ewe lorun ta ni ibon ewe tambu o ori ade tun pe ti aran ori idarandaran pe ti ati joba to ba ti e je be ni ibada sugbon ta mo nti won fi nkan wo won won yi se la bi ni eyan ti ba ti nporo le so to eni so to ni poro punch lo punch e
1: sita to punch na lo punch eleyi o won ni pe ha olohun ko gba wa ohun itura lojo sugbon won ni wahala lo dale o ni ipinle kaduna won ni ara ojo iji ati gbogbo e eleyi to dapo mo ojo to ro ni ipinle kaduna won lo se kupa awon eyan meji be si ni ile toto aadota niye ohun na lo ba kanle o ipinle kaduna ohun na ni isele laabi yi lo ma ti waye o
0: to lodo temi nbi mo tun wo iroyin kan bi bayi o nibi ti iwero Vanguard lo gbe jade enikan re eleyi ti a nfoju adari esin wo sugbon o esun kan nbe ti won ikan to ni se pelu fife ife ditegba joba oni oro to so ni pe million mewa naira pere o na ni wa kuku san fun emi o pe ki n fi se oniruru awon akanse adua ta leni to soro yi nibo le yi si ti sele iwero Vanguard lo gbe ta ni won fe di gba ton fe di te gba joba lowo e gan gbogbo re na le gbo nigba mi eni ogo na ni kuku gbegunu ojogbon ni gbowo e lo difa fun akole iroyin te gbo yen sugbon ekun re na ni o sipaye fun yin tan Vanguard lo si gbe a nbo nbe
1: to won ni sebi won ni oluwa lo ni ile aye ati ekun re ni koda awati gbogbo ohun to wa ninu re sugbon o be ko lo se ri pelu royin eleyi to nje yo lati ipinle Anambra o won ni owo ba awon meji lori wipe won se kupa awon molebi won meta kan ni ipinle Anambra latara awo to nwaye lori ile ibi la la baba re de ibi loko ti wa pari si ati be lo ohun ni won lo ma waye laarin won to fi je pe awon meta na ni won si ba isele na lo iwe iroyin the punch lo gbe iroyin ohun
0: oda to iroyin kan leleyi to je pe ajo agbaro injo ile Nigeria na ni na lo gbe wa o na ni na nu ni o ni ajo ile ise ti oko oju irin le Nigeria Nigerian Railway Corporation NRC
1: egbele sorry
0: ise egbe eleye
1: a se mo fi nkorin gba ona
0: egbe eleye o ba se NRC lo ba wole mo si se SDP mo fara mo ni oluwa o oda to won ni NRC o to je ile ise ti oko
1: ere mi
0: ami Nigeria o da pada yo si daju tateyin wa lo won ni awon 94 ti won gbeko loni ranran nbe labe ile eko to nbe labe ajo ile ise ti oko ti oju orin le Nigeria ni won ni won ti keko gboye bayi o railway graduates 86 trainees won tun wa se ileri ise fun iroyin ayo ni eleyi gbanko gbe ayo ni promises jobs won ni efo kan bale e ti setan e ti pare e ti keko e ti gboye e ti mose ise nbe
1: ise loko
0: yẹn gan lásán
1: iṣẹ kekere
0: owó ńlá àwọn èsì kan mọ tinú èèyàn wá lásìkò ìgbà náà láì tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìdánilójú wọn pè bẹ́ẹ̀.
1: tá ìròyìn eléyìí àjọ náà ni náà ló gbàjọ o wọn ní pé kankan sára fún lè ṣe ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọn ní kò dín ní àwọn agbésùmọ̀mí tó tó 1,000 níye tí wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀ láàrin oṣù mẹ́ta látara iṣẹ́ àṣekára eléyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ṣe 1,000 terrorist in 3 months. Kábíyèsí rẹ̀ ọlọ́run.
0: Ẹ wá wá o. 1,000. Wọ́n sì tí ì tún tán. Mélòó wá ni wọ́n gan.
1: Èyí ò gan ni ò ṣe é sọ.
0: Wọ́n máa gbọ́dọ̀ pín Nàìjíríà méjì fà. Wọ́n máa gbọ́dọ̀ jẹ́dàjì Nàìjíríà kẹ̀.
1: Láíláí.
0: Ẹ dá palẹ̀ mọ́ tí ń rùn kọ́ tán lẹ̀.
1: Wọ́n fẹ́ mọ pọ̀ sí náà ni ṣùgbọ́n.
0: Wọ́n ní pọ̀ sí.
1: Ọlọ́run ó bá wa gbàkóso.
0: Wọ́n máa pè dín ni. Èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbáǹkọ́ gbìròyìn la kó wá lọ́sàn-án òtòní. Nígbà tí àsìkò bá tó a bọ̀ sínú agbami ìròyìn gan-an mọ́. Ẹni tó jẹ́ kí ẹ̀ ó fẹ̀. a fe lo soda anti bimbo ajo kan ma se fo so bi wa trabaye o doju oja ai ka ga ka ba gun ka ba a ta wa fu eni o fe gege
2: danko bi danko bi iroyin iroyin agbo so gbanin.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
8: Is it okay to make

0: 13. With Bathian Pensions, it's easy. We believe you deserve clarity, confidence, and dignity long after the working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Ṣé o rí pé health center àdúgbò wa ti yí padà ni?
2: Yí padà kọ́, yí padà ni. Nígbà tí mo débẹ̀ kẹ́yìn, ṣé ni wọ́n ní kò sí ìbùsùn fún aláìsàn, kódà wọn ò ní oògùn.
1: Kò rí bẹ́ẹ̀ mọ́ o, a ti ní àwọn nọ́ọ̀sì rẹpẹtẹ àtàwọn tó ń tọ́jú àyíká ilé ìwòsàn, kódà omi ẹ̀rọ ti wà níbẹ̀.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ ni o. Mo tẹ̀ gbé títí lọ síbẹ̀ fún abẹ́rẹ́ àjẹsára lánàá. Gbogbo rẹ̀ sì lọ ní ìrọwọ́-rọsẹ̀.
2: Ọ̀dà ò, mo ti gbọ́, èmi náà máa ṣàbẹ̀wò sí ilé-ìwòsàn àdúgbò wa lọ́la. Àkókò ti tó láti mọ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀.
3: Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba ti ń ṣe àtúnṣe sí àwọn health center wa. Ìpèsè àwọn nọ́ọ̀sì tí ó mọṣẹ́ wọn bí iṣẹ́, oògùn àti àyíká tí ó mọ́. Ìwọ náà ṣe bí màmá títí mọ ilé-ìwòsàn alábọ́dé tí ó súnmọ́ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
4: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
5: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
6: S-E-L-A-R-I-E. Celery.
5: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
7: C-U-R-M-E-R-I-C.
5: Yes, so
7: turmeric.
5: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
8: Dankobi ìròyìn, ìròyìn àgbọ́sọ̀gbáyìn.
9: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà Dankobi ìròyìn. Ìròyìn gbáǹkọ́gbẹ́ àgbọ́sọ̀gbánú ìròyìn. Ìṣẹ̀lẹ̀ àbúrò níṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tiwa àti tiyín. Oríṣiríṣi nǹkan ló ń lọ nínú ayé.
10: Bẹ́ẹ̀ni.
9: Àwọn kan sì ń bẹ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé kò fúnni ní orúkọ gidi tá a bá sọ pé ká máa sọ. Bá a bá ní ọ̀rọ̀ àròwẹ̀ yìí, kò sẹ́ni tí ò níbi ó kù sí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Ẹ̀dá kan ń bẹ, ó lè fọ abẹ́rẹ́ títí kó má padà rùn ni. Àrùn ògùn ẹ̀ ṣe. Ṣùgbọ́n ká ti dàgbà, ká ti lọ́jọ́ lórí. Ká wá bọ́ sórí ayélujára, ká bẹ̀rẹ̀ sí ní tutukutu. Kò pọ́n wa lé, kò tó pọ́n ẹbí wa náà lé. Torí pé
10: àwọn kan ṣeré ló tẹ̀ yẹ ká jẹ́.
9: Èèyàn kankan àmbásádọ̀ ẹbí ẹ̀ ló jẹ́. Bí wọ́n bá ti wá gbéra rẹ síta láàfin mọ́ sọ́rú ìdílé tó ti ń bọ̀. Ọ̀dà punch ló gbé eléyìí jáde gẹ́gẹ́ bí gbáǹkọ́gbe ìròyìn ní ọ̀sán tòní níbi tí àwọn olùgbélágbègbè ti Ògún bọ̀ wálé. Àdúgbò Ògúnbọ̀ wálé, àdúgbò Taiwo, àwọn àdúgbò wa ni, àti Adégbọlá ní Ìlàsàmàjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n bá ti ké gbàjarè sóde o, tí wọ́n sì ń kọminú lórí òkùnkùn bírímù bírímù. Eléyìí tí ó ti wà ní àwọn àgbègbè náà fún odindi ó lé ní oṣù kan. Tó ń mú ìkìlọ̀ náà jáde pé ẹgbà kìlọ̀, ẹ̀yin aláṣẹ tọrọ yìí kan, ẹ gbà wá pẹ̀lú. Ìpè pẹ̀lú bí nǹkan ṣe rí bí òkùnkùn ṣe ń wáyé yìí tó sì ti lé ní odindi oṣù kan yìí. Bí ìgbà téèyàn ṣí fèrèsé lẹ̀ fún ìfọ́lé àti ìdígunjalè rèé o, àti ètò ọrọ̀ ajé tá a ti mọ̀ tẹ́lẹ̀ wípé ó ń kanni lára gógó. Àwọn olùgbélágbègbè ń sọ̀rọ̀, wọ́n ní ẹ̀rọ ńlá tamúnáwá transformer eléyìí tí ó ń pinná fún wọn ní agbègbè ọ̀hún náà ló ti sọṣẹ́ lẹ̀ o láti àgbẹ̀rẹ́gbẹ̀rẹ́ oṣù kẹta ọdún tá a wà yìí. Léyìí tí àwọn sì ké sí àjọ elétò ti iná mọ̀nàmọ́ná ìkẹjà ìpè kí wọ́n wá gbé fún àtúnṣe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àbẹ̀wò láìmọye ìgbà náà làwọn fi ń dé ọ́fíìsì ti àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti ìkẹjà o àti oúnbẹ ní ọkọ́ta tí ọ́fíìsì oúnbẹ ní ọkọ́ta lọ́hùn-ún pé kí wọ́n lè mọ̀ níbi tí nǹkan gbọ́dé dúró nípa ẹ̀rọ amúnáwá náà tí àwọn ní kí wọ́n wá bá wọn tún ṣe. Wọ́n ní ṣùgbọ́n irọ́ ni ibi pàbó náà ló ń já sí o. bi igba pe ma se gbe wa na lo se wa nbe ni o won ni ti won sa nso fun ni pe e mo kan e fokan bale e o ma wa alright e fokan bale e transformer ya ma se a ma tun se o ma ti na yin ma to to je pe e go te bo to je pe won ni ba tin wi lati jo e na re o ko wa si gbede ke ojo ati asiko ti won fun awon pe e je ka wo ojo meta abi ose kan si gbata wa yi transformer yin o de wala won gbo nkan kan tayo adedayo okan lara awon olugbe lagbegbe ohun iyen o soro o din nu saroye o ni awon ti wa ninu okunkun birimu birimu o le ni odin di osu kan bayi o gbogbo akitiyan lati ti mu imole pada bo sipo on ni ori ofuru jagado lo nbo si adedayo na tu fi kun ipe gbogbo esi ti awon osise ilese monomona ti won fun awon koyato bakan na ni koyato omo kan na aso marun ototo koyato bakan na ni enikan to je onisowo ti oruko re nje Elizabeth uno soro oni okunkun birimu birimu ta nwi yi oni o ti ba owo tohun je owo nse tohun o ti ba je kuni ba je ke eyan ti ma so pe mu mineral tutu to ya di pe won debe o din tin gbona mineral o se won mo be ni won o gbo mineral be ni won o si tun laagun o soro o oni oru na ti po lapoju debi pe o tun ti wa mu inira ati sun gan wa gbogbo owo ti awon tun wa nse to ye pe awon darade ina oba ni o gbogbo e na ni o ti n baje mo ori igba mo awon loju so ye ko ri be ale ni mo san a mu gan punch lo gbe gbanko gbiroyin eyin oro kan gege bi alase sena tona sowo sewo eyin wa ri isi eko e lo re ba won tuna won ton o e tan na fun won
7: to e je kebi na ogbera parking lo si ipinle eko won ni owo ti ba dereba kan wa wa kan lo nje be latara wiwa oko ni awa jam eleyi ti won fori so ara won ni ori afara ati third mainland eleyi to wa ni ipinle eko latara ijambo ohun won ni obirin kan o padanu emi e o gẹ́gẹ́ bí ẹni tí se olùdarí ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ aráàlú nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ lílọ bíbọ ọkọ̀ nípínlẹ̀ èkó tá a mọ̀ sí lasma adébáyọ̀ taofik òun náà ló fi ọ̀rọ̀ náà léde o nínú àtẹ̀jáde kan ibi tó ti ń ṣe lálàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé ìjàmbá ọ̀hún náà ló wáyé o lórí afárá ọ̀hún lágbègbè ìlàjẹ èèyàn bá ń lọ sí ìyànà òwòrò lórí afárá náà gẹ́gẹ́ bó ṣe wí oní ìjàmbá ọ̀hún náà ló wáyé láàrin ọkọ toyota sienna méjì wọn ń bínú ara wọn ni ó ní pé taofik náà ló tún sọ̀rọ̀ síwájú ó ní ìjàmbá ọ̀hún náà ló sì wáyé látara mímọ wa ọkọ̀ lọ́nà ìbìkítà àti kéèyàn máa sáré àsápajú dé ó ní ṣùgbọ́n o àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àjọ lasma eléyìí tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìpàráàrò lórí afárá ọ̀hún náà ni wọ́n sì tara ṣàṣà láti ri wípé wọ́n dóòlà àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ọ̀hún wọ́n ní ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé obìnrin àgbàlagbà kan ó ti jẹ́ ìpè ọlọ́run lásìkò ọ̀hún nígbà tí ọmọ rẹ̀ obìnrin ẹni 30 ọdún tí wọ́n jọ wà nínú ọkọ̀ náà tó òun kọ̀ ti orí kó yọ wọ́n ni wọ́n wá gbé olóògbé náà wọ́n gbé lọ sí ilé ìgbókùúsí eléyìí tí àwọn àjọ eléyìí tó máa ń jígìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì táwọn náà wà lórí afárá ọ̀hún tí wọ́n gbé arábìnrin náà lọ sí ilé ìgbókùúsí o taofik tún sọ̀rọ̀ síwájú wípé ọ̀kan lára àwọn awakọ̀ náà ńṣe ló sá lọ tèfètèfè nígbà tí ọwọ́ ba ìkejì léyìí tí àwọn ẹ̀ṣọ́ àjọ lasma tí wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n ní awakọ̀ eléyìí tí wọ́n mú ọ̀hún kọ́ náà ló sì ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o láti ṣe ìwádìí sí síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè gbé ìgbésẹ̀ tó kàn nípa ti ilé ẹjọ́ nígbà tó wá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tí ṣe alákòóso àgbà fún àjọ lasma ọlálẹ́kan bákàrẹ̀ òkí náà ló wá ṣe ìkìlọ̀ fún àwọn awakọ̀ wípé ẹ ṣe jẹ́jẹ́ ẹni tó bá délé ni wọn ò kì í káàbọ̀ ẹni tó bá délé làwọn ọmọ òní dádì kí lẹ rà bọ̀ ó ní ẹ ṣọ́ra láti máa wa ọkọ̀ ní ìwàkuwà kí ẹ sì rí dájú wípé ẹ ń tẹ̀lé òfin àti ìlànà eléyìí tó de mímọ wa ọkọ̀ kẹ yé mọ sáré àsápajúdé ìwé ìròyìn the punch ló gbé ẹkúnrẹrẹ ìròyìn náà
9: ó dá tó lọ́dọ̀ tèmi mi mo ń wo ìròyìn kan o punch náà ló gbé jáde níbi tí wọ́n ti ní ikọ̀ ti òṣìṣẹ́ elétò ààbò ti ìpínlẹ̀ Edo lọ́hùn-ún àyẹn Edo State Security Corps wọ́n ní náà ní ọwọ́ wọn ti tẹ arákùnrin ẹni ọdún márùndínláàádọ́ta kan 45-year-old ex-convict tó jẹ́ wípé Owen Osas náà ní orúkọ rẹ̀ ṣe yíò ní pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ ọ̀daràn rí ní ota àdálẹ̀ ẹ̀sùn tí wọ́n tún fi kàn lákọ̀tún òun náà ni ìdígunjalè àti kíkó sí ìpamọ́ àwọn kan ìjagun lóníranran ìhámọ́ra lọ́nà tí ò bá òfin mu Osas wọn ni òun náà ni ọwọ́ tẹ̀ ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún tá a wà yìí lásìkò tí ikọ̀ ìríjú àìlétò ààbò ti ìpínlẹ̀ Edo ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tó ń pàrọ̀ ara kiri ní òpópónà ti fish pond ní Eyan ní ìjọba ìbílẹ̀ Uhunwonde ní ìpínlẹ̀ Edo ẹni afurasí ọ̀hún wọn ni òun náà ni wọ́n bá àwọn ọta ìbọn àti ìbọn gan ní pàtàkì ní ọwọ́ rẹ̀ lásìkò tọwọ́ tẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ di mímọ̀ wọn ní ọ̀sán àtẹ̀ríhùn fúnra rẹ̀ náà ló ṣe àpatẹnujọ́wọ́ sí ìwà ọ̀daràn yìí o tó sì gbà wípé lóòótọ́ ọ̀kan lára àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tá a mọ̀ sí ẹyẹ confraternity òun náà ni òun jẹ́ wọn ni kò tí ì fẹ́ẹ̀ tó ọdún kan o tí wọ́n dá a lẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n lọ́hùn pé kọ́ mọ́ ọ lọ kó má ṣe dẹ́ṣẹ̀ mọ́ lọ́wọ́ tún ti tẹ̀ yìí o a ti ṣe bòlò tí ò ní rùn gbẹ́ wọn ni kí sì ni tó ṣẹlẹ̀ ńgbà náà wọn ni ẹ̀wọ̀n tó lọ ńgbà náà lọ́hùn-ún ṣe bí àwọn káká ìbọn mọ́ni lọ́wọ́ àti ìwà ọ̀daràn míì lóríṣìíríṣìí òun náà ló ṣe ńgbà náà gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ irú rẹ̀ náà wọ́n tún ká mọ́ ọ lọ́wọ́ lásìkò yìí o wọn ni ẹnìkan tó ti jẹ́ ọ̀kan lára tó fara káṣá ìdígunjalè ọ̀sáàsìrí Regina Easy ẹni tí ó sọ pé ọ̀sáàsì tẹ rí wọn ó ní òun gangan fúnra rẹ̀ ipe ó kọ̀ láti ọwọ́ tẹ́ ohun ajá òun ló lè bẹ́ẹ̀ náà ni ti ń ṣe ọjọ́ pẹ́ ó ní ẹni afurasí ọ̀hún ó wá bá òun ní ilé òun ní nǹkan bíi aago mẹ́jọ lọ́wọ́ alẹ́ tí ó sì ń díbọ́n bí ẹni wípé òun mọ òun rí kátó rí kátó fọ̀ ó ti wọlé sí òun lára ló bá dìpọ́ jà òun ló lè ẹ mà wọn madam ẹ ti gbàgbé ibi tá a ti pàdé ní patí ó wà ń bẹ́ẹ̀ lọ́nà ẹ ti gẹ́ ẹtí ẹ ní o ọ̀nà tó gbà wọlé rèé o tó fi jẹni ẹlẹ́ni ló lè mo rò pé eléyìí le yàtọ̀ ọwọ́ ti tẹ́ o bẹ́ẹ̀ yóò tún wá lọ lẹ́lẹ́ẹ̀kejì ni àwa ò tí ì mọ̀ àwọn ẹjẹ́ àrojú ọjà tá a bá padà dé a tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
8: báńkọ̀gbì ìròyìn àgbọ̀sọ̀gbánù.
11: With love from power oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
12: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
13: Aisha, inji o ti gbọ nipa eto gateway. Wo gateway.cchub.africa. Gateway rara o, kini o je? Eto ofe ni eyi ti Mastercard Foundation ni ifowosowopo pelu CC Hub gbe kale lati tun awon odo lowo, paapa julo fun awon odo birin lati so ise imo ero di ise gidi. Eyi dun gbo pupo sugbon o fe ruju die.
14: Ko ri be o, ti o ba ti ni imo ero tele, eto na yo fi kun akosile imo ti o ti se akojopo re, ti yo si fun ni ore ofe ati anfani miran. Ti iwo ba sese bere, o le ni imo ero nipa digital marketing, graphic design, UI US design, video production. Ti o si ma pe sewo fun o koda, o le bere bayi ni gateway.cchub.africa.
13: Duro gbogbo eyi ni a o ko lofe. Be ni patapata.
14: Bi o ba ni era yara bi asa lapamowo tabi era yelu jara, o le lohun elo tech up.
13: To tun mo si wi pe ko si awijare.
14: Rara ati rara.
13: O da be ni asale yi na ni ma fi oruko sile.
14: Kan si gateway.cchub.africa lati fi oruko sile. Ofe lo bade.
15: Here you go there.
16: Mom, you didn't add milk.
15: No need to. Taste it and see why.
16: Wow, but how?
15: Is it milky?
16: Yes.
15: Is it creamy?
16: Yes.
15: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
16: I love it, Mommy.
17: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
18: Milo!

0: eka bo pada gbanko gbiroyin tesiwaju ni ikanni omoluabi splash 105.5 fm tayin ba se ndarapo mo wa loju opo facebook ati bi gogo te tin gbo wa e se adupe amoriri yin o e je ka tesiwaju ipinle eko na ni iroyin eleyi tuti jade o won ni ajo to samojuto awon ohun tenu nje ati ogun lilo nile yi ohun na ni won lo ti nawo gan obirin onisowo kan to fi ipinle eko se ibujoko chidera chukuka won ni won si ti wo lo siwaju ile ejo giga ni ipinle eko lori esun wipe o npese awon ohun mimu to je taju taju to tun wa je ayederu be ni won ni bo se npese re na lo tun se apin kari re o fun awon alara tuta won ni chukuka eni ogbon odun ohun na lo se nkawo peyin rojo niwaju onidajo Ambrose Louis Alagoa lori esun mefa ototo eleyi ti won fi kan o won ni koda awon ti taju taju oloko loko ohun na lo si npese awon ayederu re o ebi ta ti rijo ni woka red label fleti vodka lot gin london dry gin ati godon dry gin won ni gbogbo awon eleyi lohun wa npo eda re ni ayederu ko da
1: agbele gbida
0: o da agbele ro ti won ni lasiko igbejo ohun ohun na ni agbejoro olufisun isa ali o wa so fun ile ejo wipe ajo na eyun ni ajo nafdac na lo ti fi esun mefa ototo fi kan arabirin yi o eleyi to si ro ile ejo na wipe ko se kini o ko ka awon esun na sita ko si gbe igbese bo se to ati bo se ye leyin ti won wa ka awon esun yi ati awon ijiya eleyi to ro mo won ni olujejo o na lohun na si soro jade loni oluwa mi se ri gbogbo esun mefa te so yi ohun na ni mo ti gbo sugbon ko si kankan ninu e ti ohun je bi re o won ni lasiko yi ohun na ni eni ti se olugbejoro olufisun na lo tun wa so fun onidajo na wipe oluwa mi mo ro yin e dakun se ri arabirin yi e je ko kokko lo si ogba ituni dana titi idajo yo fi waye o won ni ni won gba to si je wipe olujejo nko kokuku ni agbejoro ohun na lo wa soju ara re ohun na ni si roju ara re nile ejo fun idi eyi ko si eni ti o ba ko iwe lati fi tako ohun ti agbejoro olufisun eleyi to so won ni ibe na wa ni onidajo Alagoa lo ti wa pa lase wipe se ri chidera chukuka emu lo se ogba itunira na titi ojo mi ta mu lati fi se igbejo re bi chuku ka chidera bo se di ero ogba ewon nu o iwe iroyin the punch ohun na lo si toka iroyin ohun sita
1: oda to iwe ìròyìn punch náà ló gbé eléyìí jáde lápá ọ̀dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ti ní ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ niger ni scruby tó fẹ́yìn gbégbá mọlẹ̀ tó fẹ́ sá lọ ní kété tí ojú rẹ̀ tó ba àwọn ọlọ́pàá ó fẹ́ jápa ìgbésẹ̀ yìí ló sì jẹ́ kí àwọn ó tètè fura sí wípé eléyìí ọ̀daràn ni ó ní láti jẹ́ ó sọ̀rọ̀ o wọ́n ní ẹgbọ́ àwọn wá lé nígbà tó ṣe lọ́wọ́ àwọn bá tẹ gátí bẹ́ẹ̀ làwọn mú un ká tó fọ̀ wọ́n ní làwọn wá rí wípé ilé rẹ̀ ò tiẹ̀ fi bẹ́ẹ̀ jìnà púpọ̀ ti ilé ẹ̀kọ́ gbogbo nṣe kan ti ń bẹ ní bídà lọ́hún ní ìpínlẹ̀ ti niger abiodun ló wá ń sọ̀rọ̀ ìdí mímọ́ o wípé ní kété tí arákùnrin yìí nígbà tí àwọn dé agbègbè ibi tó wà gangan làwọn bẹ̀rẹ̀ sí ní wá gbogbo nǹkan tó ṣe é ṣe kó jẹ́ dúkìá rẹ̀ ká tó rí ká tó fọ̀ wọ́n délé rẹ̀ níbẹ̀ ni wọ́n sì ti rí ìbọn ìléwọ́ tá à ń wí yìí o tó ti fìlà sójà ṣòkòtò péńpé sójà àti aṣọ péńpé àgbékọ́ra tí a mọ̀ sí jákẹ́ẹ̀tì tó jẹ́ ti sójà náà bí ìgbéré sójà nù lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní ẹni afurasí ọ̀hún náà ló ṣàpatẹnu jẹ́wọ́ wípé ẹjọ́ ẹ ṣe mí jẹjẹ o ọmọ ẹgbẹ́ òkùnkùn kan lòun ṣe lóòótọ́ tá a mọ̀ sí vikings wọ́n ní níbẹ̀ náà ni ó sì ti sọ pé ṣé ẹ rí ìbọn ìléwọ́ tẹ́ ẹ rí lọ́wọ́ mi o ọwọ́ arákùnrin kan tí orúkọ rẹ̀ ṣe gideon náà ni òun ti rà á o ó ní gideon tá à ń wí wọn a sì tún máa pè ní star boy ní súlèjà èló ló ra ìbọn ìléwọ́ náà owó bí n ti kọ́ 1,300,000 naira 300,000 naira bákan náà ló sọ̀rọ̀ ó ní kẹ́ẹ̀dẹ̀ tún máa wò ó òṣìṣẹ́ lòun o nínú ọgbà ilé ẹ̀kọ́ o kí ni iṣẹ́ tí máa ṣe ń bẹ̀ gangan ó ní òun a máa ya fọ́tò nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní níbẹ̀ náà sì ni òun ti gba àti fìlà àtàṣọ àti gbérí sójà ọ̀hún lọ́wọ́ ọ̀rẹ́ òun kan ó ti gbaṣọ gba fìlà ó gba gbérí sójà ó tún wá ní ìbọn lọ́wọ́ ó lè lókù tán fẹ́ wo òfin ja punch ló gbé ọwọ́ ti tẹ ọ kó báyìí ní wò bí àkọ́bí ìjímẹ̀rẹ̀ ọ̀gá.
0: tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ kaduna o wọ́n ní kò dín ní àwọn èèyàn méjì tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti dágbére fáyé o nígbà tí àwọn ilé tó tóbi 50 níye tó sì bàjẹ́ kanlẹ̀ látara òjò alágbára kan eléyìí tó dàpọ̀ mọ́ ìjì tí ó wáyé o ní abúlé kan tí wọ́n pè ní donkan maijama ní ìjọba ìbílẹ̀ chinkun ní ìpínlẹ̀ kaduna ẹni tí í ṣe olórí abúlé ọ̀hún alhaji hamisu tuku náà ló sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní kódà ìjì alágbára ni ìjì náà eléyìí tó sì ṣe àkóbá púpọ̀ fún àwọn olùgbé ibẹ̀ tó ti jẹ́ wípé àwọn olùgbé ọ̀hún kọ́ ni wọ́n ti di aláìnílé lórí mọ́ báyìí wọ́n ní ọ̀pọ̀ ìjàm̀bá òun náà ni òjò náà sì ṣe o tuku sọ o ó ní kò dín ní ilé tó tó 50 níye eléyìí tí òjò náà fi ọwọ́ bà lọ́nà tí ò dá o ti kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé náà ni ó sì ti bàjẹ́ kanlẹ̀ látara ọwọ́ ìjì alágbára ọ̀hún tó ba ilé náà o wọ́n ní àwọn olùgbé agbègbè náà wọ́n ní òjò alágbára ọ̀hún eléyìí tó wá pẹ̀lú àwọn àrá alágbára àwọn àrá tó yẹ pé bó bá ti fẹ́ sán báyìí èyí ó ti kọ́kọ́ dojúbolẹ̀ èyí ó ti kọ́kọ́ sá èyí ó fọwọ́ di otí wọ́n ní náà ló wáyé fún bí 40 ìṣẹ́jú nígbà tí àwọn kan wá ṣe àbẹ̀wò sí abúlé ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n ti rí àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n kàn ti ẹ̀jókòó síta tí wọ́n di aláìnílé lórí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń gbìyànjú láti ẹ̀wá nǹkan kan tí wọ́n fi dáàbò bo àwọn mọ̀lẹ́bí wọn látara eléyìí tó kù níbi tí ọwọ́ òjò ọ̀hún tó ti ba àwọn ilé wọn jẹ́ dé wọ́n ní lára àwọn ilé kan náà ló ti ẹ̀bàjẹ́ kanlẹ̀ pátápátá nígbà tí àwọn míì tó jẹ́ wípé òrùlé rẹ̀ òun náà ni òjò ọ̀hún tó gbé lọ tèfètèfè tó sì jẹ́ wípé gbanyahu báyìí òun náà ni wọ́n wà lọ́ọ̀dẹ wọn tí òòrùn òjò gbogbo ẹ̀ tí ó sì mọ ọ̀rọ̀ lé wọn lórí láìsí nǹkan kan tó dáàbò bò wọ́n wọ́n ní àwọn olùgbé ọ̀hún kọ́ náà ni wọ́n tún rí tí wọ́n ń gbìyànjú kò kú sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ àwa náà láàrin ara wa lọ́wọ́ olúkálùkù ń gbìyànjú wọ́n ṣàwọn nǹkan bó ṣe mọ̀ ọ̀pẹ bó ṣe láìlọ́ọ̀nù bó ṣe gbá bó ṣàwo
1: ẹ̀ẹ́dẹ́gbẹ̀
0: pọ́símẹ́ǹtì bó ṣe ghana must go bó ṣe ní onírọ́bà àti gbogbo ẹ̀ náà ni wọ́n ń tò ó papọ̀ láti lè jẹ́ kí ààbò kó wà lórí àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní àwọn tí ìjàmbá ọ̀hún tó ṣẹlẹ̀ sí náà ni wọ́n máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ kaduna pé dọ́là ẹ̀dákun ẹgbàáwá àti àjọ eléyìí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí tó fi mọ́ ti ìpínlẹ̀ kaduna wípé àwọn nílò ìrànlọ́wọ́ wọn lónìí kíákíá ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: tó sheu kan rèé o sheikh bukar kashim goni ẹni tí wọ́n ń fojú adarí ẹ̀sìn wò ṣùgbọ́n tí wọ́n fẹ̀sùn kàn wípé òun fúnra rẹ̀ òun sòpàǹpá pọ̀ pẹ̀lú àwọn kan láti yọ ààrẹ bọ́lá ahmed tinubu kúrò lórípò nítorí wípé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ló sọ̀rọ̀ wípé mílíọ̀nù mẹ́wàá náírà péré lowó tó rí kọ́ṣọ́ sínú àsùn owó tòun èyí tí wọ́n fi ṣọwọ́ sí òun f fun opo lopa ti okan ojokan adua sheikh goni je okan lara awon mefa ti won gbere ile ejo niwaju ile ejo giga to kale si ilu abuja lori esun ti won fi kan won nipa ti iditegba joba ti won gbedanwo sugbon ti eledumare ti o je ki asiri re o tu lara awon ti tun be nbe ti won fesun kan o na ni to si je pe nipase office agbejoro agba fun ijoba apapo le nigeria leyin ti tun se alakoso fun ka eto se dajo ele yi lara awon ti won pe lejo o na lati ri ajagun feyinti mohammed ibrahim gana be na turi ajagun feyinti eremi erasmus ochegobia victor be na lati ri repekito olopa kan to si nbe lenu se oba ahmed ibrahim

Ilaya Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní. Ilaya Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ilaya nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ilaya yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilaya ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ilaya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò ìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
4: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ni pátápátá.
4: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
3: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
4: Rárá àti rárá.
3: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
4: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

0: cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ìtẹ̀ méjì omi òun bo lẹ́mọ̀nì síbi ìdúkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Enjoy the delicious, rich taste of Cremella for that great taste in tea, pap, coffee, and other choice of meals.
1: It tastes better with Cremella.
0: It tastes better with Cremella.
2: This May, LifeMade Furniture brings you an incredible purchasing festival. Enjoy 55% off on all kitchen cabinets, wardrobes, and sanitary ware. And get 15% off on all whole house customization products. Big savings. Spend 400,000 Naira or more and receive exclusive bonus discounts. Offer valid from May 4th to May 31st. Visit any LifeMade showroom. Call 081-2000-6000 for more inquiries. Terms and conditions apply. LifeMate, your life made forever.
3: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún àdùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú àdùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development and the care they need with the new Nankid 4. With HMOs to support your child's development, probiotics to help your child's digestion and development, and high-quality proteins to support age-appropriate growth. And all of these work together to support your child's development and growth today and tomorrow. Nankid 4. Nourish your child's potential.

0: Ireland make you see your doctor.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá ṣe pẹ̀lú kóró náà fún àdùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: Ó ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú àdùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: oríṣiríṣi ìṣàní ìwà èèyàn. Ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò le, ìwà èèyàn ló jẹ́lé ayé ṣòro. Bọ́dà ń jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté. Tó jẹ́ pé tó bá ń jẹyàn, ó bá tún máa fẹ̀sọ fẹ́. Ìbátá ọwọ́ mọ̀ ta o nínú ọ̀rẹ́ o, ìbátá mẹ́sàn ò sì ká sí tó lórè lọ́nà o. Kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Ná fi lára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù. Yorùbá ṣe ní mú ní kàpẹ́ kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣàní àwọn afẹ́ni. Fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni.
0: Jẹni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni. Tí ó bá ṣe oore inú wọn
1: kò ní dùn ún.
0: Bó bá ní ṣòro tán bá bá ẹ kẹ́dùn o, ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: nso wole irona mu se agoya e kale o ni gugu bi owo cha ikoni ide iyen ni gugu bi e ti gbe lanfani ati ma gbo mi jejo lori eto yi
1: inu ma ni a o le ka se bi mo
0: jejo lori eto yi la npe ojo mejo ni a tun lanfani ati mu eto yi wa afun gugu sowo lohun bo lotumare eledu agbo gba be o fa se se yẹn ni wípé lẹ́nu ìjẹjọ́ ọ̀hún só ní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fimu onírú ìṣẹ̀lẹ̀ náà ló sì ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ káàkiri kódà tó gbẹnu tán láwọn apá àbí kan sí ìkankan táwa ṣe fún elédùà tó yàtọ̀
1: ìmúmánìkan
0: bẹ́ẹ̀ nu ọlá ńlá ẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ tó fi dá wa sí títí di àkókò yìí ìdí rèé tá a fi ṣe bẹ́ẹ̀ mọ gbé òṣù bàràbàǹdẹ̀ fún olódùmarè elédùà ẹ ṣe o
1: níyàwó tẹ́lẹ̀
0: mo ṣe máa ń wí lórí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ wípé tá a bá pé ká fi gbogbo àkókò eléyìí tó ń bẹ lórí ètò yìí fi ṣe bẹ́ẹ̀ mọ kó bẹ́rẹ́ fún yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ.
1: mọ́ mi níyàwó tẹ́lẹ̀ aṣọ ìmúnika o.
0: kò sí ẹṣẹ òun olódùmarè.
1: kò jẹ́ ń máa ṣe
0: ní. olúwa pé a kú ìgbìyànjú látàárọ̀.
1: ìbánidàrọ̀.
0: ìsà sókè sódò.
1: ọmọ ní tún ta kò ní.
0: àti ṣe bẹ́ẹ̀ rí ajé mú jẹun fi gbé nǹkan rè ṣe lókè ìpẹ́.
1: ìmúnika.
0: kú gbìyànjú o olódùmarè yóò dé gbìyànjú wa ládé. a sì ní ṣe lásán láṣẹ ọlọ́run ọba olódùà.

0: bàbá ti bẹ̀rẹ̀ ètò yìí fún talẹ́tù ní ẹ bá wa pé o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà, mojúbà gbogbo alágbára ayé pátápátá pòròkòtò, mojúbà àfáà tó ń gbé tòyí ní gbogbo lẹ̀kílẹ̀, mojúbà pásítọ̀ pásítrẹ́s tó ń gbé tòyí ní gbogbo lẹ̀kílẹ̀, mojúbà gbogbo wòlíì olùṣọ́ àgùntàn tó ń gbé tòyí, mojúbà alẹ̀ mo pè pátápátá pòròkòtò ẹjọ́ ojú mi ṣe. Gbogbo olólùfẹ́ ètò yìí jákèjádò. Kí ni tó ń ṣe bẹ́ẹ̀ jẹ́ káyé mo bá ti tó ẹ ṣeun púpọ̀ mo mọ rírì yín gan tó ń àdúrà tẹ́ ẹ̀ ń ṣe fún mi ní gbogbo ìgbà. Mo ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ lórí ètò yìí. Orúkọ mi ò yípadà ọmọọba Mukram Adédọ̀tun Aṣáde lorúkọ mi. Màlẹ́mi lọ́mọ ọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ọ́wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìpókì mẹ́kùn ọmọ aṣúdẹ́dẹ́ ọmọ àfàtàrí wòran. G Spider. Studio manager tájọ iṣẹ́ pọ̀ lálẹ́ ìbáṣe máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀. Múlẹ̀ ànífowó ṣe ń lò lóòtú ètò yìí.
1: Láàárín ènìyàn, imú ṣe kà gidi.
0: Kí yín kààbọ̀ sórí ètò tá a pè ní imú níkà kò jẹ́ agbóòórùn aṣebi.
1: A ò bá mọ̀rú.
0: Níbi tá a ti ń tọra wa.
1: Pápọ̀ tá a mi.
0: Ra wa sákìyèsí.
1: Ẹ fi hàn mí.
0: Síra wa ń gbẹ́rẹ̀ pàkọ́. Ra wa jí lórí àwọn nkankan àtàwọn nkankan tó ń gbẹ̀dà ṣubú nùrìn àjò lókè èpẹ̀. A ti pè wá sàkíyèsí pẹ̀lú onírúurú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹ̀ káàkiri.
1: Gẹ̀rẹ́gẹ̀rẹ́
0: tó ń ṣe bẹ́ẹ̀ tó ń kọmini lóminú.
1: Àrùbá
0: mọ̀. Ó sì ń wí fúnni wípé àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ aríkùn aṣebi imúníkà kò jẹ́ agbóòórùn aṣebi ní tòótọ́.
1: Rita máa fẹ́rẹ́gẹ̀.
0: Gbogbo ohun tó dáa ládùúgbò tó ń ta sánsán.
1: Ìkà o.
0: Gbogbo ohun tó kù díẹ̀ tó kàn kọ̀ eléyìí tó kù díẹ̀ káàtó.
1: Ẹni ìgbẹ́lẹ̀ pọ̀ o.
0: Àwọn àjàlá ni tí ń ṣòfófó.
1: Ìkà o.
0: Tí ò wí fún ẹni tó ni mú wípé nǹkan kan ti ń bẹ ládùúgbò yìí tó kàn kọ̀.
1: Má ní ká o.
0: Lẹ́là bó ṣe nù lé ni pẹ̀lú.
1: Má ní ká o.
0: Àwọn ohun ló kọ̀ tí ò gbóòórùn aṣebi.
1: Ìkan
0: bá dé bá tún ṣe àwọn èèyàn ní kàyéfì ni wọ́n pé ayé ni o.
1: Orí mi gbà mí o lọ.
0: Sì ṣe bẹ́ẹ̀ fi mọ́ gbà aládùúà ní gbogbo ìgbà pé Olódùmarè mọ́ jẹ́ alùgbàdì ayé.
1: Mi ò dá wọn mọ̀.
0: Ṣé bá rí ẹ̀dá kan tó kárí bọnú bá a ti ń sọ̀rọ̀ yìí tó ń wò sú.
1: Oníkà o, imú níkà o.
0: Bá a béèrè lọ́wọ́ ẹ̀ yóò komokomoro àmọ́ nígbẹ̀yìn ńgbẹ́ bá tú díẹ̀ wò èèyàn lẹ́bàá ńbẹ̀.
1: Nípa ooo, imú níka ooo.
0: Gbọ́ kí wá láyé gan.
1: Imú ṣe ká láyé, imú má níka ooo.
0: Bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè ní ohun ìkìlọ̀ bí a ti máa ń sinra wa ń gbẹ̀rẹ̀ pàkọ́ tí mo wí ṣáájú lẹ́ẹ̀kan ohun. Àtàwa jí pè wá sákìyèsí kákìra wa ń lọ bá a ṣe máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀. Ẹ kú kalẹ̀.

0: ti lanfani ati darapo mo wa lori ikoni banidore Facebook ti ma wo eto yi kitikiti ba ti mo wa lati inu kunu ogun safefe yi ni Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan lori Facebook lanfani ati mo wo kitikiti ba ti mo wa onuwa akori mu se be ti fi kiwa nlo labala yi ta pe ni ohun ikilo be ni ti kiwa nlo ri nipa makan Makan ni mo pe ngba na mo pe makan pe ina tun jomo lalala makan pe won ki gba soso loju makan ni eyan lo nje be ki wa nlo nigba na ohun tin je aye ganu be ni onuru eda ta nse be ta n ba se lojojumo ti o si bi ti won o si ninu ile ni ninu iyewo ladugbo agbegbe bi ta gbe gan makan be nbe Benny, you see, Becky Kaluku, Shora. Where did you let me win it, Jejo? You say, Mitchy saying, you put our bad dejula on Baba Mungwi, you put our bad dejua, Marimo, and you pick Kaluku more lucky, sit on one face, Sidada. You think a coney de deshe, and the coney de deshe, cocon see your bed, huh? Simon, one, Perekoa. Ito ye ki wo no ti se be fi mo fura ni mo fon re lori eto yi bi ose meji seyin makan ti mo wi un gan ohun tun jaye ni o be ni ibi opo eda si tin fara konu awon eda kan tun lido ada sile aye to se pe passion lo fi won se ni nbe nu won afa nbe nu won pastor nbe nu won stress nbe nu won pelu le mo pe be ni balawo nbe nu won opo lo si wa ti o ti e mo kan ni ni toto lagbara ohun eleyi to fi somara ye ni bi ko si mo bagbara na ti je ko bere ko toro e ni bi kan ko gbe kenikan se fun kini ohun sise be ko si yohun na lo ba binu ti kini ohun ba to dale run le ro bere si ni bohun na bi mi o si ran o ko lo si wa ri bayi be ni awon eda kan benu aye be fashion le ledo afi won se sluke pe won lo fa to fi gbodo se jeje inu ise si loke pe fe ba yan kan rin fe ba yan kan da nkan kan po to ti e mo gan boya makan ni ina ile itun jomo lalala be ni alagbara lo nbenu aye se pe laabi ni won fi nse ni fun wa ni jo ni pe omobirin kan pe mi mo keke ni pe mi lati agbegbe kan ti won pe ni sanyo nilu ibadan bi o si pe daddy mo fe salaye awon nkan kan fun yin ni tin ba mi soro ohun be lo mi nse loju e pere yen ni pe o sunkun ni ko si lo nse omode yi o to modun melo opoku die be le nja ohun se be pe omodun mechi dilogun pe ki lo sele baba ohun ni pe baba ohun ni daruko baba na fun mi o si daruko agbegbe to wa o si pe woli ni o se iwadi mo ba be ni toto awon baba ta wi makan ni nkan lo ti fi se awon ti won je iyawo labe be ni to ti fi se awon omo nko omo kale mo si se iwadi mo ba be ni toto ta si wi na duro lori pepe ohun lo se wi pe wahala tohun ti damu to wa loni ni pe o guge orun si nkan kan nile ijo sin kan ni o li pe o duro ko bere si ni se nkan kan mo se be to ko ti o duro won so fun pe ko ma ti lo won ti e pa won riran selomi won pe ko duro bayi na ko si duro bi osu meji to won ba pe daddy won o le duro awon nkan kan atawon nkan kan to n fe se pe mo lo to ti ko ti enu se be ti o bere si ni ba yi fun opopolopo aimoye odun afa ni telomi be ni aimoye ta ti riri afa je afa oni katali se bi pe eyan kan ba ta fele fele nwaju won awon fi nkan jo ni ta si bujo be ni toto opopolopo eyan won ti bu nkan jo bó ṣe ní pé ìgbésí ayé wọn ò rí bíi ti tẹ́lẹ̀ mọ́ mo wájú tú ẹ̀ káàkiri di bá a ti ń sọ̀rọ̀ yìí wọn ò sì rójú tú ẹ̀ kàn ní wọn wá pé wọn kì í súnmọ́ wọn ohun tí ń jáyé gan-an nù o nílò àlọ́ sì dá wọn sínú ayé bẹ́ẹ̀ ní tòótọ́ àmọ́ kìlọ̀ ọbẹ̀ ni pé wọ́n ṣọ́ra fún wọn kí wọ́n mọ orókì lọ́kàn ayẹ ní gbogbo ìgbà ní gbogbo ẹ̀dá tó ń bá ṣe yìí ẹ̀là ó jẹ́ wòlíì ẹ̀là ó jẹ́ àfà ẹ̀là ó jẹ́ bàbá aláwọ̀ kódà kó jẹ́ ẹ̀dá bíi tiẹ̀ náà tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ bìkan ó rí kun ẹnìkan ẹjọ́ ń ṣe wọléwọ̀de ní tòótọ́ lọ́kàn níyàwó tí ń bẹ ń lé ẹlòmíì bá a ti ń sọ̀rọ̀ yìí ó sì ṣe pé òun gan lagbọ́n tó ń ta ní gbogbo ìgbà tí ò fi rójú tú ẹ̀ a sì tún délé gbogbo mo kọ́ mo rò ó ti rìn káàkiri láti ibìkan síbìkan ọmọ yìí náà ni ó tún jókòó tí ó tún ro gbogbo ẹ̀ fún bòòrògbò ẹ̀rí pé múníkà ní tòótọ́ kò jẹ́ agbóòrùn àṣebí ọkùnrin ni Mákan gbà míì fún ìyàwó ẹ̀ ó má ga jù òun lọ ni àbí owó ẹ̀ ti ń jí jù ó sì ti gbàgbé pé kálukú ni ó lo kádà rẹ̀ bó ti kọ́ wá lókè ìpẹ̀ bẹ́ẹ̀ ni ó bá ṣe bẹ́ẹ̀ tí ó dagbọ́n tí ó bẹ̀rẹ̀ sí ní ta ọmọ fínà kànàkàn ó pé kìlọ̀ bẹ̀rẹ̀ ọmọ orókì ló kan àyè ń gbogbo ìgbà ó ti bá àyàn kan ṣe ó ti bá àyàn kan rìn ó ti bá àyàn kan da nǹkan kan pọ̀ ní nǹkan kan àti nǹkan kan ó ti dàwọ́ àti yàn pọ̀ rántí pé má kàn ń bẹ o ẹni tí wọn kì í kàn alágbára ayé fi ń filé ayé lògbòlògbò ayé ọ̀hún kó fọ́ pẹ̀lẹ́ kan náà bíi igbá bẹ́ẹ̀ ni ó wà ló fi mọ́ fọgbọ́n ṣe àgbẹ̀ kí ọ̀gá eléyìí tó ń lọ jẹ́jẹ́ wọ́n bá bá wa pé a mọ́ kú o àti wá sọ ọ̀pọ̀lọ́ eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ló ń mọ̀ kiri káàkiri bí ewé jóbèlè rẹ̀ ò kí ń lélẹ̀ àpéyàn rẹ̀ ò sí àmọ́ olúbi ẹ̀dá tó pọ̀ káàkiri yìí ń kọ́ àríkùn àṣebè ló bá ṣeré ìsìn ló lódùmarè ó ṣe bẹ́ẹ̀ tó bá ṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò jẹ́ iye wa gan ohun wòlíì tí mo wí lẹ́ẹ̀kan tí olódùmarè ò tàgàgádí àwọn nǹkan kan ẹ jẹ́ kí irú àwọn ọmọ ọjọ́ tí wọ́n ń tò lẹ́yìn wòlíì bẹ́ẹ̀ ní gbogbo ọjọ́ ìjọsìn sundays ẹ jẹ́ kí wọ́n láǹfààní àti tètè rí wọ́n sì mọ̀ pẹ̀rú èèyàn báyìí gan-an ni wọ́n kùnà àti rí àfáà lásàlátù eléyìí tó jẹ́ Mákan ẹ jẹ́ fi gígùn bẹ́ẹ̀ nítorí àkókò wa ìyẹn fún tabala ohun ìkìlọ̀ fún tọ̀sẹ̀ yìí ẹ jẹ́ aṣọ́ra jẹ́ àtẹ̀ jẹ́jẹ́ àníjìn sọ́fìn ayé tọmọtọmọ olúbi ẹ̀dá ń bẹnú ayé tán farapamọ́ gan o tí wọ́n sì gbé oríṣiríṣi táìtù sórí ẹ já dókè lọ́hùn-ún ká lọ mú àwọn ìpolówó ọjà àti ìkéde ta ni fún yín mò ń bọ̀ wá ikú kalẹ̀
1: Flash FM 105.5
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
1: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
3: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.
5: Is it okay to make

0: bá láyé lápè ní bá mi tán ṣòro mi níta àti ṣe bẹ́ẹ̀ mójútó onírú ẹ̀sùn tẹ bá fi ṣọwọ́ sí wa àbí tẹ fún tẹ bá fi tó wà létí mo pe láàrin èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ohun tó bá ní ṣe pẹ̀lú fanfa lórí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ ń dúnkoo kò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbára yín lójú ẹ̀kọ́ ń wà kò tọ́ lágbègbè yín ó ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tó ṣe wípé ẹ láti ó pọn dandan kẹ́ ẹ fún irú ẹni bẹ́ẹ̀ ó lè dẹ́kun ìwà láabi eléyìí tó ń wù yìí wàhálà tí ó ti díẹ̀ yọ kó má bàa ṣe bẹ́ẹ̀ dohun tí ó tabalẹ̀ tàbákọ̀ ńlá pé kẹ́ ẹ fi tó wà létí mo sì máa ń tẹnu mọ́ fún wa wípé àǹfààní wà láti wá sórí ètò lẹ́nu ìgbà tó bá ṣe wípé ẹ ní nǹkan kan ṣe fẹ́ sọ tó jọ mọ́ àwọn ohun tá a wí yìí mo sì pé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ńlá ń ṣe lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ńlá ń ṣe o fún wa nípa mọ̀lẹ́bí ògúnládé mọ̀lẹ́bí ògúnládé ní abákọjá bàkàtàrí lọ́hùn-ún ní bàgbọ́n láti fọ ọmọ ẹ ṣe sọ kò ṣe wípé ọ̀rọ̀ náà gbọ́ lábẹ́lẹ̀ láti fọ ńbẹ̀ bá bó rí bá a ṣe fẹ́ àfi àṣìjọba ọ̀pọ̀ ìgbà tí wọ́n wá sórí ètò yìí ni o ohun tí wọ́n fi sùn a gbé ìgbésẹ̀ tó tọ́ bó ti yá a gbé gan náà sì gbọ́ ọ̀rọ̀ náà gbọ́ àlàáfíà ìjọba ńbẹ̀ àwọn bíi méjì tí wọ́n ní nǹkan kan tó dàwọn àtàwọn èèyàn kan náà pọ̀ bàbá mi tán ṣòro mi yìí pé tẹ̀yìn bá bára yín ní koríta kò yé mi mọ́ ó ṣe lo ẹ̀yìn ò ṣe padà sí inú bẹ̀rẹ̀ sí tó wà létí lábala yìí náà nọ́mbà tẹ́ pè sí 0706623-5262 0706623-5262 ẹka alẹ́ sà ẹka alẹ́ o ẹgbẹ́nu sí kinní yẹn dáadáa kí lorúkọ yín sà
1: níyì ọdúnjọ ni mò ń jẹ́
0: alàgbà níyì ọdúnjọ ẹ pè wá lórí ètò yìí lẹ́yìn tá a mẹ́tò yìí wá níjẹjọ
1: bẹ́ẹ̀ni
0: pé nǹkan kan dẹ̀yìn àti ẹnìkan pọ̀ ẹgẹ́ bá a dẹ̀ ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé kẹgbẹ́ ìgbésẹ̀ tó tọ́ kí aláàrí má bàa ṣe bẹ́ẹ̀ di ẹlẹ́bi kó má bàa di pé ẹ lọ ṣe nǹkan kan tí ó tún wá mú lọbọlọbọ dání ẹ fáwọn nǹkan kan tó wa létí tẹ ló dẹ̀yìn àti ẹnìkan pọ̀ kí ló kọ ẹni yẹn.
1: Michael Oyewale Olaoba.
0: Michael
1: Oyewale Olaoba.
0: Olaoba ó tọ́dún mélòó tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì.
1: Ó bẹ̀rẹ̀ ní on the 3rd of January 2024.
0: Ìyẹn bí ọdún méjì sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kí ló dà yín pọ̀ kí ló gbà lọ́wọ́ yín kílẹ̀ fún.
1: Actually iṣẹ́ glass ló ẹ̀kẹ́ mi frame and window glasses ló ń ṣe.
0: Ok.
1: Ó dẹ̀ ti bá mi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi gan ni wọ́n wá introduce sí ẹni tí ó wá lọ ṣe kíní sí. Meanwhile nígbà tó bá tó sọ fún un wọ́n kọ́kọ́ fún ní 300,000. Ní on the 3rd of January 2024. Tó dẹ̀ acknowledge pé òun ti rí owó ìgbò kíní yẹn wà lórí vendors ló wà lórí fóònù ọwọ́ mi nígbà yìí sí. So later àwọn tó wá send tó gbé gbowó yẹn jẹ́ 735. Later àwọn tó wá send another 350 sí. Nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí plaster lẹ́yìn oníkòkò lọ sí kíní frame pé òun wá parí ìyókù before that kí wọ́n tó everything ti wá okay pé kí wọ́n kàn ṣe plaster yẹn kó wá tó fix glass yìí lónìí ké ó dẹ̀ lọ fix ní abádẹ́ pé Michael ó bẹ̀rẹ̀ sí ní yíwá pé tí ò bá sí ní Abuja lénìí yóò wà lẹ́nu gan lọ́la tí ò bá sí lẹ́nu gan lọ́la yóò wá ń jẹ bóde tí ò bá sí ń jẹ bóde yóò lákùrẹ́ mo ti wá pé Michael you have been a good boy to me why are you doing this one to me. Ìwọ tí mo ti fún ni mo lọ síbi tí mo fún ẹ níṣẹ́ṣe odidi ilé mo gbé fún ẹ ilé ọ̀dọ̀ mi tí mo gbé mo fún ẹ níṣẹ́ṣe tó ti rẹ pé ni mo à ń tó ṣe síyàn ló wá di tó ṣe tó ṣe òṣì báyìí kò dá báyìí náà Michael ọmọdé ló jẹ́ sí mi ò kẹ́ kí n ṣe wá bí sí ẹ gbàgbà ọ̀sẹ̀ táì tó kò tẹ̀ gbé kọ́ nígbà tí àwọn mi pè ní it is not alpha mo ní Michael so alpha ìwọ sọ fún mi pé it is not alpha pé o ti arrive àbí well to arrive for course but lọ ṣiṣẹ́ ti hàn fún ẹ torí ọlọ́mọ fi bẹ̀ má bà mí lórúkọ jẹ lọ ṣiṣẹ́ ti hàn fún ẹ yìí ti ba pe o ni ah eh mo bogu shop awon kini kan o mo pe asa mo ko ri si di shop fun mi Michael, why are you doing this now?
0: Ogun omo Nigeria tala yi mi ba ye yin dada ala yin ba ye mi dada ti mo sumo pe gbo awon ti won wa nle na gbo ti o si yi won dada ni wi pe eni yi onise owo ni
1: onise owo ni
0: o ti n ba yin sa won kankan tele
1: yes
0: to se dada e wa wo wi pe enikan fe gbe ise kan to tobi ju nkan ti o ti n gba lowo ti yin to n ba yin se tele
1: be ni
0: eyan kan fe gbe fun le wa fi wi fe niyan wi pe ohun ni ki won gbe fun e si gbe fun ni toto amọ leyin te gbe fun lo bere si ni doworu
1: be ni
0: fun odun meji titi de akoko yi kile koko ile kan si
1: Michael Olaba Amigrufin o lo se Amigrufin ni company kini to se Amigrufin
0: agbegbe boni ni shop Michael Oliwa
1: wa iworo lo npari mo workshop ni iworo mi o ri ni iworo ti
0: iworo ni nu Ibadan bi
1: ni Ibadan mi bayi
0: e wa wo akaka kiri e ri
1: mi o get e
0: ah oda awa gbe joju lenu gba te so fun wa lati ba Michael soro kuda o ti e gba wa na bi ojo melo titi ti to se pe gbogbo e sa n se ba kan amo nigbeyin Michael lohun abawa nu studio yi lale asiri o sese kogbeni Michael Michael kile pe
1: Michael Olaoba
0: Michael Olaoba ogbeni Michael Olaoba adehun te se ni pe e pa e ba ninu studio yi lale yi lori eto yi baba ti wa nbi ari yin baba pe awon fi nkan yi se yin laanu ni opolopo nlo wa nle to ni se owo bayi ti o re nikan ta gbe se fun abe nikan to ti sise fun ri tawo wi pe ah je ntun saanu eni yi ise nla kan ti won fe gbe jade je ngbe fun baba yi ni ohun fi ise yi saanu yin ni o e poko e lekan si
1: Michael Olaoba
0: ogbeni Michael Olaoba ti e ba ngbe to yi lale yi abi ta ba meni to nje be to nsise kile pe
1: Amigrufin do roofing roofing lo se glass work and roofing
0: roofing sheet abi abi ke roofing ko ba fe se to ba fe roof ile kon fe kan le abi
1: fe kan le ati glasses
0: o de nse awon glasses window glasses oda oda tarakun yi ba ngbo lale yi ba tin so yi e ba wa lori eto yi lo se to nbo labala ta pe ni ba mi tan soro mi baba yi ti damu pupo olohun ba je adamu ori eni ti o gbe se fun baba ti baba fi pe ki won gbe fun Michael eni yen o fi mai baba sile nigba kokan abi
1: be ni
0: o si n da won laamu wi pe eni te fa fun mi pe o mo se yi se ohun lo bere si ni doworu yi o gbianju si ni baba yi ti se fun odin di odun meji gbako ko ele kan si ka to
1: pe Michael Olaoba Oyewale
0: ogbeni Michael Olaoba Oyewale abi
1: be ni
0: oda a ma reti yin lori eto yi lojo mejo o ba be di de ma lo ntin
1: thank you

tiẹ̀ pé àwọn tí wọ́n ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ lágbègbè Yemẹtu. Ṣeéṣe kẹ́yìn ó mọ jù wọ́n Ọlá Samuel. Bí à ń pè lórí ètò yìí, Múníkà lọ́sẹ̀ tó ń bọ̀, aago méje la máa ń bẹ̀rẹ̀ ètò yìí ní Splash FM. Ilé funfun fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ní White House. Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn bí. Bí ọ̀gbẹ́ni Jùwọ́n Ọlá Samuel ló darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀. Bí ò bá rí bẹ́ẹ̀, á pe àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Kí wọ́n ó bá wa wákàndá kan tí ń bẹ láàrin wọn jáde Jùwọ́n Ọlá Samuel. Bẹ́ẹ̀ fún tabala tá a pè ní bá mi tán ṣòro mi fún tọ̀sẹ̀ yìí, tẹ́yin náà bá ní nǹkan kan tẹ́ fẹ́ fi tó wà létí àbí tẹ́ fẹ́ wá wí lórí ètò yìí fún tabala yìí, nọ́mbà tẹ́ pè sí rèé 070-66-23-5262 lórí WhatsApp nọ́mbà kan yẹn náà ni lẹ́ fi bá wa sọ̀rọ̀ fún tabala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Bákan náà ni Michael Ọláọba tó ń ṣe aluminium work tí mo wí ṣáájú lẹ́ẹ̀kan ohun ti bàbá tí wọ́n mú ẹjọ́ ẹ̀ wá bí tí wọ́n wá sọ ń pa ẹ̀. Kí ọ̀gbẹ́ni Michael Ọláọba náà darapọ̀ mọ́ wa nínúkúlù ògbóhùnsáfẹ́fẹ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀, aago méje ń lètò yìí ń bẹ̀rẹ̀. Ẹ já tẹ̀síwájú pẹ̀lú abala tó kẹ́yìn lórí ètò yìí, ìyẹn abala tá a ti mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóhùn àṣebì wa fún wa.

0: nìka o.
1: Ọjọ́ ti lọ ní tòótọ́. Àmọ́ wọn bá àkókò péré ti tún ṣẹ́kù yìí, á bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí lálẹ́ yìí tá a bá lè parí ẹ̀. Á tẹ̀síwájú lórí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka pé imú níkà kò já gbóòórùn àṣẹ bíi bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Mo ń wí fún wa lórí ètò yìí pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lágbègbè àpáta.

0: wípé arábìnrin kan mú ọmọ ẹ̀ lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní nǹkan bí aago mẹ́jọ kùbélẹ́ńjá láàárọ̀ kó lù. Ẹnìkan sì pàdé ẹ̀ ní ojú kòró tó pé kó mọ kó gbogbo nǹkan ti ń bẹ lọ́wọ́ ẹ̀ wá. Tó sì ṣe bẹ́ẹ̀ tó gba gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ arábìnrin yìí.
1: Ẹ ṣọ́ra ṣe ni bá ní dàrú.
0: Láàárọ̀ níbi tí ojúmọ́ ti mọ́ ni ni o.
1: Mímú
0: bá àti ń wòra wa lójú kòró báyìí.
1: A ò bá máa mọ̀. Ẹni a máa lẹ.
0: Arábìnrin náà ké gbàjarè sí wa lórí ètò yìí àtàwọn ará agbègbè yìí.
1: Inú ni ká
0: o. O sì wíńgbà náà wípé ọ̀rọ̀ ti ń di bá mi ìbáyìí o.
1: Máa ní ká o.
0: Pàápàá nípa ètò ààbò ìjọba ń gbìyànjú ní tòótọ́ o.
1: Kọ́ bá ń ṣaya, a ò lè kígbà kan
0: bọ́. Bẹ́ẹ̀ já jí gìrì sí i. Àwọn tó súnmọ́ ìjọba dáadáa tí ń gbẹ́tò yìí lálẹ́ ètò ní ẹ bá mi wí fún ìjọba.
1: Ohun rere ti bàjẹ́ tipẹ́tipẹ́ nínú àyíká o.
0: Lójúkojú báyìí ni wọ́n ń ṣe àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó lágbègbè Àpàtà nílùú Ìbàdàn. Lẹ́yìn tá a mú ètò yìí wá lọ́sẹ̀ tó kọjá ni wọ́n pè mí wípé nǹkan kan tún ti ṣẹ̀ lágbègbè Owóde Estate tí wọ́n tún ń pè ní Àlàáfíà Estate ní Àpàtà yìí náà ni wọ́n pè nǹkan kan tún ti ṣẹ̀ ńbẹ̀ tó kàyéfì gan-an. Ó ṣe ni ní kàyéfì.
1: Ojú
0: wa sì ń tọ́ka wípé imúníkà nítòótọ́ kò jẹ́ agbóòórùn àṣebi.

0: obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọdẹ́wọlé Aminat Adeola lorúkọ arábìnrin yìí Ọdẹ́wọlé Aminat Adeola lorúkọ ẹ̀ ó ti dolóògbé báyìí ọmọ ìkirè lárábìnrin yìí onú estate ta wí ìyẹn àlàáfíà estate lárábìnrin yìí ń gbé lágbègbè àpáta nílùú ìbàdàn yìí. Ìjẹjọ́ ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀. Ṣàdédé ńlẹni tó jẹ́ ọdẹ eléyìí tó ń ṣọ́ àdúgbò náà. Ó ló pé ọmọkùnrin kan tó jẹ́ ọmọ kan ṣoṣo tí arábìnrin yìí bí. Arábìnrin Ọdẹ́wọlé Aminat Adeola. Ọmọ yìí kò tíì ju ọmọ ọdún méje lọ. Ló pé ṣàdédé ń lọmọdékùnrin yìí ń lo sáré dìgbàdìgbà tó bẹ́ bọ́ta nínú ilé eléyìí tí ó ń gbé pẹ̀lú mọ̀mọ́ ẹ̀ single mother lárábìnrin yìí ó sì ń dágbé ni ó ti ń gbénu ilé yìí ó ti lé díẹ̀ ní ọdún méjì. Aláǹfààní àti bá ẹni tó jẹ́ landlord sọ̀rọ̀ aláǹfààní àti bá ẹni tí ó jẹ́ chairman landlord association lágbègbè yẹn aláǹfààní àti bá sọ̀rọ̀ pàápàá ọdẹ eléyìí tí ó mú ìròyìn wá gan fún àwọn ará agbègbè yìí nígbà tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní yàjóyàjó. Káàdì yẹn ni ọmọ yẹn sáré lọ bá ọmọ ọdún méje ló sáré dìgbàdìgbà tó lọ bá. Tó pé ó ń fọ́ léde ìbò tó ń pé they have killed my mother ń lọmọ náà wí lọ́jọ́ náà bárákùnrin yẹn ṣe sọ. Ohun tó túmọ̀ sí ni wípé ó pé wọ́n ti pa mọ̀mọ́ òun ohun tó ń wí fún ọdẹ yìí nìyẹn pé wọ́n ti pa mọ̀mọ́ òun ọmọ ọdún méje ọdẹ ń pé báwo ló ti ṣẹlẹ̀ kó já àwọn ló bá sáré tẹ̀lé nígbà tí ó fi tẹ̀lé ẹ̀ tí wọ́n fi wọnú ilé tí arábìnrin yìí ń gbé ẹlẹ́ran ti tún kù. Igi ó ti da láàmú tó ń jẹ lẹ́bàá ògiri.
1: Ogun ẹni tó bí.
0: Ó ti ṣe bẹ́ẹ̀ kí ayé pé ó dìgbà ó ṣe.
1: Sọ ti wọ́n kí ni ká ti rí o.
0: Ó béèrè lọ́wọ́ ọmọdékùnrin náà pé báwo ló ti ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni.

0: ọmọ ìkókó.
1: Ó gbé òun àti mọ̀mọ́ òun wà nínú ilé náà ni arákùnrin yẹn wọlé lójijì. Pé bó ti wọlé ló di mọ̀mọ́ òun lọ́rùn mú tó sì bẹ̀rẹ̀ sí ní fa ọrùn ẹ̀ títí títí tó fi lélẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó káyé pó dìgbà ó ṣe. Ọwọ́ pé báwo ni tọmọ ó pé bẹ́ẹ̀ ló ṣe fóun náà pé àmọ́ ó rò pé òun ti kú ni ló fi ṣe bẹ́ẹ̀ tó fi jáde tó fi sá lọ. Facebook wa tí ò láǹfààní àti ṣiṣẹ́ lálẹ́ yìí. Ó yẹ kan ní ìbánidọ́rẹ̀ Facebook.
2: Ẹni taṣọ ti ẹ̀mẹ́rọ̀.
1: Omi àgò ó ṣiṣẹ́ àmọ́ kò láǹfààní àti lè gbé àwọn fídíòs tá a fẹ́ lò.
2: Ẹ̀wí ẹ̀kọ́ dùn ní.
1: Láti ṣe àfihàn ilé yẹn gan àti àwọn nǹkan tá a rí ń bẹ̀ nígbà tá a débẹ̀.
2: Ó bá pàtẹ́.
1: Fi ibìkan hàn wá. Lára fẹ́ǹsì ilé yẹn tí arákùnrin náà tí wọ́n pé ó dá lùgbà tí ó ń sá lọ tó jẹ́ bẹ̀ ló ságbà tí òfin fẹ́ jẹ́ kẹ́nìkan rí òun pòun tí wá ṣiṣẹ́ láabi bẹ́ẹ̀.
2: Ó wà ní ká
1: ìdí ìpàrọ̀ ọlọ́run ọba lọ́sẹ̀ tó ń bọ̀.
2: Bámọ̀rú wọn.
1: Ẹ láǹfààní àti rí àwòrán yẹn ketekete.
2: Ìyànmí ìmúnika o.
1: Fídíò ta kálẹ̀ nígbà tá a lọ síbi tíṣẹ̀lẹ̀ burúkú yìí tíṣẹ̀lẹ̀.
2: Ìmúmanika o.
1: Ẹ rí ojú ihò fẹ́ǹsì yẹn bí ẹni náà ti dá ibẹ̀ lu.
2: Ìkà ni. Bí
1: ọmọ yẹn wí pé ọkùnrin ni.
2: Ẹ ò bá yẹ ẹ ò bá.
1: Ẹni yẹn ti dá ihò náà lu tó fi gbabẹ̀ sá lọ ńgbà tí ó ń wò wípé káwọn èèyàn má bàa káwọn mọ́bẹ̀.
2: Yàtọ̀ sí
1: o. Kí wọ́n mọ̀ bàa rí òun pé òun ṣerú iṣẹ́ láàbí bẹ́ẹ̀. Arábìnrin Ọdẹwọlé àmì náà tàdé ọlá.
2: Ó
1: pẹ́sẹ́ ló kù kó pé ọmọ ogójì ọdún.
2: Ṣebẹ́
1: káyé pó dìgbà ó ṣe. Ọ̀sẹ̀ tó ń bọ̀ látú pẹrẹpẹ́ rẹ̀.
2: Ìmúnika o.
1: Ṣé Ọlọ́run ọba Olódùmarè. Àkókò ti lọ o.
2: Ìmúnika o.
1: Ọ̀rẹ́ orúkọ mi ò yí padà. Ọmọọba Mukaram Adédọ̀tun Aṣáde lorúkọ mi. Alẹ́ mi náà bá dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ̀ mọ́lẹ̀. Ọmọ ìyá mọ̀ ọwọ́ ẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba Ìpókì Mẹ́kùn ọmọ Aṣúrẹ́dẹ ọmọ Fàtàrí wòran. DG Spider ni studio manager tá a tún jọ ṣẹ́pọ̀ fún Talẹ́tù ní. Ọ̀sẹ̀ tó bọ̀ déédé àkókò kan náà tá a máa mú ètò yìí wá láṣẹ Ọlọ́run ọba Olódùmarè náà látún pàdé láti mú wá fún wa. Kí n tó máa lọ ní Bélẹ́ńjẹ́ ẹ̀jẹ̀ ìfà àkókò yìí kí arábìnrin Oyèwọlé Bolúwa ti fẹ́ kú ọjọ́ ìbí ìgbà ọdún kan ni o. Àtẹ́gbà pè mí ní kété lẹ́yìn ètò yìí 070-662-35262 070-662-35262 ó dàárọ̀ oorun ayọ̀ ńlá ó sùn.

Àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ lórí ètò lónìí, òun náà la pè ní mọ́tò àṣírí. Mọ́tò àṣírí ẹnikẹ́ni o, mọ́tò àṣírí ọ̀rẹ́ rẹ, mọ́tò àṣírí bàbá rẹ, mọ́tò àṣírí ẹni tó jẹ́ olólùfẹ́ rẹ. Àṣírí tí wọ́n fẹ́ tú yìí, ṣé kò ní kó bọ́ ṣá?

0: àní kò rò kó tó ṣe lọ́jọ́ titun ní iṣẹ́ àní kò tó.
1: Ìwà ọba wúre, ìwà ẹni
0: ó. Ró dáadáa ìwọ ọ̀rẹ́ mi yìí o.
1: Lọ́nà rẹ̀ jìnà.
0: Àṣírí aláṣírí tí wọ́n fẹ́ tún, ṣé kò lè àfẹ́ ti ayé rẹ ṣẹ́? Àṣírí aláṣírí tó fẹ́ tù yìí, ṣé kò lè pa ọ lára? Òní tí mo ń sọ fún ọ, ẹ káàbọ̀ lórí ayélujára. Ẹ̀yin tẹ́ ń láǹfààní láti máa wò mí báyìí lórí TikTok Return of Gbenga Adégbòye Mokinyin o. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook wa ní Splash FM. Àní Mokinyin lọ́jọ́ titun ní sẹ́ẹ̀.
1: Ìwà o, ìwà o.
0: Jẹ́ ń kọ́kọ́ gbé ọ débẹ̀ lápá bí lọ́jọ́ titun ní. Ṣé ẹ rántí ẹnìkan tó ń pè ní Júdásì tó tú àṣírí Jésù Kristì lọ́jọ́ kìíní àná? Ṣé wàá mọ nǹkan tó padà gbẹ̀yìn ayé tiẹ̀ náà? Ó rí pé rádaràda náà ló padà gbẹ̀yìn ayé Júdásì náà. Ìwọ fẹ́ tú àṣírí ọ̀gá rẹ àbí? Torí pé àṣírí ọ̀gá rẹ wà lọ́wọ́ rẹ. Wàhálà ló ń kọ lẹ́tà sí un. Ẹni tó fẹ́ tú àṣírí rẹ yìí ṣé kò ní padà pa ọ́ báyìí? Àwọn kan ń jọ kìíní àná, wọ́n tú àṣírí MK Abiola. Bẹ́ẹ̀ ni wọ́n tú àṣírí ẹ̀ ni. Agbára kan bẹ lọ́wọ́ MK Abiola tá a pè ní ọ̀jùmúrún ayé. Agbára ọ̀hún, ẹni bá kọ agbára ọ̀hún láyé. Èmi gbárí ṣáṣí ọmọ ọ̀dọ̀ àgbà ni mí, mo gbégbá ọnu gbá, mo gbádùn wọnú àdó. Èmi àbìgìjìgì ni èmi ń jẹ́ káàkiri àgbà ńlá ayé. Ẹni bá korú agbára ọ̀hún, wọn ò gbọdọ̀ gbé sínú àtìmọ́lé. Débi pé wọ́n wàá wọnú àtìmọ́lé lọ bá lọ lù ní pónpó. Ọrún lala ni ẹni tó máa ṣírí ńjọ́ kìíní àná ló tún fọ àṣírí ń fáwọn aráabí náà fi mẹ́ǹkì Abiola o. Ẹni ṣerú ẹ̀ ńjọ́ kìíní àná ńkọ́. Ibo wa náà ló náà wá padà gbẹ̀yìn ayé rẹ̀ sí. Rádaràda náà ló gbẹ̀yìn tiẹ̀ náà. Jẹ́ tún gbé ọ débẹ̀ lápá bí o lórí ètò wa tá a pè ní Gbémidé bẹ́ẹ̀. Àní àṣírí aláṣírí ti ń bẹ lọ́wọ́ rẹ tó fẹ́ tún. Àní ò gbọ́dọ̀ tú o. Ṣáṣírí ò ní kó bá ọ sá. Ṣé ò ní dárin àjò rẹ rú? Ṣé ò ní fa wàhálà sínú ayé rẹ? Àṣírí òbí rẹ tó fẹ́ tún. Ṣé ò ní di wàhálà sí Ọlọ́run? Níjọ́ kìíní àná, wọ́n tú àṣírí Prọfẹ́sọ Fẹ́là. Wọ́n ní tí bá ti ń kírun lọ́wọ́ o, kò ní sí agbára kankan lára rẹ̀ mọ́. Wọ́n ní táìmù náà ní kẹ́ wọlé lọ rí bá járe. Ẹ̀sìn tẹ́ ṣe fún Prọfẹ́sọ Fẹ́là járe. Ẹja palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ máa jíṣà rẹ̀ ti pọ̀jù, òkìkí ẹ̀ ti pọ̀jù. Àwọn tó ṣe ń jọ kìíní ànádà á padà gbọ́ wọn mọ́. Àwọn náà dẹdun arinlẹ̀ níṣẹ́ mọ́ tú àṣírí. Ọ̀gá rẹ̀ ohun tí ẹ jọ wà ń bi iṣẹ́ ń, ò wá rí pé ń bá ìyàwó ẹni tó ní ilé iṣẹ́ ń bá a dàpọ̀, ìwọ sì máa àṣírí ọ̀hún. Ó wà á mọ̀ wípé àṣírí tó fẹ́ lọ rèé tún fún ọ̀gá ilé iṣẹ́ rẹ̀ ń. Yóò padà kó báwọ̀ náà ni. Àṣírí tó fẹ́ tún ò gbọ́dọ̀ tú sẹ́. Gbémidé bẹ̀ lètò yí káàkiri àgbà ńlá ayé. Ọlá Olúwa náà lẹ̀ ń láǹfààní láti máa gbọ́ The Return of Gbenga Adégbòye. Mọ́ tú àṣírí ọ̀rẹ́ rẹ o, mọ́ tú àṣírí bàbá rẹ, mọ́ tú àṣírí ìyá rẹ, mọ́ tú àṣírí ẹnikẹ́ni, mọ́ tú àṣírí ọmọdé, mọ́ tú àṣírí àgbàlagbà. Mo rántí alágbára kan nílẹ̀ Ìbàdàn yìí. Alágbára ọ̀hún, wọ́n ní tó bá ti lè gbẹ́mí mì báyìí, ẹ gbọ́dọ̀ táṣírí ẹ o. Pé lágbájá ti gbẹ́mí mi o, tàmọ̀dó ti gbẹ́mí mi o, ó ti kú o. Wọn gbọ́dọ̀ túrú àṣírí bẹ́ẹ̀. Ẹnìkan bá fòfẹ̀ rẹ̀, ó lọ rí tú àṣírí. Ó sáré ń kéde kiri, ẹni wọn padà jáde láyé. Wá béèrè lọ́wọ́ mi àbẹ̀fẹ́ pé ẹni tàṣírí ńjọ́ kìíní àná ńkọ́, kí wá ló padà gbẹ̀yìn tun náà? Rádaràda rédèrèdè rán dandan náà ló padà gbẹ̀yìn rẹ járe. Lẹ́wọ̀ ọmọṣẹ́ pìrìsẹ́ńtà, orí pé ọ̀gá rẹ tí wọ́n ń tẹ̀lé òun, orí pé ó ti gbé agbára irin mì. Agbára ti wà nú ayé ọ̀gá rẹ, kì í ṣèyàn lásán mọ́ tí bá ti ń sọ̀rọ̀ nínú rédíò. O ti wá mà sí ọ̀gá rẹ, ó wá fẹ́ tú àṣírí rẹ̀. Àwọn tó tú àṣírí ará abíńjọ́ kìíní àná, àwọn náà padà báláǹsì mọ́ o, mọ́ tú. Àṣírí wòlíì ṣọ́ọ̀ṣì tí wọ́n fẹ́ tún, wọ́n wádìí wòlíì ṣọ́ọ̀ṣì. Wọ́n ní wọ́n fẹ́ pa wòlíì ṣọ́ọ̀ṣì yìí ni. Kò lu agbára òkùnkùn bẹ́ẹ̀ sí ni kò lu agbára ayé o. Agbára ìmọ́lẹ̀ náà ní fi ń tú àwọn èèyàn lẹ̀ ní fi ń ṣe dáadáa sí gbogbo ọmọ ara ilé ayé. Wọ́n wá béèrè lọ́wọ́ rẹ, wọ́n ní wọ́n fẹ́ fún ọ lówó. Ó wá fẹ́ tàṣírí pásítọ̀ rẹ pé àsìkò báyìí ni máa ń gbà wẹ o, àsìkò báyìí ni máa ń wà nínú ìṣera, àsìkò báyìí ni máa ń wà nílé, àsìkò báyìí ni èsì ńlé o. Àṣírí tó fẹ́ tún, ó padà jẹ̀yà rẹ. Ọmọ rẹ náà ó jẹ̀yà rẹ, ẹbí rẹ ó jẹ̀yà rẹ, ìyàwó rẹ ó jẹ̀yà rẹ. Mọ́ tú àṣírí. Àlémi ni àbẹ̀fẹ́ ọ̀kín, èmi Lọlá Olúwa Zákíọ̀sì. Lọ́jọ́ kìíní àná, wọ́n tú àṣírí Murtala Muhammed sẹ́. Wọ́n ní tó bá ti dọjọ́ Jímọ̀, wọ́n ní Murtala Muhammed. Wọ́n ní kí ni? Wọ́n ní kò ní sí agbára tepo tiyọ̀ tí ń jẹ́ agbára ayé lára rẹ̀ torí pò ní ààrẹ orílẹ̀-èdè ń gbà náà lọ́hùn. won ni to ba tin bo lati mosala si bayi o won ni ke ko ibon bu ni e da bobo garaga ke gba okun emi lenu Muritala Muhammad won ma se be fun Muritala Muhammad won to asiri Muritala Muhammad se won pa Muritala lagbegede meji ona won gbe ikoko agbara kan won fi ko loju ni e se ban last nisan yin fun Muritala Muhammad history kan tan opolopo ninu yin ni awon to wa ta siri en ko bo laye ti won na si wa ri aye ti won na pada balance omo mo ta siri iya re o mo tu asiri iya re o iya re won le je alagbara meji o iya re to bi o le je abara meji eyan mo je ntan o iya re le mo yan baba re leyin o le mo yan je leyin o mo ta siri iya re fun baba re o mo ta siri baba re fun iya re o iya re le se onsu ta o mo ta siri oga re o mo so le kan o Judasi ninu bibeli o tu asiri Jesu Kristi olugbala na ki wa lo wa gbeyin Judasi ati family re ran dan dan rede rede lo gbeyin aye re Omo ti okunrin kan jo kini ana o si sobu gbangba ni sobu re mo kun gidigan mo ni okiki e mo kan kaaki agba laye nibi titin ta oja re na ni won ba nwa di e lotun won wa di e losi won lawon fe parawo re won lawon fe jarawo re wale won ba lo re ba omo se tin ko se londa re ni won ni ki loga re nlo iru agbara wo ni nlo time wo loga re mandele time wo gan loga re nsun lo ba ni aso gaun ah oga ahun ko sogun be si ni ko ni nkankan time bayi le le wole soga ahun lara time bayi ni mo ngbe call o ba fi number oga re fa won mo awon tin wa di oga re ori phone na ti pe oga re pa e ma wo mi kaakiri agba nla aye eyin te wa lori aye luja e ma ba wa double tap ke ma share kaakiri duniyan yi eyin te wa lori facebook lodo wa na nko ani pe ke ma double tap ke tun ma share kilo iwa na la pe ni alakoko lori eto yi won tu asiri o lagbaja so fun wo won ranti presenter kan laye igba kan igba to wa laye o mu sigaju tan dale lo iyawo epe lawon mo re won si mo pe muru nkan be presenter won ni okiki gan kaaki agba nla aye olohun oga ogun ba mi dele fun na iru ohun o ti pada wale aye tori pe mi ti diro wa ni alo olohun ba mi fi rin incarnate mi namba beere lowo omo se re yi o won ni wa bi kilo oga re nlo gan na iru agbara wo gan lo wa lara oga re ni oga ohun ah to ba ti gba kini sori ba inspiration bere nu won ni eh won lo da wa bi yo a kan ra we kini imonu pe ba fun won ni o ra o ya dapo mi to ba lo boga re ra toro ni mo boga re ra siga toga re ba ti gbe siga lura bayi oga wonu radio station ni o mo bi ororo lo ba gba siga lo wa awon ara bi lo ba fun oga re lo ga kuku ye siga won ti e lo ba fa fin fin fin fin o se program njo na o tu se program njo keji o tu se program njo keta o tu se program lose to tu tele to ntori e ori bed lo ga ti re bole mo to asiri alasiri o awon to ta siri sina pela njo kini ana san pada wa gberi judasi to tu asiri jesu kristi so na wa pada wa gberi ni mo ta siri o mo tu asiri ti ba nbe lowo re yi o asiri complete yin ti wo fe tu fan complete jun asiri le se yin ti wo fe tu fan tin ba le se yin ta kan gbon se ko le affect re bayi asiri lagbaja tin be lowo re to fe tun se ko le ko ba o alagbaja to fe ta siri re loni se ko le pa o bayi iyawo oga re to fe tu asiri e pinyale ah se ko le gbemi lenu re olowo mo so ngogbo tan olohun mo da wa laamu laipe laijina bayi a lo sojoja a lo ri taja kaakiri agba nla aye ati mi ati DJ Spider na lajo wa ninu studio abala akoko na la pe ni ikilo iwa mo to asiri alasiri o asiri tin be lowo re yi ya pamo ni o je ko riri o pe o mo to asiri oga re o mo to asiri baba re mo to asiri afa mo to asiri wuli asiri ere ni mo nso o

0: àkóbú ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch Lubricant Engine Oil. Bosch Lubricant Engine Oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch Lubricant Engine Oil á sì ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé ní lítà.
1: W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW Hydraulic, Super SAEP40 pẹ̀lú P50. Bìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch Lubricant Engine Oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway.
2: For you, every day is day one. Day one for you to give 100. 100 on the tracks, on the road, at work. Because it's your job to give your all. 100 with the gang and on the dance floor. Truth is, you're not wired to give less. Your future is now. So live it real, loud, full and free. You live it 100. MTN.
3: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
4: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
3: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
4: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechUp.
3: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
4: Rárá àti rárá.
3: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
4: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
5: Country people,

0: ẹ tún káàbọ̀ padà káàkiri àgbà ńlá ayé káàkiri dúníà o. ẹ mọ̀ wò pé ìpolówó wa lọ rẹ̀rẹ̀rẹ̀ báyìí. adúpẹ́ fọlọ́run.
1: ni tóní bàbá ní ọrùn o.
0: a ti wà nínú alẹ́ ni lọ́rùn báyìí o. abala ìrìn àjọ̀run náà la pele káàkiri dúníà yìí. ẹ̀yin wo lẹ ní èèyàn sí àjùlé ọ̀run ó yà á tún mọ bá yín pè wọ́n báyìí.
2: ìyà ò tún jẹ wá.
0: àní iṣẹ́ rẹ̀ yìí tẹ ní èèyàn ní àjùlé ọ̀run ìyà ò tún jẹ yín mọ́.
2: abiamọ kì í bẹkún.
0: torí pé abiamọ kì í gbọ́ ẹkún ọmọ rẹ̀ pé kó mọ̀ ta ti wèrè.
2: alẹ́.
0: tẹ bá ti jẹ́ kí n bá yín pe bàbá yín báyìí tẹ bá ti sọ fún dáàdì yín tán wà lọ́rùn n ó ṣe fún yín lé ayé ẹ mọ́ jẹ tàn yín o. alẹ́ ni lọ́rùn lélẹ̀ ó yẹ jẹ́ sí ojú òpó sílẹ̀. ẹjẹ́ ń sójú òpólẹ̀ báyìí o káàkiri àgbáńlá ayé káàkiri dúníà yìí so láti pé ká mọ̀ pè wọlé á wà mọ́ báyìí pé àwọn tí ẹ bá ní àjùlé ọ̀run.

ẹ ṣe wá bí bẹ́ bá ti wọ Facebook ẹ tẹ̀ síbẹ̀ splash 105.5 Ìbàdàn tó fi wò wá Facebook nìyẹn tàbí at tìjáni olóko dáná sport actor ní TikTok náà ó mọ́lẹ̀ ń bẹ̀yẹn náà táwọn èèyàn sì ń jẹ́gbàládùn ẹ̀ ní TikTok ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà.

àwọn ni àwọn sì ni gẹ́ẹ̀tì alátakò àwọn wá wo alátakò náà pé ibo làwọn náà dá sí tó jẹ́ pé gbà táwọn bá dé orílẹ̀-èdè wọn torí ìjọba orílẹ̀-èdè wọn ti ní gbogbo àwọn tó bá wọ ààyè tí èrò ti mọ́ pọ̀ dáadáa ìyẹn rẹ́gúlà ọ̀fẹ́ ni wọ́n wo bọ́ọ̀lù ṣùgbọ́n àwọn tí wọ́n bá wọ VIP nìkan ni wọ́n sanwó gẹ́gẹ́ bí tí wọ́n sọnù láti jẹ́ pé kí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè wọn kan lè ṣe kóríyá láìlẹ́gbẹ́ ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Màláwì wọ́n ti ájó dimọ̀ pé àwọn ti mọ ibi tí ikọ̀ ọ̀hún náà wíìkì sí o ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò jìyà ńlé yóò jìyà lókè ìta gẹ́gẹ́ bí tá à ń gbọ́nù láti bẹ̀. *347*1004*#. Tàbí www.cashier.ng www.cashier.ng olóòtú play cashier ti pẹ́ ò jẹ́ cashier àbí so ti play lálẹ́ ti play lálẹ́ àbí kálò ti play lálẹ́ ni ọ ti jẹ kódà bó o bá ti jẹ tẹ́lẹ̀ gan kálò tún mọ́ play lálẹ́ ọ ti jẹ mọ́ àwọn èèyàn gbẹnu sí lálẹ́ yẹn gini kì í ṣe kéke o bákan náà ó ti sẹ́ẹ̀tì tán báyìí ẹ mọ́ gbàgbé magic night ilé ìta mọ́ pe amọ́ lọ́dọọdún àṣekágbá ìdíje ti UEFA champions league àkéde ibi tí ó ti wáyé láìpẹ́ yìí báwulẹ̀ kéde gbogbo ayé ti mọ ibi tí ti máa ń wáyé ní ring road ń bí náà ní mouth náà ni ti gẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀lé yóò lẹ́ti kẹ́pọ̀ ikọ̀ arsenal tó tiẹ̀ kọ́kọ́ wọ fáínà yìí ìfigagbága wọn yàtọ̀ psg òun tún lọ láǹfààní àti ta omi nílé bayern munich àmì ayò kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tó ti lu bayern nílé tiẹ̀ àmì ayò 5-4 tiẹ̀ ìfigagbága òun lè bí eyín afọ́gun àṣé gẹ́gẹ́ bí tí bàmí kọ́lá olóòtú ọmọ àdábánìjà gẹ́gẹ́ bí tí ó sábà máa ń tẹnu mọ́ kò ní bàjẹ́ fún yín bàmí wípé ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin bàbá gan mo fi ń kira wọn pé ọmọ sásá lò jẹ́lẹ̀ ọmọ wàmùmí ó wà ní òkè bàbá àṣekẹ́gbẹ́ agbábọ́ọ̀lù psg ìjà ò bá ní òdílé nígbà tí kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù psg tó rí àtáàkì tó lágbára pọ̀ torí àtáàkì tó ju tiẹ̀ lọ ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù psg ó yọ̀ǹda ball possession fún ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti bayern munich ó ń gan padà lé ní ẹgbẹ́ ni lèèyàn gún yẹn ewu rà fún àìbó òun náà ti máa ń pòwé ọ̀hún nígbà tí ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti bayern munich tó bínú tán yányá ikọ̀ psg everybody ẹ padà sẹ́yìn wọ́n á sókè pẹ́yọ̀ wọ́n ti wọ́n káńtà bayern munich yẹn ń gbá bọ́ọ̀lù ọlọ́run kàn ní bọ́ọ̀lù yẹn ó wo sọ́dọ̀ ọkọ̀ psg ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti bayern munich ikọ̀ yẹn dúró dédé o wọ́n bá ní ikọ̀ pé vincent kompany ó ti ṣiṣẹ́ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn kì í ṣe kéke pléyà mélòó náà wọ́n sáìn ó ṣe sáìn pléyà tí ò wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ìgbélárugẹ fún àwọn agbábọ́ọ̀lù tó lẹ́bùn láti akẹ́dẹ́mì wọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn nígbà tí ó bá tó fi di bíi sáàbí mélòó kan sásìkò yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti bayern munich yóò ti di ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ kì í ṣe nílẹ̀ yúróòpù nìkan o ẹni tó bá mú ní ìdíje tó bá pa àgbáyé pọ̀ bíi fifa club world cup yóò fẹ́ẹ́ lù yàn pa nígbà tí ó bá dọdún bíi mélòó kan sásìkò yìí ìfigagbága òun bẹ̀rẹ̀ bá ti kọ̀wé ẹ̀ ìṣẹ́jú mẹ́ta náà ni Ousmane Dembélé ló ti tẹ́kí ní ọ̀hún síbẹ̀ ìrànlọ́wọ́ látọwọ́ Victor Kvaratskhelia lẹ́yìn èyí wọ́n ṣe bẹ̀rẹ̀ wàhálà nu bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wàhálà nu o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern munich wọ́n gbìyànjú àti gbalẹ̀ wọlé ikọ̀ psg wọ́n ti pa wọ́n gbìyànjú àti gba àárín wọlé ikọ̀ psg tún ti pa wọ́n gbìyànjú òkè pé káwọn tún gba òkè wọlé pé ẹjẹ́ á gba òkè
ikọ PSG o fi bẹ lawọn agbábọọlu to lọlẹ dada sibẹ sibẹ ikọ gbe agbábọọlu ti PSG won tun di pa bo se dogunu afi gbasgbos asọle ikọ PSG gbe yanju po bakana asọle ikọ gbe agbábọọlu ti Bayern Munich manenua o na gbe yanju bi ikọ Bayern Munich ba won na se nte bo se nte ise yen tan te te te te te, te. Ikọ gbe agbábọọlu ti PSG ilana ti awon na nigbagbo nu e kan soki prayer kan yi ti alatako ni counter attack awon na lo se yen won si ri opolopo anfani ta ba so nipa iko ti PSG tori leyin igba tan ti mi awon ni iseju meta ifi gabaga on gbona iko Bayern Munich ti gbiyanju lati tete da kini ohun pada labala akoko kan wa fo bale labala elekeji iko ti bi PSG ni nibo mo pe nu oko awon gan jama gan wa nbe àwọn gbogbo èdè tó ní kálukú yín sọ òun là gbogbo jama tẹ́ ń sọ làwọn gbọ́ gbọ́ paris saint germain àwọn gbọ́ jama gbogbo tẹ́ ń sọ làwọn gbọ́ o ìfigagbága òun ta bá ní ká wo àkọọ́lẹ̀ tí ń bẹ́ẹ̀ ball possession ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich ó ní 66 ikọ̀ PSG ó ní 34 PSG ti máa ń gbààyàn lágbàpá nígbà tó kọ ẹni tó jù lọ lálẹ́ yìí ó gan sá padà sẹ́yìn eléyìí ò ṣe jáde sí o kí olúwa pẹ̀lú mi adébísí tiktok ó lábùjá lòun ti wà mọ́ ọ bá dọ́bù táàpù bó gift kó lọ fà bákan náà bàbá níka wo àwọn èyí tó tún kù yàtọ̀ sí ball possession ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG wọ́n gba corner kick mẹ́jọ Bayern Munich gba ẹyọ kan total shot ikọ̀ ti bi Bayern Munich wọ́n gba 18 shots total shots àti tó lójú ilé àti ìtàngbá tí wọ́n block wọ́n gba 18 ikọ̀ PSG òun gba 15 shots total ni o block shot bọ́ọ̀lù tán gbá tí àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n dáàbòbò tí ò dọ́dọ̀ aṣọ́lé ikọ̀ Bayern Munich wọ́n gba 5 yàtọ̀ sáwọn èyí tó lọ ta ni o ṣùgbọ́n ìtàngbá táwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n dáàbòbò 5 wọ́n gbá total block shot bọ́ọ̀lù tí àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n dáàbòbò shot tí wọ́n dáàbòbò bá PSG náà gbá 5 wọ́n draw lápá ibẹ̀ yẹn nígbà wá dé total shot on target bọ́ọ̀lù tán gbá sójú ilé ikọ̀ PSG gbá shot on target ju ikọ̀ Bayern Munich lọ Bayern Munich gbá 6 sójú ilé ikọ̀ PSG àṣelo ikọ̀ PSG àtàwọn agbábọ́ọ̀lù wọn àṣọlé wọn ó dáàbòbò 5 torí Bayern Munich mi àwọn kan ikọ̀ PSG òun gbá 7 total shot on target bàbá manenua náà dáàbòbò mẹ́fà ṣé tó túmọ̀ sí pé ball possession kò ní í ṣe pẹ̀lú start ìfigagbága yìí ikọ̀ PSG dídílé tán dílé yẹn tactics ni o ẹ lè mọ bú wọn pé PSG ò mọ bọ́ọ̀lù gbá ó dílé kò lè yé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ bú PSG pó dílé fún Bayern Munich tactics ni ó ti mọ̀ pé bóun bá ní kóun bá gba òun ó lè ráìdì òun bẹ́ẹ̀ ikọ̀ PSG ó padà sílé tán yányá ó wá ìtì wọn kántà kántà yẹn dẹ̀ work yàtọ̀ sí pé kìíní ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní ikọ̀ Bayern Munich PSG làwọn náà rí tí wọ́n yí wọn ṣàmúlò ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù náà ni àwọn náà rí tí wọ́n ṣàmúlò bí nǹkan ṣe rí lápá ibẹ̀ yẹn nìyẹn ìpàdé di orílẹ̀-èdè Hungary ní Budapest báyìí lọ́jọ́ 30 ọjọ́ oṣù tá a wà May 30 ó ní ìfigagbága yẹn àṣekágbá ìdíje ti UEFA Champions League. Up Gunners Arsenal ló ní Sampé tí ìdá kankan mọ̀ mo ti súnmọ́ bí wọ́n ti yí koto ti káàṣẹ o *347*1004*#. Tàbí www.cashier.ng. Bó o bá lo USSD tó wá fẹ́ mọ̀ sí bákan bóyá nẹ́tíwọ́ọ̀kì àdúgbò tí yín mọ̀ bọ̀ ní wẹ́bsáìtì. Ó easy gan ní wẹ́bsáìtì náà o láti gbẹnu sí. O ti ń play káàṣẹ̀ láti jọ yé play lálẹ́ àbí. Ká ló ti play lálẹ́ ni ó ti gbẹnu sí.
kódà bí tíkẹ́ẹ̀tì yẹn ò bá jẹ lálẹ́ yìí inú kòtò ti cashport ló ń lọ. Wọ́n náà sá gbọ́ testimony fún ti workers day cashport. Ààrẹ tó jẹ 150, 200, 500, 1 million. Ọmọ ọdún mọ́kàndínlógún 19 years obìnrin ló jẹ 1 million. Ìgbà táà ń sọ ni ogún káàṣì ẹnìyẹn tó bá ti relent ọ jẹ́wọ́ ọ. Tó sì wá dájú tádà ni pé ẹni tí ò bá play káàṣì ẹ ò lè jẹ káàṣì ẹ èmi ò fẹ́ mọ irú iṣẹ́ tó ń lò ìyìn fẹ́ mọ kò lè rọ́gbọ́n dá sí. Bá a ṣe mistake dá ìnọ́mbà kan tó bá já sọ́dọ̀ tiẹ̀ bóyá a ṣe mistake nọ́mbà kan bẹ̀ ó wá já sọ́dọ̀ tiẹ̀. Nígbà tá a bá fẹ́ sanwó náà nọ́mbà tó bá wà lójú system ni a pè ẹni tó lówó gangan lápadà pé ìwọ tó rí ó já sọ́dọ̀ rẹ kọ́ ló padà gba owó mọ́ bí nǹkan ṣe rí lápá abẹyẹn nìyẹn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Atletico Madrid àwọn làwọn kan nú àwọn alákòóso kọ̀ wọ́n ní ẹ̀wò ẹjẹ́ á jẹ́ àgbàṣẹ lọ́wọ́ olùkọ́ni Diego Simeone ẹjẹ́ á sáàkì ẹ̀ ṣé bí ó ṣe mọ́ ṣe náà lélẹ̀ ọdún wo làwọn tó fẹ́ gba Champions League líìgì náà láti gba tó ti gba méjì tó ń kú lọ báyìí kò padà dídìí ẹ̀ mọ́ pàápàá jùlọ wọ́n ní sáà yìí látijọ́ tí láti yí ọdún tí Diego Simeone tó ti dé sínú ikọ̀ Atletico wọ́n ní sáà yìí ni ó ní ìpàdánù tó pọ̀ jù wọ́n ní tá a bá gbé lórí ratio 30% ìdá 30% nínú 100% ni ó pàdánù. Wọ́n ní òṣẹlẹ̀ sí ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Atletico ní abẹ́ olùkọ́ni Diego Simeone rí pé ó dàbí ìgbà tó jẹ́ pé ó ti lose form pé olùkọ́ni náà mọ́ ń lose form bí pléyà náà ṣe mọ́ ń lose form wọ́n ló dàbí ìgbà tó jẹ́ pé olùkọ́ni náà ti lose form pé ẹjẹ́ jẹ́ wá olùkọ́ni mi àjẹ́bẹ̀ ipò kẹta ipò kẹrin náà làwọn mọ̀ sínú díje líìgì ṣé n ti bẹ́nu ikẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àwọn yìí náà ṣé ò wá tó láti jagun ni.

ẹni tó wà nù gẹ́gẹ́ agbábọ́ọ̀lù àwọn kò yẹ kó jẹ́ pé irú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù arsenal kí la arsenal ní táwọn ò ní. Kò sí nǹkan tásínà ní táwọn òní kò yẹ kó jásínà ní ó já wọn pàápàá jùlọ ọ̀nà tán gbà já wọn àwọn ò tí ẹ bọ́ àkáwọn tí ẹ ta bọ́ọ̀lù sọ́tún ta bọ́ọ̀lù sósì àwọn dílé fún orúkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal eléyìí láìsí kọ̀ bíi bayern munich àbí psg wọ́n láwọn kan ti ní ẹjẹ́ àgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ o olùkọ́ni ti lù sí fọ́ọ̀mù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti anasri ní orílẹ̀-èdè saudi arabia so ti play káàsì ẹ̀ mo ti sọ mẹ́bi wọ́n ti yí koto *347*100*1# one ni o kóòdì ti apá àbínú *347*100*1# tàbí www.cashier.ng gbàbẹ̀ yẹn náà wọlé kò síbi tó gbà wọlé nù méjèèjì ẹ mọ̀ pé láìpẹ́ yìí o làwọn alákòóso kan ti anasri wọ́n ní àwọn fẹ́ promote ronaldo junior sí ikọ̀ àgbà ọ̀jẹ̀ tó jẹ́ pé òun àti bàbá rẹ̀ wọ́n jọ gbá bọ́ọ̀lù papọ̀ tó bá di sáà tí ń bọ̀ pé lóòótọ́ ó kú díẹ̀ tí ó pé ẹni ọmọ ọdún 16 ṣùgbọ́n àwọn fẹ́ ètè promote ẹ̀ kó lè bá bàbá rẹ̀ gbá bọ́ọ̀lù papọ̀ ṣùgbọ́n tá a wá ń gbọ́ báyìí ni pé wọ́n ní ọmọ yìí kò mú ọmọ yìí kó bẹ̀rẹ̀ professional career lórílẹ̀-èdè saudi arabia pàápàá jùlọ lágbọn ti asia pé ọmọ yìí fẹ́ padà sílẹ̀ europe ni o gẹ́gẹ́ bí tá à ń gbọ́ nù wọ́n ní ọmọ yìí ti ń sọ fún wọn pé wo ẹ mọ̀ wulẹ̀ dààmú ara yín òun ò fẹ́ dúró nù kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù yìí tí ì bá ṣe pé òun ò tí ì dàgbà tó agbábọ́ọ̀lù tí wọ́n lè dá filẹ̀ òun ló jẹ́ kóun tẹ̀lé bàbá òun wá bì ilẹ̀ europe lòun fẹ́ gbá bọ́ọ̀lù fún club side nílẹ̀ europe lòun fẹ́ gbá bọ́ọ̀lù fún kì í ṣe saudi òun ò gbá bọ́ọ̀lù saudi tòun o gẹ́gẹ́ bí n ti ń lọnu nípa ti cristiano ronaldo àtọmọ ẹ̀ lórí ìpinnu àwọn alákòóso kan ti anasri lórílẹ̀-èdè ti saudi arabia arsenal ló ní champagne àti league arsenal ó gba gbogbo ẹ̀ papọ̀ lógun ọlọ́run arsenal ẹ sì mọ́ dojú tì mí.

ẹ̀ka ẹ̀lẹ́ o. Ẹ kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Ṣé àlàáfíà la wà? Ọlọ́run alágbára ìbà rẹ lálẹ́ tèní o, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Akọ́dá ayé aṣẹ̀dá. Akọ̀ mọ́tì kàlẹ́yìn adúrú gbẹngbẹ lẹ́yìn aṣòótọ́, ọba tí ń bẹ kí ayé tó mọ̀ bẹ́. Ọba tí ó mọ̀ bẹ́ ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ní gbẹ̀gbẹ́ nìkìn àwúwo mọ́ ṣe gbé ọba lánàá, ọba lónìí, ọba títí ayé ẹ̀ ní pẹ̀kún. Ìwọ ni mo fọ pé àtìyìn fún lálẹ́ tèní. Kábíyèsí rẹ̀ lẹ́dùnmáà. Tolúwa.

Ọlọ́run alágbára ọba àwọn ọba ẹlẹ́rìí ìpín atúrí ẹni tí ò sùn ṣe gbígbé nìkan àwúwo mọ́ ṣe gbé ọba lánàá ọba lónìí ọba títí ayé ẹ̀ ní pẹ̀kun ìwọ ni mò ń fi ọpẹ́ àti ìyìn fún lálẹ́ tèmi Adéyinka bí mo ṣe ń gun àtẹ ètò yìí lálẹ́ ìní. Bí mo ṣe ń gun atẹ́gùn ètò yìí ni mò ń júbọ̀ ọlọ́run ọba mi ni mò ń júbọ̀ ẹ̀yìn èèyàn.

0: Ọlọ́run àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa ẹni mímọ history àpáta ayérayé ibi ìsádi wa agbé ọ̀gá lálẹ́ tẹ̀ní àṣẹ ọlọ́ba púpọ̀ púpọ̀ kábíyèsí rẹ̀ Elédùmarè ìbọ̀ Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn ìbẹ̀yìn pastor ìbá wòlíì ìbá àfà ìbá ẹlẹ́sìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ìbáyín lálẹ́ títì ní o
1: nítorí tiwa
0: ìbọnú orókó ìbọnú rẹgbẹ ìbọnú tí mo tọ̀ dé ìbàdàn ìbá ọ̀gá mi ọmọọba Kọ́ládé Àlàbí ọmọọba Tólùdé Òṣogbo Àyàkókò Ọ̀nàkí Ajímọ̀tábà Ògùn ìgbìnibí àti ẹ̀kọ́ ìṣedé lọ́jọ́ ti fi ń wù mí ọmọọba ni ti ń gbélé ti ń ṣe bí ọba ajagun mọ́ fi tìbọn ṣe Àyàkókò Ọ̀sùn nígbà ọ̀tẹ̀ bàbá mo kí níbikíbi tẹ́ ẹ bá wà lálẹ́ tèní ilẹ̀ rẹ ni kọjá o lórúkọ bàbá wa kábíyèsí ọba Adébáyọ̀ Àkàndé tí wọ́n kó wa sòdí lápá bí kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irukẹ̀rẹ̀ kó dọ́kíní lórúkọ bàbá ni mò ń kí púpọ̀ púpọ̀ pípé ẹ̀ka alẹ́ fún tèní o
1: àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́ kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o
0: túndé ọmọ láwúwo ó ní ọ̀gá wa lápá bí olóòtú ètò yìí Shenakinla DJ Spider lọ lọ́wọ́ idán talẹ́ tèní bó ṣe ń tẹ́ lọ́tún ní ń tẹ́ lọ́sì kẹ́ lè láǹfààní àtòrí ọ̀fẹ́ láti mọ gbọ́mi lé kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ọba mi ò ṣe olúwa mi ò ṣe ọ̀túnba Isaac Adéyinka lórúkọ mi èmi gangan lọ́mọ mòró àti ètè kan tá a bá ń ti ilé ìfẹ́ bọ̀ ọ̀túnba ayé tutù bí ọba Bùnmí ní ń kiyín lálẹ́ tèní tí mò ń sọ fún yín wípé ẹ ṣe púpọ̀ o

0: Jimmy, o ka ti fe ko an lo si ibi tin ti fe gbowo
1: kokodo baje
0: en ko an lo ba ni e ma jo e ma jo e ma jo
1: kokodo baje
0: en lo mo si mo en o ko yin lo bi kankan oju enu re ti gbo gbo ina ni iwo iwo idi iwo iwo ina ni oro oro ki wan ni
2: oro ijoko oro kini eyin owulejo to ba ta ri ruraji si padu eyin kiye te ba leyin obere obere te ye kiye te ba bere won fun ton
0: ero ni o
2: okay so ko ne de a ma dudu kan e kan tari ti e ti waju pe iwo do wa e sa je mi hotel ko te ni di mi hotel tori temi ba tele eyan le ba to rowo ngba mo
0: kenedi
2: e woye mi ti won yo ni ara to nikan
3: mo mi ayo yawo ko soro nu gbogbo oro ti nso yi nitori pe ko yinwo lati le na ni awa ta si yinwo onje yin yo lara wa gbogbo e ti wi pe kan ti raji waju kan ti sibi kan yen anu olodun ni nbe lara mi ato onje yin ti emi je ko yinwo ohun ti e iwa enu
2: abelewu ni awa baba ti sanra nisin ko pe ani sugbon lowo lowo yi e ja gbe funraji
0: ka gbe siwaju
2: e ja gbe
0: okay ati pe won ko ni national theater ko ni national theater
3: ko siwa lara
0: eye ye mi a beji mi re o enikan pe mi losan o ni awon beji yen nko na awon beji
3: ko si bi won ko asi
2: be se wa gbadun wa njo mejo mejo yen awa na la mo wa eyin na la mo ba
3: agbara lowo
2: a si ni ri ngbe sonu bi o si bi omo
0: ami ase
2: gbogbo e kan ma n se be ni se ri akoko e opolopo ndori kodo elomi o se hun ba ja en ti o to n bo wa se ku
3: lagbara olohun yo se ku
2: o ma de wi pe ngba ti o ba wa da tan olohun ni je won fi wa sawati
3: ase o
2: abi n tan wi o ye oke lati wa pade ni abi sale lati pade mi a ma so wi pe awa o ti e fe mo sugbon koko n ta wa mo ni wi pe eyin le n je awa Spas FM 105.5 FM takaleka sili fofun balao
3: baba
2: ni felele mbada na latin kan si ta tin da keke luke ta tin ro bi owe mo te ki DJ Spider o gbianju san sa soke sa sodo
3: ni
2: mo ma pe gbogbo odo ayo yawo ba se mo npe gbogbo ni o clear ketekete
3: bai
2: ri pe DJ Spider in fact owó rẹ amúnilé ẹja tẹwọ kọpá tẹwọ fún mi
3: wọn
2: gbìyànjú látàárọ ó ṣe gan akandun kò ní
3: mú ẹ lọwọ lágbára lọwọ ọlọrun
2: akínádùkún lèmi ń jẹ o ìkọlù ológunṣẹ tí ó bá wọn jọ tẹkẹ ẹ lónìí ẹtùjọ látùjọ kọpọ ẹ ti ń jẹ mọkúrẹ ẹ fi nǹkan lédìí ẹ fàkúrẹ lédìí kátùjọ jẹ nǹkan tún ètò tí tò ní kò ní bàjẹ́ la pètò ìdílé la máa ń tò ń bẹ́ẹ̀ ìdílé ẹnì kọ̀ọ̀kan kò ní bàjẹ́ gbogbo tí ń jẹ́ tán náà bá ní àlárọ̀ àbí ẹkú kalẹ̀ ẹ̀ní bẹ́ẹ̀.
3: tọ́ babatunde rajin ló kọ mi o ọmọ ewu níwìnrin ni mi ọmọ adálẹ̀ gbéwura ewu filé hàn mi fọ́nà mi tí ó jẹ́ fàbùjá lẹ́ẹ̀kẹ́rẹ́ ọmọ ẹnikẹ́ni ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ká tún jọ gbádùn ètò fún ta lẹ́yìn o kò ní bàjẹ́ lẹ́tọ̀ ilé wa ò ní bàjẹ́ o ọ̀nà wa ò ní bàjẹ́ iṣẹ́ wa ò ní bàjẹ́ ṣùgbọ́n àwa náà adéṣẹ́ sí láti má jẹ́ kó bàjẹ́ o
2: ẹ ṣe.

0: láti ìlọ́ra Fọláṣadé Alágbàdo. Mo kí gbogbo yín o wípé ẹ kú lélé ní ṣe dáadáa labálé ọ̀dẹ̀ ọ̀dá bí o yóò rọrùn fún gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run láṣẹ Elédùmarè. Àwọn táyé Kẹ́hìndé mi ti wà ń bí àwọn tí a jọ ti kọ ètò yìí títí tí ó fi di aago kan àbọ̀.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́ ẹgbẹ́ àjọ tuntun.
0: Àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ọ̀mọ̀wé ni wọ́n,
1: ẹgbẹ́ àjọ tuntun.
0: Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan púpọ̀ púpọ̀ fún àṣeyọrí àti àtìlẹ́yìn tá a jọ ń fún ètò yìí. Bàjẹ́ ó bàjẹ́, mo dúpẹ́ lọ́wọ́ wọn o. Kí n tó máa lọ sí ìpele tọkàn.
1: Kò ní bàjẹ́.
0: Ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti wá fún ojú lọ́dọ̀ mi.
1: Adéyinka sọ pé.
0: Ẹ̀yin tẹ́ ẹ ti wá fún ojú tẹ ní glaucoma tẹ ní cataract.
1: Bàjẹ́ lè tọ́ ọkùnrin afẹ́fẹ́.
0: Mo láyọ̀ láti ṣàlàyé fún yín wípé gbogbo nǹkan tí ẹ béèrè fún ló ti wà nílẹ̀ o.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ò ní re léde yín o láṣẹ Elédùmarè. Ojú kò ní re léde yín láṣẹ Ọlọ́run. Ẹ̀yin bàbá tẹ́ ẹ sì tún ti wá fún ti Màkànákì.
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ó ti wà nílẹ̀ o.
1: Bàjẹ́.
0: Mo ní kí n sáré sọ̀yàn ká tó máa bọ́ sí ìpele tọkàn lórí.

ẹ̀yin ọmọ nàìjíríà ẹ jẹ́ àfarabalẹ̀ ká mọ̀ gbọ́ bá ṣètò lẹ́sẹsẹ tí yóò fi jọra wọn. Arábìnrin yìí ó ní nínú ọmọ ìyá ẹ̀ òun ló wà ní nàìjíríà, àwọn ẹ̀gbọ́n ẹ̀ yòókù àti àwọn àbúrò rẹ̀ yòókù wọ́n wà nílùú ọba, ṣùgbọ́n ọlọ́run ò kádàrá wọn pé kóun ó lọ, òun ṣá wà ní nàìjíríà títí títí tí bàbá wọn fi kú. Ìyá wọn ti kú tipẹ́, ṣùgbọ́n ìgbà táwọn ọmọ yẹn ti lọ tán ni bàbá wọn tó kú. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n á ṣàlàyé fún pé gbogbo preparation òkú ìwọ ló ṣe o, bá ṣe ra casket ìyẹn pé ilé ìkẹyìn tán lọ tún lè ṣe tán ṣe gbogbo ẹ̀ iye màálùú mélòó la fẹ́ rà bó la ṣe sọ. Ọmọbìnrin ni wọ́n ní kọ́ máa ṣe tí wọ́n send owó sí olóṣe gbogbo preparation kìíní ìpátá òun ló ṣe nílùú wọn. Èkó ló ń gbé lóhun àtọkọ ẹ̀ wà bí wọ́n ṣe ṣe ìgbésí ayé wọn nù. Nígbà tí àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ tí wọ́n wálé tí wọ́n ṣòkù tán alẹ́ ọjọ́ yẹn ni ọkọ rẹ̀ sọ pé káwọn padà sékòó, kò jẹ́ káwọn lọ máa lo Èkó, káwọn máa lọ sékòó. Òun á ní òun ò lè padà lálẹ́ yìí. Àwọn ẹ̀gbọ́n òun àtàbúrò òun tí gbogbo wá ní kinní yóò ní tí wọn ó fún òun, òun ò dẹ̀ mọ́jọ́ tó ń kálukú wọn fẹ́ padà, ṣùgbọ́n wọ́n kàn tiẹ̀ padà wọn ò padà wọn ó lò tí wọn ò lò wọn ò lè lo jọ̀sẹ̀ kan lọ ní ilé. Àti pàápàá pé òkúta àwọn ṣe tán yìí tó bá dọ̀la àwọn oṣù oúnjẹ kan fáwọn ìjòyè ìlú, àwọn ó ṣe nǹkan báyìí fáwọn olóbìnrin ilé, àwọn ó ṣe nǹkan báyìí ó ṣàka gbogbo ẹ̀ kárí ohun olè tí kú báyìí òun ṣàfẹ̀rín bá sọ̀rọ̀ wá ni pé òun lọ. Ó lóun sì pé títí tó fi dé Èkó ni òun pé tó fi dé Èkó. Ìgbà tó òun pé tí ò pìkì kọ́ òun pé àwọn ọmọ bàbá yín kọ́ wọ́n drive lọ́wọ́ bá kí wọn bá ń ṣe wá bá ń ṣẹyìn pé tóun kí wọn tóun ṣe gbogbo ẹ̀ wípé ó dídí ọ̀sẹ̀ méjì làwọn lò nílùú káwọn ẹ̀gbọ́n tó padà, wípé kò sẹ́nikẹ́ni tó kàn tiẹ̀ ráàyè gan pé àwọn èèyàn náà dẹ̀ mọ̀ wípé nílùú àwọn tó kú bá kú tó bá jẹ́ bàbá tàbí ìyá lẹ́yìn ìgbà táwọn bá sòkò tán àwọn tó máa dáná pé ìgbà táwọn parí ẹ̀ òun pé kọ́jọ́ nítorí ọlọ́run kọ́ mọ́ bínú sóhun gbogbo tóun bá ṣe fún kọ́ mọ́ bínú. Táwọn ẹ̀gbọ́n bá ti kú òǹlé òun náà ó kú òǹlé òun náà ń bọ̀ náà nìyẹn pé kinní kan òun dẹ̀ sọ fún báyẹn. Ṣé ń dèé?

0: lẹ́yìn rẹ̀ tí òun ṣetán nílùú àwọn ẹ̀gbọ́n àwọn fún lówó wọ́n fún ní gbogbo ẹ̀ wọ́n fún ní wá wọ́n fún lẹ́yìn wọ́n tọ́jú òun òun sì délé bí òun ṣe délé ni bàbá ọmọ sọ pé òun ò gbọ́dọ̀ wọlé o òun ò gbọ́dọ̀ wọlé láyé òun ò gbọ́dọ̀ wọlé òun ti kọ̀ọ̀hún láti jọyìn táwọn ti sùkú tán tó ní kó máa bọ̀ tí ò ti wá yẹn lòun ti kọ̀. Àwàdà ló ń pè é òun lọ bá màmá ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ báyìí kàṣà báyìí kàwò lè nǹkan báyìí kan báyìí ní í ṣẹlẹ̀ ẹ gbà mí o pé gbogbo ohun tí wọ́n ń sọ náà ni pé òun náà náà ń dálé bí pé nígbà ọkọ ẹ ti sọ pé ó yẹ kó yá ni ó fi òkú lẹ fáwọn aráàlú èbó ni pé kò yẹ kó rí báwọn nígbà ọ̀rọ̀ wa ti rí báyẹn ìwọ náà tó fà á tọkọ rẹ ọba ti fẹ ọmọ pé kò jẹ́ kó wọn wọnú ilé yẹn ẹrù tó ń gbé wá láti ilé òun gbé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ nǹkan tí ọkọ rẹ̀ ń travel ọkọ rẹ̀ máa ń ṣiṣẹ́ làbújá ṣùgbọ́n ó lè lọ́sẹ̀ méjì kó tó dé kó ọ̀sẹ̀ méjì yẹn tó dé òun ti wá ilé òun ti wálé yàrá kan sefcon òun ti páàkì ẹrù lọ síbẹ̀ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ mọ̀ pé nǹkan báyẹn ń ṣẹlẹ̀ òun tètè páàkì ẹrù síbẹ̀ òun lọ wọ ọmọ òun ní skul òun lọ ṣe gbogbo ẹ títí gbogbo ìgbìyànjú òun lọ́dọ̀ mọ̀mọ́ ọkọ òun pé kán lè yanjú ẹ pé pàbó ló já sí kó 2-3 weeks tóbìnrin míì tó wọlé nígbà obìnrin míì wọlé àwọn ọmọ òun sọ fóun oníkan ọmọ òun máa bọ̀ ó ní láyé wọn ò gbọ́mọdé ọ̀dọ̀ òun pé lóòótọ́ sì ni ní òfin orílẹ̀-èdè nàìjíríà kò sí kankan lòun wá pe àwọn ẹgbẹ́ àwọn lòun ṣàlàyé fún wọn àwọn ẹgbẹ́ àwọn náà wá ní kóun lọ bá ẹnìkan náà lẹ́kọ̀ọ́ kó bóun ṣèwé kóun gba pásípọ̀tì kóun gba gbogbo ẹ̀ ibi tóun ti bẹ̀rẹ̀ sí tòwé ìrìnà lọ sílùú ọba nìyẹn òun lọ lù ọba òun kúrò lórílẹ̀-èdè nàìjíríà òun lọ sílùú ọba ṣùgbọ́n òun bá àwọn ọmọ òun sọ̀rọ̀ òun bá wọn sọ̀rọ̀ nígbà ọpẹ́ ó block nọ́mbà tí òun fi lè máa bá àwọn ọmọ gan sọ̀rọ̀ ó ra fóònù míì fún wọn àti sim míì fún wọn òun ò láǹfààní àtòrí ọ̀fẹ́ láti bá àwọn ọmọ sọ̀rọ̀ mọ́ òun rí àwọn ọmọ pé ṣùgbọ́n òun mọ̀ wípé kò lè fi ajé ọmọ òun òun gbà lu ọba lọ òun lọ ṣiṣẹ́ ń bẹ̀ ó ní títí ọdún márùn-ún tóun ń lò nílùú ọba wípé òun àtọkọ òun ò sọ̀rọ̀ ṣùgbọ́n bíi oṣù mẹ́ta sẹ́yìn báyìí ló ń rí call kan láti orílẹ̀-èdè nàìjíríà ló bá di ìyá ọkọ òun pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o ṣàlàáfíà ló wa o kinní kan ló wa o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o ọkọ rẹ ó lásídẹ̀ǹtì kò ní bàjẹ́ lẹ́tọ̀ ògùnrin ásídẹ̀ǹtì tó sì ní kò ní bàjẹ́ lẹ́tọ̀ ògùnrin àfẹ́fẹ́ kò ó ti gba ojú lọ́wọ́ rẹ ó ti gba ojú méjèèjì lọ́wọ́ ẹ o ìyàwó tó sì fẹ́ ó ti sá lọ tìfètìfè ìyá máa bọ̀ ọ́ nàìjíríà o wá mojú tọkọ rẹ ètò ìgbéyàwó yìí kò mọ gbọdọ bàjẹ́ o bí a máa bọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà o kọ wá mojú tọkọ rẹ ẹjẹ́ àjọ tuntun nítorí. tun di ipari osu mi iya tun pe un pe
1: ebi o gbodo baje
0: o n bo soro ogbo
1: o gbodo baje o
0: omo un o gbodo ku omo un o gbodo ku omo to un o gbodo ku ya ma bo ko wa mojuto
1: adeye danso wi pe ko ni baje o ko ni baje le toto
0: nu wo ko ti e bere pe so n ti fe lu mi ni bi to n wa lori di odun marun abo won ti fe lu mi se won ka ti e ti bi ma mi foko mi abo won bi ma mi foko mi
1: ko ni baje ko ni baje
0: pe yen lo ronu si sugbon ngba to n wa gbo program mi
1: baje o
0: lo su to koja o wa test mi emi o ri test yen sugbon ngba ta tun jo soro ti mo wa tun lo wo marwe lo ti to ni o send voice note si mi o send text message si mi ta fi soro o wa ni eyin mama ati eyin baba bo n lo n se fe rinrin yi enikan ti n be lamerica toun ati e ti jo n soro soro awon si ti n wo to ti n ku ki awon jo fera awon ohun ti n gbari fun tele tele pe ohun ogba ohun se kini kan akugba to kan wa n fa si omokunrin yen gan. Hello.
2: Hello.
0: Hello sir.
2: Ataro.
0: Ataro re o.
2: O ti ko re di di elu wa.
0: Okay.
2: No. Awu awon ko ti mi.
0: O ti mo baba mi agbalagba.
2: Aku jo meta.
0: Jo meta re. Yes sir. Yes sir.
2: O ni lọ́sọ̀mọ́ fún alágbára ọlọ́run.
0: Mi ò àmì.
2: Gbẹ̀mí gbé àgbẹ̀mọ́ fáwọn náà.
0: Àmì.
2: Àbọ̀tọ́mọ́ ní wọ́n mọ̀. Mo kí àwọn bá ṣe màmá wọn tó wà ní ààyè rẹ̀.
0: Ọlọ́run
2: bá kí wọn.
0: Àmì ò.
2: Lórí àmì tó wà mẹ́rin mo kí sà. Ojú mi fihàn ní ìdààmú ayé. Kì í máa kò dé ìjọba tó ní ìjọba àsìkò. Gbogbo àwọn mọ́lẹ̀ lọ́kọ́ta mo kí. Kódà ìyá mi ti ẹ̀ pẹ̀lẹ́ oye tó bá ní nǹkan fún un ṣe fún un irò kò lè kọjá rẹ̀ náà pé gbogbo ẹ̀rí ọ̀wọ́ pé ó wà ní ọkọ ó gbọ́dọ̀ fìyẹ náà òkúrò fún ìwò rẹ̀ kẹ́ẹ̀mọ̀ pé àbáwá ẹ̀rí owó ọkùnrin ló nípọn jù owó ọkùnrin òun ló nípọn jù oye gbogbo ìrúkọ ọkùnrin yẹn náà oṣù kó máa ṣe sí pọ́nmọ̀ rò pé tí òun bí òsì sílẹ̀ bẹ́ẹ̀ ń sìn báyìí kò ó lè mọ̀ pé bóyá àwọn ọmọ tó ń kàmí sí bákan kan ní pé bí kí ọkùnrin ìṣẹ́ máa jòwó ó wá fẹ́ wà ní ìyẹn ó ti wá lọ ọkọ̀ fílẹ̀ omi wọn lọ fún ọkọ̀ pàṣẹ fún òun ìfẹ́ wọn ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀yẹ́ kọ́kọ́ náà tó wá bí tẹ́yẹ tó wà náà pé ìwọ̀ fẹ́mọ́lọ́wọ́ kàn nígbà tí ìgbàgbọ́ pé ó ti jẹ́ pé wọ́n ti jọ ń fa wàhálà o yẹ ẹri pe ọkọ náà tún ṣe kú díẹ káàtó ń bẹ yẹ o yẹ kí bàbá sẹyìn o yẹ kí òun ló ní tì jù tó bí láì ó ní ìjà àjà dúdú àjà mi ò ní òní tọ́mọ́ mi ò ní parí ẹ̀ mọ́ akọ́nà ẹ̀dùnmọ́ fúnra yín ẹ̀dùnmọ́ ẹ̀yìn pé ẹ̀gbọ́n ẹ̀ bá kò kàn pé ọjà tí wọ́n bá ti wọ̀ ó ti di ọjà òkùnkùn o yẹ arákùnrin yẹn kò ní tìjú ara ti wọ̀ mọ́ lórí ìrọ̀rùn pa àwọn ẹ̀gbọ́n arábìnrin náà nígbà tọ́rọ̀ wábẹ̀ tí kọ́ tí lóun ọ̀fẹ́ wọn tí ìyàwó tó pa àwọn àwọn ẹ̀gbọ́n ẹ̀sọ̀rọ̀ lọ́hùn yẹn àwọn ẹ̀gbọ́n àwọn òkú ẹ̀dá ọ̀yá bọ́kàn náà ni pé òun náà ṣe ní gba ẹ̀ kó lọ tòwé amẹ́ríkà fún ọmọ amẹ́ríkà èmi ṣe bí tí irú àwọn ẹ̀gbọ́n yẹn bá tún gbèbìsẹ́ nígbà náà lọ́hùn pé ọ̀dà se o ko ni be o da ba oyin a ba ko ka ba ko so a ma ko ta je mo di ni pe ta pe ru awon ro awon egbe nu ta ko ba pe o ko ba o se se ko sumo kan du wo pe o ko koran pa tun gba ni gba ye ti da won gbe ni pe ko mo tun ri America ye bi ma ko oju ti arin tun be da won to ke gba na lo ngba ko wa to America gba ye ko ni pe ko pe ni kan lo ni to ba pe oro mi se se ni pe iyawo ti wa to rin si ba odun kini ikeji o do do maun pe won fo sira won ara baba atoko ate won fo sira won ise yi ti yawo demi to so si pe enikan te ti wa lo waye na edo no sara joku ta ni oye o wa waye wa niye apo ti yawo ti wa npa si wen ti nwi o ja ko wa pada ti pe ko ma bo nle e bo ji mi o Nigeria na sa ko yi ji o pori pe deyo ke ma won nje so mo o wa ni pe wa ni ni yo ti ke si pe ngba ti oko wa di po wa ni to ti wa wa njoku olodo po po pe di po pe di wa kale kani kila ni ni kale ai labu pe se wa pada n pe o ya ko ko ma bo nle e ja fu ra wo na odun kini kan odun di odun maru o wa ye iya ko e montes lo ni pe kin ti mera ni mo ko yanju o ye taju do yi o je yi wa de e ni ke wo mo ke dubo Nigeria ko mo se se yo le di e o e o je ndo ba yo tra wo ma mi se kini won so ko lo kale ni ai lai ta wa yi a gbe won irin oro lowo ile ra won mo ba le ba ni e ma be to bo god bless Nigeria
0: god bless
2: your face a wa ruko ti mi o o da bo o tun ba de yi ka
0: kabisi o
2: o gbadun ra le gbadun re o do le ki ora ile o da bo
3: hello
0: hello
4: akale sir
0: akale o ah bro Emmanuel hello
5: hello
4: hello sir hello sir
0: akale akale o bro Emmanuel hello.
4: Dako mi ni akale imale oluwa segun PRO.
0: Kabisi oluwa mi o. Kabisi kakale o.
4: E ma binu gbogbo yen ni mo bejo tori Olorun. Mo ni mo to wa fori yin. Mo ni isoro ranpe kan ni to si kolu awon phone ati line mi gbogbo. Olorun je ko di petele laipe. Hello?
0: I'm going.
4: Aha. Mama, me try gan for me gan. Olo no je ko ron order nkan se loko. Ayo yawo. Baba de bo wa le.
0: Ben.
4: Baba mi oluso lati gumo so.
0: Ben.
4: Baba sa ara ma kaka, mo ki gbogbo yen gan. Ya deji. Mo ki won o. Ya ti sa gbogbo awon yen mi ni mo ki mo ori do bale ni mo wa ni mo bare body.
0: Ko so ara.
4: Amen o. Amen. Amen. Ko la yin le aye. Ta mi network won sa no papapapa lori radio ibi tin ba wa. But mo dupe fo Olorun. Tori e lo je do loni. Ah, mo godo pe sori radio loni kin fo ka won yan mi bale.
0: O ti pare.
4: Mo dupe o.
0: Ata.
4: Amen.
0: Amen. Amen. Amen.
4: Anybody
0: look to show for my own. Ami.
4: Hey, call it look, sir. I'm to the Ajimoki.
3: Emma, come. Emma, get you know, and he came out so you know.
4: Well, I'm just, I'm just, I'm just, I'm just, I'm just, I'm just, I'm just, I'm just, mi o da lebi ṣugbọn mo ri da lebi diẹ bi afoju di nta kọkọ ti kọlu sọkọ e to ni lati lo nge emi na le gbaru e pari pari ju iya ni mo da lebi o iya ọkọ ti ọkọ ba pase fun mo ọkọ rẹ ọmọ rẹ bo se wule ko gbohun to a mo jẹ fati wa iya iya na lo da le ruya na ni daru a le sọ nta to mo wa so fi kan si ọmọ rẹ ta o na lo fi kan si ọmọ lọdun lọdọ temi nta to fi kan si ọmọ tan tọmọ ọlọmọ ti rọ náà báyọ tán ọwá ní kan ọmọ ọgbọdọ kú ṣé tó ń bá kúkú láti ìgbà yẹn kọ táwọn lè darú ẹ ìdí fẹ́ lómi láyé ẹmọ bíbẹ wo yìí ń sọrọ tí o ti kíní ẹjọ sá.
0: ọ̀dà 07069493000 tàbí 07040475770.
6: ẹ̀ka alẹ́
0: sá.
6: Ọtúnba
0: Mami mi ẹ̀kalẹ́ sá
6: o.
0: Yes sir.
6: Yes sir.
0: Yes sir.
5: gẹ́gẹ́ bí adúpẹ́ pé broda Emmanuel pé wà lálẹ́
0: ògoni fọlọ
5: tó àtijọ́ ń pera àti ń try aṣáàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí gbogbo ẹ ṣe rí
0: ògoni fọlọ
5: àyìn rí wàhálà ní
0: ìdáàmú
5: mo kí gbogbo ilé o
0: everybody
5: ni mo kí lórí platform o ẹ má máa gba àsìkò lọ títí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní tèmi adébọ̀wálé lè ní sọ o alàgbà adébọ̀wálé látọ̀mí àdìo ló ń sọ̀rọ̀ èmi ò rí ọmọbìnrin yẹn dálẹ̀ bí kankan wọ́n ti ní àìfọ́mọ ọlọ́mọ làṣọrọ̀ olóró n tí wọ́n ń ṣe àṣà ìlú tí wọ́n nìyẹn ìlú tèmi ní ìsinyìí a lè ṣòkú tán ìjọ kejì ìjọ kẹta a sì máa ṣèpàdé nínú ẹbí ìpàdé ẹbí gbọ́dọ̀ wà tán máa ṣe tán dẹ̀ ti máa ṣe àwọn nǹkan kan míì tán bá ṣòkú tán ó dẹ̀ tún fi àtẹ̀rín àtọ̀yàyà ló fi sọ fọ́kọ ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí sílẹ̀ bá a ṣe gbọ́ pé àwọn sì máa ṣe báyìí àwọn máa dáná fáwọn ìjòyè àwọn máa ṣe kinní kan ó wá ní torí pé ó pàṣẹ àṣẹ oníkùmọ̀ nìyẹn ó ti fẹ́ ọmọ ọlọ́mọ á ṣòro olóró ni gbà tí kákí ẹ̀ wá sọ pé kò mọ̀ at least mo mọ̀ pé ọmọbìnrin yẹn ti bímọ tó mélòó fún wọn
0: mẹ́ta
5: ọmọ mẹ́ta at least ọmọ mẹ́ta yẹn á ti tọ́dún ó ti lé lọ́dún márùn tán ti fẹ́ra wọn
0: bẹ́ẹ̀ni
5: kí ló wá dé ṣé a wá sọ pé òun ò mọ tí wọ́n ṣe nílé ìyàwó bí ò tiẹ̀ ju ẹ̀ẹ̀kan bí ò tiẹ̀ tí ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ á ti ṣẹlẹ̀ sí inú àwọn ẹbí ìyàwó ẹ̀ tí wọ́n á ti lọ bá wọn ṣòkú yẹn lẹ́ẹ̀kan tá a ti débẹ̀ kó tó wá di pé ó ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀ gangan ó ti ní wọ́n ní ajá ti ní mi tiẹ̀
0: ó tó máa jẹ gan nígbẹ̀ẹ́
5: ó tó jẹ mí onímí òun fúnra rẹ̀ ti ní decision ó ti ní nǹkan kan tó fẹ́ ṣe tẹ́lẹ̀
0: ó
5: wá dé ẹnu ọ̀nà ó wá jẹ́ kó wọlé rárá ọmọbìnrin yẹn láti lọ wá ọ̀dọ̀ rẹ̀ dúró sí ó láti wá ọ̀nà láti rí yàrá kan láti bẹ̀ ó lọ ń bẹ̀ ìyá ọkọ ó lọ rìn lọ́dọ̀ ìyá ọkọ ìyá yìí ò rí nǹkan kan ṣe sí ó wá sọ pé ọmọ òun gbọ́dọ̀ kú ṣé òun ló yọ sílẹ̀gàmọ̀t láti ibi tó wà lọ́run láti wá sí nígbà tí rí pé wọ́n ti mú sọ́run yẹn pé ọwọ́ ẹ̀ ti rinlẹ̀ ó ti fi ọmọ ẹ̀ gbúra itú tó fẹ́ pa tán ó wá fẹ́ dà lé rí ọmọ ọlọ́mọ bó bá ṣe bí èmi ni o màá sọ fún pé kò gbọ́dọ̀ wálé kó jókòó síbi tó wà ó mójútó kí ìyá rẹ̀ ó mójútó èyí tó sá lọ nílé ẹ̀ ọmọ míì tó lọ gbé at least mi bóyá ló lẹ jọ àárín ọdún kan lọ tóbìnrin yẹn kúrò lẹ̀ tó ti fi fẹ́yàwó mi.
0: Kò tán orí kan ẹni ọ̀sẹ̀ mẹ́ta láàrin ọ̀sẹ̀ mẹ́ta gbogbo
5: ìyàwó mi wà ẹ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹn ṣé kò ti ní ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó tó fẹ́yàwó lọ́sẹ̀ kẹta tí nǹkan ṣẹlẹ̀ tó o ti gbé ìgbésẹ̀ yẹn lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gùnríkù ọkọ ti ràn mọ́ ó kàn fi yẹn ṣe kínní ni ó ti mọ̀ pé ìyàwó máa dúró nílùú náà ó mọ̀ pé ó máa dúró nílùú ìka lọmọkùnrin yẹn ìka nìyá ẹ̀ náà a ní sọ̀rọ̀ ká kú síbẹ̀ kí ló dé báwo làwọn èèyàn ṣe máa ń hùwà burúkú báyìí ó ṣẹ̀ṣẹ̀ wá ń kígbe wá ń sunkún ní ìsìn pé ọmọ òun ò gbọdọ̀ kú ṣé ẹni tó wà nílùú òyìnbó ló wá fẹ́ pọ ọmọ ẹ̀ ń bí báyìí ìgbà tó ń hùwà ìkà kò mọ̀ pé ìkà lòun ìkà yẹn ló wá kà á iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ tọkọ ṣe ìwà ibi tó hù síyàwó ẹ̀ ilẹ̀ tó da ìyàwó ẹ̀ ó dalẹ̀ ní ilẹ̀ yẹn ló dá yẹn ó wá da fọ́jú tó ń sìn ó wá ń ké pé kó máa bọ̀ nílé ilé ibo ló ń bọ̀ ọmọbìnrin yẹn ra jókòó ẹ̀ kó máa ṣe jẹ́jẹ́ ẹ̀ kó fọkọ̀ mí ṣe bí ó yẹ kó bèrè lọ́wọ́ ẹ̀ pé ìyàwó mi a mọ̀ pé ó ti lọ́kọ lọ́hùn-ún ó ti lọ́kọ àbó tí ì lọ́kọ dákun ọkọ mi tó bá tí ì lọ́kọ máa bọ̀ nílé kó fi sùúrù kó fi bẹ́ẹ̀ ó wá ń pọ́ ọmọ òun ò gbọ́dọ̀ kú ìgbà tó lásídẹ́ǹtì tó bá ti kú ṣé yóò yọ̀bẹ ni àbí yóò máa kún jẹ ìkà kò sọ́rọ̀ ńbẹ́ o kò sọ́rọ̀ ńbẹ́ o.
6: Ṣé ẹ rí tẹ́ bá ta bá wù dáadáa ojú ara la fi ń wò tá a bá ní ká fojú ẹ̀mí wò màmá yẹn gan ló ń da gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé àwọn pé màmá yìí á ti mọ̀ wípé ìyàwó yẹn ti wà ló bá sì ọ̀nà tí ó fi fa ọmọbìnrin wálé ló ń sọ ó ló fi jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ ló fi wá ń pe ọmọbìnrin yẹn pé kó máa bọ̀ nílé tá a bá ní ká fojú ẹ̀mí wò kò yí sọ̀rọ̀ rárá kì í ṣe ọ̀rọ̀ ti ya ma jeun lo bi to wa ko sawe ko fe ni to fe yen awon me na kuku ti gbon o ma ba awon me soro ko na ko na ma gbadura ko ma gbadura yoye tori iya yen se ya re ya buruku ni o ya buruku ni o nkan to won pa o me o lo gbogbo to ma se gbegbe te ko se nja yen rara
5: ko se yen
6: te yan fe yawo laarin ose yen ta se ko ti ma fe tele yen won wa nkan fi kewo
5: ni ko fi yen kewo lati ni be omo birin yen jade
6: iya yen se ya re o lo nda gbogbo ona won ru o fe fa omo birin yen pada wa ni olohun ni so de ni eyin eyin wa bi lo ma ma je to wa po nko ba se nsoro yi ta se wa ma record te ba send je ko gbodo wale ko si nso sa won mo e ba mo iya ba ku ko ku ko ko kaye ko je bo se je
3: e se o se
6: ka ni won
7: se go ma
6: e se ta
0: yes ma yes ma
5: 0701440
0: o ma ko ma duro pe won le yo legbe laarin awon iya ohun titi after 2 weeks le yawo to dele ngba yawo wa dele to de ko oko wa ni ko gbodo wole pe laye laye ko yawo akweru to ko dadi o lo ko sodo re oro re to wa ko si ati be lo titete wa eru self con kan to gba ti wa nlo do mama yawo ti wa nbe mama oko ti lo ba iya oko e ba nbe e bo nse e ba won se nsere ba won se nsere ba won se nsere ba won se nsere sasa laarin 3 weeks oko fa yawo mi ni arabere wa so fun en gbe pe nkan ba ni ma nsele oko ma ti fa yawo mi kini kankan ni awon egbe wa ma bo nlu oba lo ba ni kan bayi ni Eko ko se bayi ko se bayi ko se bayi ko se bayi ko se bayi sasa bo so wa lo lu oba nu after 5 years ti o tu wa ni lu oba ya oko wa pe njo kan pe wa o oko re accident o si fo loju mejeje o mo bo ni wa toju e o iyan o dahun ngbo so do su keji ya tun pe pe omo won gboro ku o mo bo ni wa toju e o ko se ti o toju e ya o to fe ya o ti sa lo o wa pe mi pe lo wa pe mi pe kilo fe e
5: omo won ti lo do ti pe ere re do ni o godo ku
0: o pari
5: iya o godo so ko wo po si ere ise to se re so pe ya mo e ko ti to ja da go la gba ja ka pe lo se ko je ki pari ka ti bo wa se dede se won do that is won do it well
0: Then
5: you say, me, Yahoo, the power, if you say Yahoo, be Yahoo, to what is it? Yahoo, what does a poor boy see? I don't want what offended to be cool, the letter led. Come out of place, sir. A fellow, no one do you, my baby. That is our mommy's overfit, mobile travel, local, local, and every day, and Bishop, where you baby came, came back in your baby came by Wahala. E to pa so fun pe ko se se tan be. Pe bi lo bi ri e ki bi wo bu ase. Leyin odun pa leyin e ko odun pa ro. Iya ko mo pe o odi yawo. Pe ti e yawo ti o ba lo loyibo. To si ri ta ye se be. O ya ta di ka boya be ka bu by the way to road side bi. Ti yo so poko wa to yo owo e bi. Ọmọ tí wọ́n ti pé ẹwọ pé tó bá wúlò ni wọ́n fi ń dájọ́
0: tó bá wúlò ni fi máa ń dájọ́
5: tó bá jẹ́ pé mi ò tó bèrè èmi ò ní wá o tó bá jẹ́ pé mi ni wọn ò ní fẹ́ ra wa rúbọ o
7: 070-6949-3000
0: tabi 070-14-47-5770. Hello?
8: Hello, Ravi.
0: Ekale, sir.
8: Ayi ekale o.
0: Yes, sir.
7: Ekale,
8: sir. Mo ki gbogbo awon eyan patapata o.
0: Yes, sir.
8: Aba ni lo ba pade
0: o.
8: Mi o, mi o. Gbogbo ba je lo.
0: Ogbon
8: oje pada. Nte yo ba gba. Pe obi to ba fofoju. Ko na fi de yan o. Kojo mo folo ba mo fi be to ba ko lo mejo yo wa o ko mo wa ko fi le iya re ti se ti o se adun me lori adun marun kini to le to ba hun awon omo pe be bi kan ba lo esan pada ni o ti de nanu e bo lo bi mo re Come on, my dear, say, say, but you say, Labo, you are Basila. I know a boy, they say, all of my little Tony Bo. To be covered, Bo. Can I be Roma while you, a lot to your mamma by ya? I want mamma, ya one. And now, woo, or all said that I do a selling. What you love, I would land those middle Sintabello. And my friend, my loma, you're so lolo. What's the urine, eh? I can't do it to lie. I want for me, say, Joseph. Awa ni omo omo ku pe ba ku oku nanu ki lo le to ba hun olodun je agunle ayo kaluko omo jo ba gba o kaluko omo jo ba gba o awu eyan la ma dariji ra alijanu din benu pade dariji yan o to ba gba na ni o si fun agunle ayo
0: ami o awu eyan la ma dariji ra wa anjanu din benu ade o
8: Oki o ba awon eyan wa o
0: yes sir
8: mi o la nfa ni lati wa ni jejo radio mi baje
0: be ni so be so be
8: so awon eyan wa wo baba mi o ju so be lati be baba mi adibo wa ni ma ti e la oro ma le pan mi ma ni pan la ma la la ri na fa di ti agbo won ti pe
0: la se tojo ba se ki jo ba se je ko se je yo ni
8: ju be ni awon mi ayu yawo ati bo won
0: be ni
8: brother emmanuel pele o olohun ko yo o
0: mi o
8: baba je soro kan gbadu ati yesu ko na nku oyo o ama o nki ugba awon yan o ke mi o eh ugba awon yan mama won mi ya jamani bo ki
0: eh
8: mi oyo the principal retired mi ki yo emi yo go
0: mi o
8: ẹni fẹ́yìn ti kú ẹni fẹ́yìn ta lọ tó gbogbo tẹni ká dá sí yìí ṣe rí ọ̀rọ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ obìnrin yẹn kàn rí fún alérèfé torí wípé wíwálé tí wọ́n wá síbi òkú yẹn ọkọ̀ yẹn ti ní alájọṣepọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí bó sì ṣe fẹ́ ó ti rí pé ìyàwó òun ọrọwọ mú dòun lọ torí ọ̀dà bá fẹ́ dá ìyàwó òun ó kè sáwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n fi nǹkan ránṣẹ́ inú bí ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún yẹn náà yà á ìwọ ló ní bankọgbì mẹ́ta ní ìlú òyìnbó kò sì yé wípé gbogbo tí ń gbà náà àjọ náà náà ni ìbínú èyí ń wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ afẹ́ fẹ́yàwó mi sí báwo lè yàn ó ṣe ṣe òkú tán lénì téwọ̀ ń sọpọ́ yá lónìí ọmọ lóòkú ibẹ̀ wíwí àwọn tá a wà nínú ẹsẹ̀ kúkú yìí gan-an bí ẹ bá ṣòkú tán gan-an lẹ́yìn ìgbà bá dá gbogbo àwọn aré èkó nǹkan kan lọ́rùn ta jọ́ kejì sí jọ́ kẹta wọn ó tó dáná wọn ó gbé ti ilé ẹgbẹ́ agboolé lọ fún wọn àwọn kọ̀ọ̀kan ìyá kọ̀ọ̀kan lára ń dì ìyá tí ó lè wá sórí fídì tí ó lè bá yín wọ ìfẹ́ sẹ́ńtà gbogbo wọn lẹ́sàáfù lọ́tọ̀nà àwọn míì tí ọkọ máa ń ṣe tiwọn náà bẹ́ẹ̀ pé wọ́n a week tó di gbagba gbogbo wọn ó ti kọ́kọ́ pa màálù tí wọ́n ti sá gbogbo àwọn ìyá yẹn àwọn ìyá adéǹgbáyé àwọn ìyá adéǹsẹmẹ tó tọ̀ bá gbọ́ ti hàn òní olóòní nísẹmẹ bọ́ọ̀ kọ́ jáwé jẹ́ nsẹmẹ náà tàbí láyé lẹ́yìn òkú lọ́sẹ̀ wàá dáná ti hàn tẹ́sẹ̀ tó àwọn ìyá kan bẹnu yàrá tí mo lè jáde tó jẹ́ pé ọ̀pọ̀lọ wọn ń ṣiṣẹ́ ní gbòòrò bí wọ́n máa ń tí ń lọ ń gbòòrò information tẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run bí wọ́n ṣe ń get information wọ́n mọ orúkọ ẹ̀ wọ́n mọ ogun ẹ̀ wọ́n ti máa ń tó ń ṣe ọgbọ́dọ̀ gbé gbogbo ẹ̀ dọ́dọ̀ wọn lọ́hùn so a week ló fi yanjú yìí ọ̀wá ni kọ́ka lọ́jọ́ náà ó ṣàlàyé fún ọ so èmi ò rí máa ẹ̀rọ obìnrin yẹn dálẹ́ bí o ìṣèlú ìdálò bí bàbá mi adébọ̀wálé ṣe sọ báwọn ṣe ń ṣe nígbì wọn tiẹ̀ ni ó mọ̀ but inú rẹ̀ ò dùn tí gbogbo báwọn yẹn ṣe ń náwó lọ́hùn bó ṣe rí àwọn ẹ̀yọ ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ táwọn ná dọ́là ṣe ná gbogbo ẹ̀ ó fi òun fi rì mọ̀ lóró inú rẹ̀ ò dùn sí tó ọ̀rọ̀ wa rí báyìí tán gbogbo ẹ̀ wá ṣẹlẹ̀ ìyàwó á ní kó máa bọ̀ kò ṣẹlẹ̀ o mo gba obìnrin mọ́ràn jókòó rẹ̀ jẹ́ lọ́hùn kó kún fàdúrà torí ìyá yẹn lè jẹ́ alágbára èèyàn ó gba agbára rẹ kó fi ṣe rẹ ó ti kọkọ fi kan ṣe rẹ náà ó ti fi ṣe ọmọ ẹ yóò tó fi ṣe rẹ ìgbéyìn má wá o ó lè jẹ wípé ìwọ ni wọn fẹẹ ti pààrọ wọn fẹẹ fẹmí pààrọ ẹmí ni don't be seen to death bọ́ bá ń gbọ́ wá báyìí má wá o àwọn ọmọ rẹ ni kó mójútó bọ́ bá ṣeé ṣe gan bó ṣe wọ àwọn ọmọ rẹ mọ́ra lọ́hùn-ún tó fọgbọ́n wá kó wọn èyí ni kó mójútó àmọ́ pé ọ̀ wá jókòó ti ìtayé rẹ ti ń ta tó ti tẹ ọrẹ́bì tó ti pa ń bí ọlọ́run dáyé jèmi o nǹkan tó ti ayé ẹ ti ń ṣe ń bí ó tún wá jókòó tì ẹ wá jọ dẹnu arìnrìn lẹ mẹ́tẹ̀wọ́ jókòó rẹ pa sí ìlú òyìnbó rẹ ọlọ́run ràn ọ́ lọ́wọ́ kọ́ wa kún fún àdúrà gidi torí wọn ni onígbàgbọ́ mọ́ ti wá sinmi àárín ọ̀tá lọ́wọ́ o torí inú ìyá ọkọ òní dùn sí ọ inú àwọn ẹbí rẹ òní dùn sí ọ àwọn kan kan òní dùn sí ọ gbogbo ìgbésẹ̀ ni wọ́n máa gbé wọn náà gbé gbèsè lọ́hùn ọ̀rọ̀ rẹ lọ jésù ọ̀rọ̀ rẹ lọ ntọ́ ọba gbàgbọ́ ojú rẹ lámúrè orú rẹ ọ̀rọ̀ rẹ lágbára agbára back to the sender kọ́nà ó gbé wọ̀ ọ́ níbi tó wà ẹni tó ń fẹ́ lọ́hùn tó bá yẹ pé èèyàn gidi ni pè lọ́wọ́ ọlọ́run kọ́ má jẹ́ ẹhàn èèyàn tó kẹjọ máa gbégbé ayé àwọn ọmọ rẹ níbí mójútó wọn ó sì wọ wọn padà sọ́hùn torí ibà ni wọ́n máa fi gún wa lórí níbí yìí o ìyọkọ ti dàkékò ejò tí sorú bí agbọ́n o ọlọ́run wá pẹ̀lú rẹ o so ọtún bá that is my little contribution ẹ máa bí tóbọ̀.
7: Bàbá sì wọ́n ń yànnà náà dáadáa.
0: Hello.
9: Hello.
0: Hello.
9: Ẹ̀mí ẹ̀ka ni ẹ̀pẹ́ ìtò.
0: Ẹ torí o.
9: Inú obìnrin yẹn wulẹ̀ fẹ́ wọn dára ẹ̀ láàmú tilẹ̀. Ẹ pé àwa máa ń gbàdúrà kan. Ẹ pé báwo la ṣe máa ń gbàdúrà.
0: Báwo la ṣe máa ń gbà á.
9: Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó mú mi débi ògbó mi tọ́nà bí ó ṣẹlẹ̀ ní kíákíá. Ní ìrìn àjùtọ́ náà sọ pé yóò rìn yóò ní tí wọ́n rìn yẹn. Ìyẹn lórí ìṣìnàwó nílé wọn. Wọ́n lọ sọ̀kọ́ olùkọ́ yóò kó bàbá rẹ̀ bọ́yá ìyá rẹ̀ dẹ́ ṣe sọ.
0: Bàbá yẹ.
9: Ó wá ní kó máa padà bọ̀ wá lẹ́jọ́ yẹn. so if any you ni family si o lawon egbe si o lawon aburo ni so abawon egbe to wa lati abroad ta atin lo mi to wa lati abuja won ni jo so kata bi meji kon ka duko to pada o wa sele kan se laarin 5 years to this time o wa pe pe oko resident yo follow you obinrin yen olohun yo ajaga pool ohun re ni Olorun lo mo ma yo ajaga pool ohun re isele yen Olorun fi se sababi fun mi ona to ma gba lati fi toju awon omo re lati je ka awon omo re wa lakata re o ni kuku number 2 ni pe commercial bi ti ma gbe ko awon omo o awon eyan buru ni ran won so o de se ti o le se le ko ma ma fi gbogbo gba gbe ko awon omo ko de ko fun adura o fi di re mo bi to wa o ni o salabo lori o do wa
10: lórí ètò tí ẹ sọ ní alẹ́ yìí ọlọ́run ni kó dùn kó ṣàforíjì fún wa ṣùgbọ́n bá àti àbáwọn délé wọn tí ẹ sọ yìí náà ó dùn tí a lè sọ̀rọ̀ lé lórí one pẹ̀lú bí ẹ ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn ohun àkọ́kọ́ tí mo ní wípé àgbékalẹ̀ ìyá ọkọ yẹn ní ti ẹ̀ kọ́kọ́ dára rárá láti sọ pé kó mọ padà bọ̀ kò tiẹ̀ nítumọ̀ rárá ìgbọ́n kankan tẹ́mi àwọn ọ̀gbìn ẹni márùn pẹ̀lú àwọn tètè sọ ni pé kò sí nǹkan kan tó fẹ́ wá ṣe pẹ̀lú rẹ̀ mọ́ mo rí pé kó kulẹ̀ tó travel mi ẹ̀kọ́ sílẹ̀ ti wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n kankan tẹ́mi ìgbà kan ní kí ìyá ìgbà kan béèrè fún wáyé fún bá méjì financial assistant
0: lọ́dọ̀ rẹ̀
10: ìyẹn ní ìbáṣà torí wípé ó ti bí ọmọ mẹ́ta fúnra tó kí àyẹ̀bá ìtọ́jú ẹgbẹ́ ọkọ rẹ̀ lásìbẹ́ǹtì òkòṣòwò táwọn fẹ́ tọ́jú rẹ̀ kò nítumọ̀ kan ní kó wá tó kò ti àfọ́jú nàìjíríà ṣùgbọ́n ó yẹ kí àyẹ̀ lọ́kọ́ fọ̀rọ̀ dọ́gbẹ́ pọ̀ mọ́ àyá yẹn náà lóbìnrin ìjó lè pè bẹ́ẹ̀ kó wá jókòó ti ọkùnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ bí owó tí ọlọ́run bá fi agbára ẹ̀kún tó ní èrè tó tí ìyá yẹn fi sọ ti sọ ni pé agbára ọkọ̀ káìtọ́jú rẹ̀ mọ́ ní ti ọ̀rọ̀ owó tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ fún owó ni àbá bí ọmọbìnrin yẹn ó ti pa rẹ̀ bá ká ó sẹ́ńdì ẹ̀ sí wọn pé ó fún wọn bá rògbò ní títí tọ́nà ó fi bá a gbá sí gbàgbé láti ó wá sílé yẹn ó sì ń tọ́jú ọ̀rẹ́ mọ́ ìyẹn sì sọ ọmọ ẹgbẹ́ yẹn ni púpọ̀ ọmọ rẹ̀ nílùú ìbòdúwà síbẹ̀ rí dájú pé òun sa gbogbo pa òun láti lè máa rí i pé òun àti àwọn ọmọ tó fi sílẹ̀ ní nàìjíríà wọ́n jọ mọ sọ̀rọ̀ lemọ́lemọ́ tó àwọn ọmọ mẹ́ta tó ti wà lẹ́yìn náà ó ti jọmọ làwọn ọmọ rẹ̀ ẹgbẹ́ àdẹ́mọ̀ nǹkan tí ìrù ìyá yẹn tún lè máa kì sírú àwọn ọmọ yẹn nínú torí wípé ó ti wù lé ó ti bí mẹ́ta ó bẹ̀ẹ́dọ́gbẹ́dọ́ fara bẹ̀rẹ̀ tó gbèdéke pé ó ti bí màmí sọ yẹn
0: ṣùgbọ́n dádì tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ gbà yẹn ní ò jẹ́ kí n lè gbé kọ́ọ̀lù yín mo ń retí yín o màmá mi ayò ìyàwó láti ìlú ọ̀yọ́.

0: Hello? Hello? Hello?
1: Hello?
0: Ekale o. Ekale. Egbe me. Okay. I'm late a bit.
1: Hello.
2: Hello.
0: Hello, sir.
1: Ekale sa o.
2: Ekale kwanta.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Apostle Iyola. Amio.
1: Amio.
0: Se se baba Iyola de.
2: Ko wa ta man da si.
0: Okay.
2: Punishment to man do me ni fi mi.
1: Ke na risa.
2: Mo ni punishment. Ko man do ma mi. Mo ni fu emi.
0: Ni fu yin.
1: Okay. Punishment to man do mo yin ni le abi. Ever our number. Any punishment in me, so no man do my one. But I'm
0: okay.
1: Okay.
0: Okay.
1: Okay.
0: Okay.
2: Okay.
0: Okay.
1: Okay.
2: Punishment
0: to don't do
1: my one.
2: Plan kekere plan ni ya ki kokon ni lori woman come family to ti wa ko de ti mo gba to ti do re yo ti ti mo wa oke ya gbowo lowo e mo mi yin ni ba soro se bo ti ri oko pe tele o de ti ro mo na pe tele kan to ko ti fun ti o fi rawun yen pe I'm going to go to the house.
0: Ben.
2: Ona wa ti joma nsoro tele.
1: Okay.
2: Ita ni ati to won atawon mo ojo.
1: Ah,
3: ore.
1: Ore ni o, odo yin be yen ni o.
3: Ah?
1: Ah, ni ko wa pe o.
3: Hello. Financing so you.
1: Hello. Hello.
0: Hello.
4: Hello.
0: Hello, ma o.
4: Ele ko to sa o.
0: Eto re o.
4: Hello sa o.
0: Hello, e kale.
4: Ele ka re sa o.
1: Ele ka ro.
4: Okay,
0: ele ka se ni o. Oya, e ma na se.
4: E ka ro.
0: E ka le ma o. Ale la wa.
4: Yes,
0: ma. Yes, ma. Yes, ma.
4: That's it.
0: Ilu wo letin ko
4: ni. Somo eje. New York
0: letin pe yi. Okay. Okay.
4: Pa tan ko wa tojo kan to ti ti le. I don't know. Go change the number. I'm not going to be able to do it. Yeah, I'm on a bandy. Salewa.
0: I'm going to go to New York. Asarewa e le ku pa da na o.
1: E
0: je gba bi wole.
1: Hello.
2: Hello Akusha.
0: Ise ni sa.
1: Asiko isa.
2: So para.
0: Okay, se aolu.
2: Seyin. Adura dem abokun yen gba.
1: Okay.
5: ọmọ bàbá lọ.
0: Torí
5: ìyá ọkọ fúnra rẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Kì í ṣe ọ̀dọ̀ ọkùnrin yẹn nìkan. Wọ́n wí wọ́n pọ̀ bẹ́ẹ̀ kọ́ lọ máa gba ọkùnrin àtòbìnrin náà ni. Ó wà lọ́dọ̀ ìyàyàwó náà. Tó ṣe tó wà bẹ́ẹ̀ kí ìwà wọn tí wọ́n bí pé àwọn tí ìyàwó ọmọ bá ti lọ pé fámìlì ìyàwó lówó wọn rò pé àwọn fẹ́ kí ọkọ̀ ṣerú kì í ṣerú. Ọ̀nà tá a máa ń gbà sọyàn tó lóore ọlọ́run ló mọ èèyàn kan ló mọ tí ìyá ti lẹ̀ ìyá yẹn ò fẹ́ràn ìyàwó yẹn àti ilẹ̀ kò fẹ́ràn ẹ̀ ṣe ní Africa mentality tá a bá ti tó nìdó pé ibi tó ti lọ yan ọkọ ẹ̀ ṣó ni máa ṣe ní tó ṣẹlẹ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi bí ìyàwó ṣe kó nílé ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kó ní nìyí ìyá ìyàwó tèmi a máa rán ìyàwó mi iṣẹ́ tí ó ní sọ fún mi tásìkò ń padà lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tó bá dé ẹ̀ka àbọ̀ náà ni sùúrù lọ́sí ń gbélé kí a rántí ọdún kan tí mo pè sórí rédíò lẹ́yìn ọdún tó kọjá.
1: A rántí ìyá pẹ̀lú.
5: Táwọn bàbá mi bá da ọ̀tán dá sí akọ̀fọ́ paná yẹn ni pé pásítọ̀ kan a máa gbìyàwó lórúkọ ṣó dàbí kò dáa. Kẹ́rí kí ọ̀pá padà ní sùúrù ìyá padà jẹ́ nígbà rẹ̀.
1: Ok. Lórí ètò yìí.
5: Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ bàbá tó pè tán ní ìgbàdàn tí wọ́n ní àwọn máa kó ní lágo márùn-ún.
1: Bẹ́ẹ̀ ni.
5: Wọ́n wọ́ọ̀dà wọ́ọ̀dù.
1: Tán ní dùnmí dùn mọ́ mi ni.
5: Wọ́n wọ́ọ̀ kíkà fún wọn láwọ́ọ̀dù. Ọlọ́run bá ń gbọ́. Bí ìmọ̀ bá ṣe fẹ́ ṣe, wọ́n wọ́ọ̀dù kà fún wọn láwọ́ọ̀dù. I'm so impressed. Ṣé ní program yìí? Àwọn agbègbè àti bá ń pè ní àti ìdúnra wa nínú rárá o ṣe tó bá gbọ́n. Èmi fi bí ìdílé mi ni o. Kọjá. Mo fẹ́ sí challenge tó pọ̀ lórí máa lè ta iṣu tó pọ̀ gan tí bá ti ń gbé tó yìí ìtì bá gbọ́ ní last week máa fi ṣàṣàrò ní week yẹn ìtì bá tún gbọ́ máa tún fi ṣàṣàrò ní week yẹn ọdún tó kọjá ibi tó lè dé ìyá ìyàwó tèmi sọ pé àtẹ̀gùn ẹ̀ tó wà ní ìlú òyìnbó ẹ lọ wá lé fún wọn ti sọ fún ìyàwó mi pé kò lé ọkọ rẹ ó yà kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n máa fi sùúrù máa fi pé ìyá máa fi pé ìyá ìyàwó ni torí ní ìfẹ́ jẹ́ kí àwọn ọmọ mi kan dáàmú máa tún pè wọ́n ṣe rí ìyá yẹn. O ti o yẹ kó wá ìpín tó yẹ kó wá tí ọmọ pé bí kan o yẹ kó pípé àríta tí ọmọ ẹ kì í ṣe torí ọmọ tí ẹ tún bí ọmọ tọmọ ẹ bí ló yẹ kó pípé àǹfààní látara ìyàwó fún o yẹ kó pípé ẹ ṣe bá ọmọ yẹn wà Nàìjíríà rẹ.
1: Bẹ́ẹ̀ ni.
5: Ọkọ ìyàwó jẹrọ ọmọ kò rí àwọn ọmọ ẹ bá sọrọ.
1: Òyìn wọn bá sọrọ báyìí.
5: Ẹjọ́ ṣé àwọn ọmọ yẹn lè máa gbádùn báyìí? Kàn lè gbádùn. Ẹmọ tó máa ń ṣe mọ́sí fún wa.
1: Bẹ́ẹ̀ni.
5: Táwọn ọmọ yẹn bá dàgbà.
1: Wọ́n á bèrè ìyá wọn.
5: Bàbá wọn ló máa tọ́jú. Táwọn ọmọ yẹn bá dàgbà. Ìyá yẹn ló máa tọ́jú. Ìyá ìyàwó tèmi pé àwọn ọmọ tí mo bí. Wọ́n tẹ̀ sọ̀rọ̀ wọ́n tẹ̀ confuse wọn against me. ṣùgbọ́n àwọn ọmọ mi ẹmọ tán ṣe wọ́n sọ ìtọ́ tí mo máa ń mú wọn láti nursery school to wọ secondary school to wọ university. Àwọn ọmọ yà wá ní wọ́n bá sọ fún madam yìí he told us so but we can't lis ten to them. Bàbá gbọ́dọ̀ fún mọ́mọ́ o gbọ́dọ̀ aláwọ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n ìyàwó màmá ìyàwó màmá ọkọ kọ́lọ́run ò fi màmá tá à ń sọ lọ́wọ́ tí mo sọ rẹ̀ wọ́n ti dẹni lẹ́lẹ́ rẹ̀ torí mo fi sùn tẹ̀wọ́n lọ́rùn àtàdúrà kò wù mí bá ṣe kú inú mi ò dùn ṣùgbọ́n ó mú nípa sùúrù nípa ètò yìí nípa ètò yìí ṣe rí tọ́lọ́mbà fún mi lágbára ètò yìí ètò tá a máa tá a sọ di ńlá ni o.
1: Ọlọ́run á ṣe
3: Ọlọ́run á ṣe lọ.
1: Bóyá kẹ́ ẹ tún wá pé o.
3: Ore
1: o ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ ni o.
4: Hello sir.
0: Hello.
4: Hello.
0: Hello ẹ̀kálẹ́ o.
4: Hello ṣọlá ló padà láti New York.
0: Ok.
4: Ẹ̀kálẹ́ ṣàdí mo padà o
0: ṣàlẹ́ wálé láti New York.
4: Ṣé dáhùn kọ́ṣọ̀ wọn ni kan kọ́ ní bẹ́ẹ̀ni wọn ní kọ́ ro torí ọmọ.
0: Bẹ́ẹ̀ni.
4: Nígbà tí mo wálé mi kúrò ní ìkọ̀dọ̀ kọ́
1: ìyá ọmọ lè
4: gbẹ ni. Tí wọ́n tún máa lè kúrò ní ọmọ kọ́bí mọ̀ọ́kùn ni.
1: Ìyá ọmọ ni.
4: Ẹ̀yọ́ ọmọ lọ́wọ́ ní ọmọ kọ́jú ìyá ọmọ pa. Òun náà ó ní ìyá ọmọ náà lòun náà ni. Ẹ̀yà ti. Ẹ̀yà ti. Mi ò lóyún àná ṣẹ́ni àwọn Yorùbá a máa ń mú obìnrin nítorí torí ọmọ everything torí ọmọ. Ìgbà tí wọ́n sọ òbí mi ẹ̀mí mọ̀ sí bímọ ọmọ mi tó fi nǹkan là. Ìgbà tí wọ́n fẹ́ràn ọmọ mo fẹ́ra àti fẹ́ra àti bímọ. Òǹgbọ̀n wọ́n fọ́n ní ìṣe ní kíkọ́ bọ́ tí mo túbọ̀ láwùjọ àwọn ọmọ ọ̀ṣáyé wọn ni ọmọ ọmọ òkun náà wọ́n rí bá wọn náà ní ọjọ́ ní ìgbà tìbí náà ẹgbẹ́ tó bá pọ̀ bẹ́ẹ̀ o ẹ má fọ́ wọn sí kọ́nà fún máa ń ṣàbòbìnrin nìyẹn ẹni kọ́ wọ́n torí ọmọ kọ́ wọ́n torí ọmọ títí ẹni yẹn ó máa kú sáyé ọmọ kẹ̀rẹ̀ ọmọ ń jayé ọkọ ń jayé ẹ kọ́ búlọ́ọ̀kì wọn òhun lè kí mọ́tò ní wọ̀nyí nọ́mbà ọmọ ṣayé màá ṣayé mi fọ́n ní stage kan mo máa kí ni màá mú ọ wọlé àjọ wà pọ̀ ayé ìlú tó yẹn ó dàbò ẹgbẹ́ ètò ìta.
1: Ẹ ṣe o.
3: Ẹ ṣe gan o.
0: Náà mi àyè ìyàwó mo ti rọwọ́ wọn. Ẹ ní ká ti ṣe o. Wọ́n ṣe pé padà. Wọ́n pè padà. Àǹtí ọmọ Ṣaléwá láti New York. Ẹ bá ní ok ẹ̀dà ẹ jẹ́ ẹ̀ ṣe báyìí. Hello.
6: Ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀yẹ káàrọ̀.
0: Ẹ káàrọ̀ sọ̀rọ̀ dádì.
6: Ẹ náà ẹ jẹ́ àwọn torí ọmọ àbí.
0: Bẹ́ẹ̀ni.
6: Ọmọ ọ̀mọ̀fó ọkọ ọ̀mọ̀fó bímọ. Ìyá ọkọ ọ̀mọ̀fó bímọ. Takú tí wọ́n lè gbé obìnrin ẹnu. Tọ́ba ìwá Nàìjíríà kò tún padà lọ́mọ́. Okun wọn ò fi gbé kò sí ọkàn wọn tẹ̀lé sí ni kọ́mọ wá wọ́n bá lè fẹ́ǹdì owó tí wọ́n fẹ́ǹdì bí àǹgbọ̀ bá yá ọmọ ọmọ yẹ àǹgbọ̀ bá yá wọ́n má bẹ̀rẹ̀ fi àpadà sí agbóhùn kan mọ́ lọ́mọ kọ́ lọ fọ́kùnrin tí ọba fẹ́ǹdì tó bá wà lọ́hùn kọ́ lọ́ jẹ́ ogúnlé ayọ̀ kọ́mọ wá o mọ fọlọ́ọ̀bà mo tún fi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí kọ́mọ wá tọ́ba ìwà wọn ó pì kò tó lọ bẹ mọ irú ìyáwó níyà wọn gan irú ìdílé wọn ìdílé wọn gan wọn ọmọ bẹẹ ó mú bá jẹ lọ ọgbọn ọgbọn ti jẹ dé báyìí ó lọmọ bí ó korí bọ tó fi fọmọ ẹ ṣe bákan ágúnlé ọyọ jí.
3: ẹ ṣe o.
0: hello mami. Mm-hmm.
7: Hello.
0: Hello ma.
7: Hello. Okay, so ti ṣe ati n gbọ yin o.
0: Okay.
1: Ẹ máa délé bẹ́ẹ̀ bá jàre. Ìwà wọn nù o.
7: Ọlọ́run ó sì dá.
1: Mo gbà.
7: Ẹ̀yin náà.
1: Àwọn
7: fìyà. Àwọn ọ̀dọ́. Àwọn kúlíkúlí tí mo bá
1: bẹ́ẹ̀ ẹ̀yìn bùgárì sí ẹ bọ́ọ̀ yẹ ẹ̀kọ́ àtẹ̀fọ́ mi ẹ̀kọ́ àtẹ̀fọ́
0: ọmọ arúgbó
1: ọdọ ìyàlẹ ìyá mi mọ̀ndélé bẹ́bà ni
0: ọmọ arúgbó
1: ọmọ oníyá òmébi
0: ọgá wa.
8: Ami o, ami, ami. Ni afikun oro yen.
0: Ben ma.
8: Seri emi oyo okunrin.
0: Okay.
8: Olorun lo wo mo lo. To ba se pe ija ko sele laarin won. Yo fe de na ki awon eyin aburo abewon egbon yawo re. Ti won pa won mo lo odo awon lo tabi ki won pe ko wa ma ko ma jade ko ma wole. Yo fe de na mo. O ti
0: osi yemi
8: iya ko ti wa npe ko wa toju omo to omo to won gbodo pe won o so ko bo be ti lorun ni abi abi ni looking kan bo leju abi won so fun ko ni lodo ko nu ire se owo re loje I ka o ti je se ti e be to ba se iya ko ni lo bi omo gberin un iye ko ko ma bo wale to be won ko joku re je bi o wa ko ni ri wahala awon ni an si ma bi ti an si akiri oke ibadan lo Come on for me, Lonzo. Be your baby, come by more. Anyway, a letter yard, your son. Yeah, I see what I'm on bed. Oh, she lost her. I'm a room to get to be different. Till that I put out the Toro on time, boy, Lago. I'm my cocotin bend your roy. Ben, I'm a cocotin bend your roy. Son of Peru, and they say, let's say, my wife, my foot to drive without you. To only mark being a glass of ceremony of Pawali.
1: Láì ní kan ṣe tí gbájáwò rin égún. Ẹgbà bí wọ́n.
0: Hello.
9: Hello, Adéwọ́nká.
0: Hello, dádì mi.
9: Alàgbà Adébọ̀wálé mi látọ̀ mi.
0: Yes, ma. Yes, sir.
9: Ẹ tún ti di kan wò ó.
0: Ok.
9: Gẹ́gẹ́ bí ìwòye náà tí mo tún wò.
0: Ok.
9: Tí a mọ̀ pé ìyá ọkọ àtọkọ ni wọ́n jọ ọmọ bí wọ́n ṣe dọ́gbọ́n lé ọmọbìnrin báyìí.
0: Bẹ́ẹ̀ni.
9: Torí àwọn ni wọ́n lé síta torí ìyàwó mi ìtẹ́yẹ ọgbọ́n ń fẹ́ tó fẹ́ kó wọlé. Ó lè jẹ́ pé nǹkan kan ò ṣe ọkọ o. Mọ̀ pé kó dọ́gbọ́n ti ìyá sí ìyàwó ẹ̀ lọ́rùn torí àti máa rí owó gbà lọ́wọ́ ẹ̀. Nǹkan kan lè má ṣe o. Lóòótọ́ wọn lè fẹ́ pé kó wálé pé tó bá wálé a lè rówó gbà lọ́wọ́ ẹ̀. Nǹkan kan lè má ṣe o lè má fọjú. Wọ́n dẹ̀ lè ṣeé ṣe kó jẹ́ pé ó lásídẹ́ǹtì lóòótọ́ bẹ̀tì kò fọ́ lójú. Ó ti mọ̀ pé situation tó wà tọmọbìnrin ìbá fi dé tó bá rí àánú ó ṣe é yóò lè máa ṣàánú wọn kọ́ lè máa rówó gbà lọ́wọ́ ẹ̀ ni ọgbọ́n tó ń dá. Ṣùgbọ́n kò sí bó ti wù kó ti rí kí ló dé tí wọn jẹ́ kó máa ráwọn ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ torí kó má bàa rí ìdí ọ̀rọ̀ ni wọ́n ṣe búlọ́ọ̀kì ẹ̀. Ìgbà tó ti búlọ́ọ̀kì àwọn ọmọ yẹn tán jẹ́ kó yẹn bá tí mọ̀ pé ọmọdé á sọ nǹkan tó ṣẹlẹ̀ n tó ń rí inú ilé wọn á sọ fún ìyá wọn. Torí àṣírí àárín wọn ni wọ́n torí ẹ̀ búlọ́ọ̀kì àwọn ọmọ yẹn tí wọ́n búlọ́ọ̀kì ìyá wọn káwọn ọmọ yẹn má rí bá sọ̀rọ̀ mọ́. So kọ́mọbìnrin yẹn náà kó búlọ́ọ̀kì láìn tí wọ́n fi ń pè yẹn àbí kó rà míì kó ra láìn míì tó bá búlọ́ọ̀kì wọn á fi fóònù míì pé kó ra láìn míì lọ́hùn-ún kọ́ má rí pè rárá. Tó bá fẹ́ pelé ko lo si public phone booth ko lo pe nbe so to ba pe won le ri pe ko ti beyen lo ma pe ile ko ma pe awon iya oko abi awon omo e ogbon ti ko da ni yen be ti pe ko wa si le yen ko so na nbe o o ma je ko so nde ro yin o tori iya igangangangan mo wo iyen iya oko yen to ba je pe o

0: se pe ko mo mo pada bo nle omo won ogbodo ku so lo ye di momo e ni abo lo ti omo elu moto abo lo gbe moto e takiti ibi to toju bo to ti daye omo e je ko tete lo be ko lo o ba se tun se ewo e je ka gbagbe ti awon eleyi ni mi ba wa e je ka tete
1: mo si be yes sir
0: se e je fun mi nai
1: yes sir ja bossi pelemi tori ago mejila abo ti lu bayi osiku wakati kan ti alo ah baba mi re o eye ngba pe won na hello daddy sorry
2: Ọjọ́ parí ni, ìdí ìṣẹ́ láti ẹ̀kan.
1: Yes, sir.
2: Hello?
1: Hello, sir. I'm going, sir.
2: Ah, ọlọ́run mo ń bọ́ yín lọ́kan lọ́kan lọ́kan.
1: Ẹ̀rí.
2: Okay. Ìdí yìí láti Fikiti. Wọ́n lè bẹ̀ láti Fikiti.
1: Àti mo ń sọ. Yes,
2: sir. Ẹ̀rí ìdí ìṣọ́lẹ̀ ẹ̀kan ní pé plan ni. Torí pé ìṣọwọ́ náwó wọn níbi òkú. Torí pé kò rọwọ́ mú ìyẹn o nọmba wa ẹ̀kejì ni wípé mo fẹ́ ká fi sùúrù mú gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan bàbá tí wọ́n láwọn túbọ̀ nínú ìnira ọlọ́run fún yín ní ìtura o tí àti bàbá yẹn ń sọ wípé pẹ̀lẹ́ kùtù láti ń pàkúkù kùtù ní pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí ìyá wa ní new york ṣe ń sọ mo mọ̀ wípé àwọn tí a bá ti wà níbẹ̀ wọ́n máa ń ní láàrin ìyá àti ọmọ torí àti nígbà nínú ẹgbà yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti mọ nọ́mbà àwọn ọmọ ìṣòro àti gẹ́ẹ̀tì àwọn ọmọ ebi o ni awon ebi o ma ye ni awon ore ni ni vicinity ibi tawon omo wa o pe awon omo awon ore re ti mo se investigation school tawon omo n lo so that o le find out info lati je kan omo yen ni phone number re lowo amo ma pe secretly bo te ye pe won ma lo si le phone booth tabi boya won ti le ni ki won ma ya phone ti sa awon kan e ya mo ni phone ma ra card si phone ni ki won ti batisa yen di so láti gẹ́ẹ̀tì àwọn ọmọ ó easy kó gba ọ̀nà ẹ̀kúlé wọlé láti ní ọdún ọ̀rẹ́ láti rí àwọn ọmọ gẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn so then ìrànlọ́wọ́ tó bá sì lè ṣe àwọn ọmọ yẹn gan ni wọ́n wàá sọ plan bí ọ̀rọ̀ ṣe rí gan fún òun gan ní ìsìn ọjọ́ òkùnkùn lọ́fẹ́ rà bóyá nǹkan kò ṣe mọ̀ yẹn àwọn ẹ̀yà ni ẹjọ́ plan rẹ̀ bẹ̀ tó bá kọ́kọ́ gẹ́ẹ̀tì àwọn ọmọ náà àwọn ọmọ wa sọ ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé tó ẹ̀yin ọmọ ń gbọ́ kí ni ń ṣẹlẹ̀ sínú ilé kí ni ń ṣẹlẹ̀ sí bàbá yín kí ni ń ṣẹlẹ̀ sí màmá yín ẹ má jẹ́ bàbá yín ó gbọ́ o ẹ ṣáà sọ fún mi àwọn ọmọ sọ fún mi plan ohun tí ń bẹ́ẹ̀ nínú ilé fún so kó lo method yẹn kó má mú tipátipá kó má ti block kó má ti ó ló bá ti ẹ̀ block kó sá gẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn ná kó tó di pé ó gbé ìgbésẹ̀ kó má lo tipátipá bí màmá wa nínú ìyọ̀ ṣe sọ torí pé mo mọ̀ pé ó ń ká àwọn lára ni orí obìnrin tí wọn jẹ so kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run sì fọ̀nà á kó lo method yẹn láti gba ẹ̀yìn kùlé kó wọlé kó fi gẹ́ẹ̀tì àwọn sukúlù àwọn ọmọ àti àwọn ọmọ yẹn ọlọ́run fún ṣe let us keep to another program ẹ ní sá.
1: Ìpele kejì tá a ń lọ yìí mo láyọ̀ láti sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà wípé ẹ̀yin tí ẹ ní glaucoma tẹ́ ẹ sì ń rìnà ni o ẹ̀yin tí ẹ ní cataract tẹ́ ẹ sì ń rìnà ni o ẹ̀yin tí ẹ sì ń rí fírífírífírífírí tí ẹ sì ń rí bí ojú yín ń wa mi tàbí ń ṣe pin tàbí ń ṣe kankan ẹ kàn sí mi ẹ yọjú sí mi tàbí ká ẹ pè mí lẹ́yìn ètò ojú yìí ojú jẹ́ ẹ̀yà ara kan tó jẹ́ pé kò sí mànìní. beyan lese o dede wa eyan darin funra e o godo yo da je funra re o
3: eto igbeyewo
1: beyan lapa
3: godo baje
1: yo darin funra re
3: aje leto
1: yo da je funra re
3: ya fefe
1: bo beyan ba loju
3: aje leto
1: olomo je eyan je igbanse o sin taye le so yen da tori ide yi
3: ile
1: toju ba ndan tete mura si
3: ya jo tuto
1: se ba tete mura si ko ni di regede
3: ko
1: ni di olo pressure de
3: bi ajo ko
1: sen toju o le dun ni Nigeria yi o tori iruku ti gbogbo wa ta ni ogo kada la ko ta wa yi pa ki won to kale ni o kada ni ariku ya kala ni ko 14,000 ana
3: ko ni baje leto ogo ni ya
1: Oni baje 10,000 le ni.
3: Oni baje ko mama
4: bu ara le mi ofe o.
1: Baba go ba to kale.
3: Baje
1: o. Kolo won sanu wa.
3: Baje
1: o. Ori gugu ba se run yin. Lo ba mi ko sanu gugu wa. Tori ide yi oju lo ba ra o. E ma foju yin sere o.
3: Iyawo yi.
1: E ma foju sere o.
3: Gbadun baje o.
1: E ma foju sere o.
3: Iloko laya yi.
1: E kan si mi. E kan si mi. Ogun te lo. Ogun kekere ni
3: nitori omo eja
1: sugbon awon yoruba ni obe to dun won ni owo lopa owo lopa o
3: gbadun baje
1: okunrin te le se dada
3: ilu ogbadun
1: te le se dada lahala gan ati wahala gan tokunrin se ki je kokunrin le se dada to
4: bẹni
1: wa tokunrin ma wa lodo ni omo le obirin kiri agere keke to ba ti le obirin ba ti dodo e te bi mo kere to bi mo keji to bi mo keta o ti o de ere owo luku ti okunrin o ma sa
4: bẹni
1: ere owo luku ngba ara ba de eyan ta ara ba de eyan ta ni o mo mi de wa pa o je ni ni bi shad chicken gbogbo gba yen gan agbara o ni gbogbo ara si mo wa si mo sugbon olorun ti seto awon nkan kokan ti a fi ma gbera wa
4: kanaki
1: eh eh ta fi ma gbera wa
4: ndibe
1: eh beni e kan si mi ni office mi ladigba yi
4: ladigba
1: e le pe number yi
4: warulak
1: beni 08064474794 08064474794
4: number yen na o wa lori whatsapp
1: wa lori whatsapp
4: ba fe ko le je pe whatsapp na ni number kan na ni
1: se
3: koni majele
1: oko ati yawo
3: fe o
1: awon mejeji won fe ra won ni Nigeria won fe ra won ni Nigeria

0: wípé káwọ̀ lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun nílùú ọba. Àwọn méjèèjì sì gbàṣẹ́ra wọn lẹ́nu. Àtọmọ mẹ́ta. Atọ́kọ àtìyàwó. Wọ́n sì to ìwé ìrìnnà náà pẹ̀lú àdúà. Ọlọ́run ọba mi sì jẹ́ kí àdúà wọn gbà. Ìyàwó gangan. Òun gangan. Ló tò wé.
1: Ẹjẹ́ àjọ tuntun.
0: Ló to ìwé.
1: Torí ọmọ.
0: Tọkọ sì jẹ́ alábàárin rẹ̀.
1: Jẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìyàwó ló to ìwé.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìyàwó ló wà gangan gangan lójú idán.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín. Bàjẹ́.
0: Bí ọkọ sì tẹ̀lé àwọn gbogbo wọn, wọ́n ṣe wọ̀ lamẹ́ríkà. Wọ́n ṣe wọ̀ nílùú ọba. Ìgbà tó délùú ọba lọ́hùn-ún, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ìyàwó ń ṣiṣẹ́, ọkọ náà ń ṣiṣẹ́. Ọkọ wá wò ó pé nínú ìrìn àjò yìí n tó lè pé òun jù ni pé bóyá kóun wá olórí léńjẹ léńjẹ kan káwọn tó jọmọ ilẹ̀ náà káwọn jọmọ ṣeré tó ń bá wa fẹ́ kóun tètè ríwé ìgbélú gbà. Ó sì ṣàlàyé fún ìyàwó ẹ̀ tó ń fẹ́ ṣe rèé o. Òun fẹ́ ṣe báyìí, òun fẹ́ ṣe báyìí, òun fẹ́ ṣe báyìí.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ o.
2: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́.
0: Òun fẹ́ rìn báyìí, òun fẹ́ rìn báyìí. Ń gbà ìyàwó rí wípé.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Ọ̀rọ̀ yìí gan tá a pè ní òwe, ó ti láàárọ̀ nínú. Ó ti ń, ó máa ti ń di òtítọ́. Ṣé wọ́n wà á fẹ́ra wọn ni? Ìyàwó bá gba ọ̀dọ̀ àwọn ìjọba orílẹ̀-èdè ìlú náà lọ nílùú ọba. Ló bá ṣàlàyé fún wọn wípé. Ohun àtọkọ ọ̀hún. Àwọn ṣe ìgbéyàwó ni o. Ìgbéyàwó olórùka làwọn ṣe. Ìgbéyàwó gidi làwọn ṣe. Ọwá dẹ́yìn tán. Ọwá tó lọ gbé ọmọ mẹ́yìn láti fẹ́. Nítorí ìdí èyí. Kò sì divorce o. Ìjìyà tó bá tọ́ sí ni kí wọ́n fi jẹ́.
1: Torí tiwa, ọmọ gbọ́dọ̀ dàrú. Nítorí ọmọ, kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Ìjìyà tó bá tọ́ sí ni kí wọ́n fi jẹ́.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Wọ́n sì ṣàlàyé fún ọkọ wípé. Ìjìyà yìí ni pé.
1: Kò ní bàjẹ́
0: kò. Ó ṣẹ̀wọ̀n bí ó sì máa lọ sórílẹ̀-èdè Nàìjíríà padà.
1: Ọ̀pẹ kò ní bàjẹ́
0: ọkọ náà wá ṣàlàyé fún wọn lọ́hùn-ún wípé ọ̀rọ̀ orí bá ń o inú ọmọ táwọn kó wá.
1: Ìyàwó yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìkan bẹ́ẹ̀ tí kìí ṣe ọmọ àwọn o.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ọmọ ọlọ́mọ ni.
1: Ìjẹ́ àjọ tuntun.
0: Tó sì wà lórí ìwé ni pé tó bá jẹ́ ọmọ tiwa tó jẹ́ ọmọ tiwa.
1: Ẹbí
0: ni ká mú dání.

0: àárín ọ̀rẹ́ o.
1: Wọ́n yìí ṣèwádìí lóòótọ́.
0: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Wọ́n rí pé ọmọ yẹn kì í ṣe ọmọ wọn lóòótọ́.
0: Kò ní bá.
1: Ẹ mọ̀ bí àwọn àgbàlagbà.
0: Kò ní bá.
1: Bí wọ́n ṣe ṣèwádìí.
0: Ìkórè
1: o. Ó òbí ọmọ gbé bí ń tiẹ̀. Ṣé lóòótọ́ ni àwọn náà bí àbáwọn kọ́?
0: Bàjẹ́ lè tó gbogbo.
1: Àwọn kọ́ ná bí n o.
0: Kò ní bàjẹ́ lè tó.
1: Àǹtí òun màmá òun.
0: Kò ní bàjẹ́.
1: Ó ní ẹ̀gbọ́n fún ẹni tó mọ̀ wá yìí.
0: Bàjẹ́ àníyí ń dá sọ.
1: Ọ̀rọ̀ wọn bá dàrú lọ́hùn-ún.
0: Bàjẹ́ o.

0: ma kaaro ma.
1: Alafia o.
2: Olùṣọ́lá tó gbọ́ bá ṣọ.
1: Kábíyèsí sá.
2: Ọ̀ṣàyẹ pé méjì obìnrin òde ló.
1: Orisa jẹ́ ń pé méjì obìnrin òde ná.
2: Inú ìyẹn kan. Ìyẹn bá ṣe gbẹ́ kòtò ọ̀tá, ó gbẹ́ ìyẹn pẹ́ níwà. Ẹ ọ̀, obìnrin yẹn fọ̀tọ̀, ó lọ́ọ́ dìtò. Ìbá gírí bẹ́ẹ̀ ti pé kí ọkọ fi rí ìwé ìbéèlú gbàdé.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó sì gba àṣẹ lọ́dọ̀ obìnrin tí wọ́n jọ kó tí wọ́n jọ lọ sọ́ọ̀. Ìwọ́lẹ̀ lórí kò lọ ṣe. Bóyá ó ti níbi tí ọ̀rọ̀ lọ, ara ìgbóná lágbóná ó di òun ti fọkàn sí pé tó o bá kó mọ́kùnrin ọkùnrin nìkan ni wọ́n ṣe ìdí wa. Àwọn àṣírí ìkọ̀kọ̀ kan wà lọ́wọ́ ọkọ̀ ọ̀gà. Wọ́n ní tí gbígbá ìwé ti kárò àtìgbé ìkárawọ̀ àtìgbé ẹ̀wọ́n yọ fàgbà. Tí ìbí ò bá k

0: bí o sì yẹ pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tọ́kùn yọ lọ tọ́kùn ọba ṣọ́ra obìnrin yóò da ọkọ̀ padà torí ọlọ́run ọ̀rẹ́ àwẹ ìjọba ó yẹ wọ́n pọ̀ obìnrin lé ju ọkùnrin lọ. Obìnrin ò kọ̀ láti lọ ṣẹ̀sùn pétò báyìí tó kọ́ sì ti kúrò lé ló bá wá owó bá so ẹtìtì káàkiri tàbí pọ́ da padà wọ́n sì jọ padà wọ́n dà kálukú tó wá tó wíwá rẹ̀ tó ni àbá ìyẹ́ ẹ̀ka ìkejì ní ọkùnrin òníyàwó o àlàáfíà fún yìí.
1: Ọkùnrin yẹn òníyàwó.
0: Òníyàwó bàbá ìyá bá sọ ká ìyá bá ti àgọ́ ọlọ́pàá ní sọ̀rọ̀ ẹni nígbà tí ìyàwó bá rán ọkọ lẹ ẹwẹ tọkọ wa dé ẹwà níwò tó wọ ṣe lọkọ láyà ilé that's foolishness. Ọjà àlàáfíà fún yẹn.
2: Ẹ ṣe o
3: ṣe o
2: ẹ dúpẹ́ o.
4: Ẹ ṣe sọ.
2: Hello.
5: Hello sir.
2: Hello ma o.
5: Ẹ ká ọ̀la.
2: Nẹ́nẹ́.
5: Sá.
2: Ìyá mi tó ṣùọ̀ ẹ ká lẹ́ o.
5: Ẹ sà ẹ ká ọ sà.
2: Ẹ ká àárọ̀ o. Àláfíà ni mo wà.
1: Ìyá dáadáa. Ẹ kú bí
5: ẹ ṣe rí o.
2: Yes ma.
5: Yes sir, ẹ káàárọ̀ sà.
1: Ẹ pẹ̀lẹ́ mọ àyá mi.
5: Mọ mi ṣalé wá, ẹ ká lẹ́ mo kí yín o, dájú kọ o.
2: Àláfíà ni mo
5: wà. Ẹ rà sà.
1: Yes ma.
5: Ṣé rí.
2: Hello? Ọ̀dọ́ yín ló ti rí o. Ọ̀dọ́ yín ló ti rí o.
1: Ẹ lè tún wá pé.
2: Ẹ lè tún wá pé o. Hello.
6: Hello sir.
2: Hello sir.
6: Ẹ kú ètò.
2: Ètò rẹ sà.
6: Ẹ kú ètò sà.
2: Ètò rẹ o.
6: Hello sir.
1: A wà pẹ̀lú yín o.
2: Hello, àwọn ọmọ yín.
6: Hello sir.
2: Hello, hello, hello.
6: Ẹ kú ètò. Ẹ kú ètò sà.
2: Ètò rẹ o.
6: Yes sir.
2: Àti lọ́kọjá kọ́ yìí ni.
6: Bẹ́ẹ̀ni sà.
2: Mo ṣàrí pé oyè náà jọ láti lọ́kọjá.
6: Bẹ́ẹ̀ni sà, mo kí ń pè láti àárọ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ mi tó ń pè fún bẹ̀rẹ̀ ìdá kíkọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó ti pọ̀ jù lórí.
2: Ìrọ̀rùn
6: pọ̀ ní ẹ̀ má bìnú. Ẹ̀ má bìnú. Ní ìtẹsẹ̀ wa mú wáyé.
2: Bẹ́ẹ̀ni.
6: Wọ́n fi àtọ́kọ́ àtìyàwó wọn lu ọpọlọ wọn dẹ̀ ní ìṣòro.
2: Wọ́n ò lu ọpọlọ wọn
6: dẹ̀. Mo ti tọ́ọ̀rọ̀ yẹn fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́ ilé bí mẹ́ta náà ná tàbá pẹ̀lú mọ́tò kan. Kó tó di pé ìrìn àjò yẹn bọ́ sí. Wọ́n á dán wọn wá lọ da ìgbésí ayé gbogbo wọn rí pátápátá wọn padà bí wọ́n fẹ̀ wá bẹ̀rẹ̀ ní ṣe wá zero. Ọlọ́run sàánú ilé náà á kó àwọn yòókù lọ́gbọ́n gbogbo nǹkan ló gba sórí ló dé gbèsè. Ọmọ ọdún tó wà.
1: Zero 070-1447-5770 tàbí 070-6949-3000.
2: Mọ́mí. Hello ma.
7: Hello.
2: Hello ma.
7: Àwọn ará bí tọ́kù dé àtọ́gbọ́ yín mọ́ ni. Ẹ fẹ́ mú wá yẹn.
2: Bẹ́ẹ̀ni.
7: Ṣé rí ẹ̀mí obìnrin yẹn.
2: Bẹ́ẹ̀ni.
7: Kò ní àròjinlẹ̀. Bẹ́ẹ̀ni kò yẹ kó ṣe tó ṣe yẹn rárá. A ti mọ̀ pé ọkùnrin yóò fẹ́ ṣe bí ọkùnrin lágbọ̀n kan. Bí a ti níwèé ọ̀pẹ ọkùnrin ó sì tún fẹ́ ó lè kó fẹ́ ṣe ti ìbówó.
1: Kó hàn yẹ yóò ìbówó.
7: Mo gbá àwọn ìjọ padà Nàìjíríà ní ẹ̀sìn tí yàn tó bí ti mo báyìí ní ẹ̀sìn.
1: Ọkọ̀ǹgwà máa ru á.
7: Ìbá ti jẹ́ pé ìbá ti ní sùúrù kóbìnrin yẹn ní sùúrù fún ọkọ̀ ẹ̀ at least wọ́n jọ sọ náà ni ó sì gbà láàyè tẹ̀lẹ̀. Ìbá wa jẹ́ wo ìwọ̀n bọ́ sí iná ó tó wá rẹjọ́ mi ń rò bẹ́ẹ̀ ni. no ta o le se se ki ni awon ti ni we tan ki oko ma fe ko ma fe ja o ma be ni ti diju le ni se okunrin niyan se fi understand duro ni n to be le gan le ma se ti o fi ni ta o bi ti o fi ni ta o ko e so wo be ni yan patapata se fi understand ni se to fo ara yo ba ti o ba iwo ni se kan ni iwo be ni to gbe yo ma nag tabi ko mo wu awon awa kan ti o te okunrin yen lorun o se se ko gan ta o ko e so wo be ni yan patapata bene so only but one is suru se ma gbo won wa ba ti ju wa le se yan dara ni se ma jo kan mejeji ngba won lawon se lawon mu omo lomo gbogba wa se ma jo kan mejeji se won lohun ko ki lo de ma je se ta won omo ti won ko lo so won kan niyan obirin yen ki ko se dada rara ka te wa pe oko e wa yo wo mo lowo lohun ko duro so ti ma ti so le ko duro so nko ko fe difore ko de ma toju awon omo o se se ki won pin awon omo fun won o de se se ki won ko awon omo le lowo yo de ma toju awon omo oko omo so sai support fun ebi won fe se mo won we se won won fi ma lohun se to understand the thing so be se en kan pa de kan loko ba en kan le en kan loko ba a meje di na joku bara won
2: aha
7: tori okunrin me be ni tori okunrin na to ma pe o ngba le lowo yawo won ni o ye ko kiesi se ro pa won to won ye le wu romantic ju awa ta wa bi lo
2: be ni
7: se to understand nfen yo kon esi fe no ibi o pa ta tutu
2: eh
7: le yin ma wa
2: a to be na ma
7: ah ti mo so ma gbe gbe se teni nti mo so ye ko ye o
2: be ni
7: ma ko go o lo kon ni ti won ma n se re jere je ibi to fe no
2: be ni eh be ni
7: a be bi o re ja gbe ja so toro fun awa
2: be ni
7: so won ye ko nga ko ti tun eru re di ni nigba ti obirin mi fi won lo ye ko ti ran so fun oko re pe emi si wa nbe di gbi o ni bi gbe yo nda oko mi o ni gbogbo gba ko ma ri asure oko e be yen pelu gbogbo pepe atawon furu ati awon gbogbo n to ba gba lo ye ko ti ma fun ti oko re o fi ni gba gbe she to understand so awon mejeji ni ajo ko bara won awon mejeji ni won jo ko bara won te merin nbe ni sugbon olohun le ran won lowo olohun ba pe won to pada lo ki won mo bi won ti tun eru won di alaafia
2: e se o
3: shima
2: Hello?
4: Hello? Hello, sir.
2: Hello, sir.
4: Let me off. Let me switch off the radio.
2: Yes, sir.
4: Even if you pay a colleague, turn on the day. Hello, am I talking?
2: Yeah.
4: I'm just hearing you faintly. No.
2: I'm going clearly.
4: A colleague, turn on the day.
2: I'm going loud and clear.
4: So, can I buy low or ye? Ti ba pe agbekale olorun ni agbekale tebe gba kon ni kiyan ti pa iwaluma koro ibayen iwe igbeligba eyin mejeji e pawopo lati dupo obirin oyinbo tori teyin just for your own selfish end ke le ri iwe igbeligba ofin won lohun ko to le feyawo mi you have to divorce before my wife ẹ lè ti bí lọ kẹgbẹ tó wọlé kì í ṣe pé wọn obìnrin yẹn ò mọ wípé ó níyàwó ní kó tó lọ bà tó tó bá mọ ni kò ní gbà fún torí òfin ọgbà yìí lẹ láti fẹyàwó méjì ẹ ò kọ divorce ti bí náà ìdìbò divorce wà tí ó wà òṣìṣẹ́ kẹ tó wà tó mú sèmárì pẹ̀lú mi so ẹsùn pàǹpà pọ̀ láti dúpọ̀ ẹ̀ ni so ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ kí gbogbo ẹ dàrú tó bá jẹ́ pé wọ́n gbàdúrà láti lẹ̀ wá pé ọlọ́run jẹ́ kí ọkọ mi rí ní ìgbélé gbé ìgbélé ṣùgbọ́n

0: ẹsẹ̀ bóyá ọlọ́run kìlè gbígbàdúrà wọn kan lọ́hùn kan fòótọ́ nínú ṣe é èmi rẹ méjì ni àjọ fẹ́ra wa àní dọ́hùn gan kó tó lọ fẹ́lòmíì àní dọ́hùn gan kó ṣàṣe mọ́ ṣe tó kí nǹkan lè tò dáadáa fẹ́ẹ̀rí àwa alákan ń wo bẹ́ẹ̀ wípé obìnrin ò ní sùúrù ètò ọlọ́run ni ètò ọlọ́run wọn sún pàǹpápọ̀ láti ta ní ṣé bíni bá jẹ́ òbí ọmọ òyìnbó ṣé màá wá gbarú rẹ̀ kí àṣírí bá tú pé àṣébi tọmọ mi ń lọ nìyí ẹjẹ́ àfojú inú ojú tèmi fi wo ni ẹ o ẹjẹ́ àfojú níbi let us call the spade ẹjẹ́ àfojú wo ká máa wò wípé ọkọ bára wọn bọ̀lùkọ́bàmí kí ló dé tẹ́ ẹ gbọ̀nà mi yẹn tẹ́ ẹ gbọ́ ọ̀nà míì láti ọ̀nà àdúrà láti jẹ́ kó rí ìgbélé ìgbà pàápàá jùlọ ebí ìwé ìgbélú ti ọ̀yàwó ọkùnrin kí ló dé tẹ́ ẹ máa ṣiṣẹ́ yín lọ tẹ́ bá ń ṣiṣẹ́ yín lọ déédéé mọ̀ báyà àti lọ times go down wọn ò rí wíwá so èmi ọmọ tí wọn fẹ́ báyìí o báyà kàn fẹ́ ká kàn dájọ́ ni ìbọ̀ kí ni à ń fẹ́ gan lórí ètò so kọ́lọ́ wà pẹ̀lú wa then hello
1: hello
0: mo ń gbọ́
1: ìyàwó mo gbọ́ pé òun ló ba tó ń jẹ́ tójú òun bá mọ̀ ṣiṣẹ́ 70,000 ní nàìjíríà ọkọ náà ní ìyàwó lọ́ba tayé oúnjẹ tóun fi wá gun márúwá ní nàìjíríà pé ntọ́ba fún un ní ọ̀fara mọ́.
0: kí ló dé táwọn náà sópan pápọ̀ láti gba ọ̀nà yẹn láti lọ pètò ọjà lọ bá obìnrin yẹn lórí ìgbélúgba obìnrin tẹ́ bá ẹsẹ̀ kó bímọ fún ni tó bá sì bímọ fún ọ̀ràn wàhálà ni tó bá mọ̀ níta wàhálà ni ọ̀ràn tí ọ̀ràn. So àṣìṣe ti wà láti ilẹ̀ àwọn méjèèjì gan ló lẹ́bi kò ní kí wọ́n lo ọ̀nà yẹn láti rí ìwé tí a fi gbégbà. Then another correction tí mo fẹ́ sọ tí ọ̀tọ̀ba máa ń ṣe wọ́n máa ń sọ wípé àtìlówè ọlá ní ọ̀wẹ̀ ni ọ̀wẹ̀ láláàṣe ọwá di àárọ̀ ọ̀wẹ̀ ni pé ẹbẹ̀ mi náà kí n wá ṣiṣẹ́ fún yín without getting anything ẹ̀sùn mi ló jẹ. Mo bá kàn mí ọkàn tiẹ̀ bó sọ wẹ lábẹ́rẹ́ iṣẹ́ ó wá di àárọ̀ that is the correction so that is the conclusion. Ẹ máa bẹ́ tó bọ̀.
1: Hello. Hello. Yes, sir. Sanyaolu.
2: Baba. Yes, sir. Yes, sir.
3: Ẹgbẹ́ ni ní ìlú kan ni fún ẹni tí ó bẹ̀rẹ̀ nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sí àyà rẹ̀ lè yóò ṣubú sínú ìlú ìbí. Nítorí ìṣẹ̀lẹ̀ táwọn méjèèjì nìyẹn. Àìníbẹ̀rù Ọlọ́run ni. Bàbá tí obìnrin bá ní bẹ̀rù Ọlọ́run ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé Abrahamu àti Sarah ni àbí Sarah kan ló ní kí Abrahamu dáwọ́ sí Hagar
2: bẹ́ẹ̀ni
3: kí ló ń dálẹ̀ báyìí
2: ìdàkúdà ni o
3: ìdàkúdà ni kí ló padà dálẹ̀ sára àwọn èjì náà ìdàkúdà a máa ń fẹ́ bíbélì ní ẹni tó lé ọ̀rọ̀ a máa lè ṣe ìparun ara rẹ̀ ṣé wọ́n lè ṣe ìparun ara wọn báyìí.
1: Wọ́n ṣe o.
3: Wọ́n fi ṣe ìparun ara wọn. Alẹ́ kan ní ètò yìí lágbọ́rọ̀ náà ètò yóò di orí òdìgbà.
2: Àmì o Jésù mi.
3: Àwa tá à ń gbọ́ wọn ni wá ṣe àwátì.
2: Àmì o.
3: Ṣé rí pé níbi tó ká àwọn èèyàn lára dé nínú ètò yìí. Inú mi dùn àti ṣàlẹ́wọ́ tó pè láti Amẹ́ríkà. Ẹ rí pé ìkárára pé torí ọmọ kinní kan àmọ́yẹ àwọn tó ti torí ọmọ tó ti lọ bẹ́ẹ̀ ni. Ṣé rí ohun gbogbo tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí ó máa ń padà dorí kodò ni. Ọlọ́run lọ́wọ́ sí ìgbésẹ̀ tó ń gbé ni. Bíbélì ní ẹni tó dọ́ọ̀bù ẹ̀ṣẹ́ rẹ̀ mọ̀rẹ́. Yóò ṣe
2: rere.
3: Ṣé ṣán padà ṣe rere báyìí?
1: No.
3: Wọ́n rí rere ṣe wọ́n padà sí ilé. Ẹ jẹ́ ń fi àpẹẹrẹ tèmi ṣe mo máa ń fi máa ń ètò yín ẹ̀mọ́tẹ́tò yín máa fún mi. Kò sí ní tó bá lọ sí bí á bí 1% ìdọ̀kí fara hàn ọkọ̀ tó wà tó ṣẹlẹ̀ tèmi rí. So ó máa ń bà mí lérò. Ìyàwó tèmi. Ẹ̀tọ́ àwọn nǹkan tó yẹ kó máa wọlé.